0: padà ẹlẹ́rùgbé ẹlẹ́rùgbé. Mo sọ tẹ́lẹ̀ gbogbo ibi tí wọ́n pè mórí ẹ̀
1: tá
0: ń pè mọ́ orí mi
1: àṣẹ
0: àdúrà ni ẹlẹ́rùgbé ẹlẹ́rùgbé ẹlẹ́rùgbé. Every evil,
1: gbogbo ibi,
0: back to the sender.
1: Ẹlẹ́rùgbé
0: back to the sender. Ẹlẹ́rùgbé orí rẹ ò gbà bí.
1: Your head might be weak.
0: Ìṣẹ̀dá rẹ ò gbà bọ̀.
1: Your head might be weak.
0: Orí rẹ ò gbà bí.
1: Your head might be weak.
0: Ìṣẹ̀dá rẹ ò gbà
1: bọ̀. Your head might be weak.
0: Orí rẹ ò gbà bí.
1: Your head might be weak.
0: Ìṣẹ̀dá rẹ ò gbà
1: bọ̀.
0: Ẹ wá gbàdúrà yọ.
1: Pray this one prayer.
0: Mo fẹ́ lọ sínú ọ̀rọ̀ mi.
1: At I want to enter into something.
0: Wà ní Olúwa.
1: O Lord.
0: Ó pẹ́ tí mo ti ń fagídí ṣe nǹkan.
1: For long I've been doing this with stubbornness.
0: Gbé omi yẹn sọ́dọ̀ o.
1: Get water ready.
0: Ẹ fún mi ní àṣẹ ìrọ̀rùn.
1: Give me authority of ease.
0: Bu omi sí ọwọ́ rẹ méjèèjì.
1: Put water in your two hands.
0: Wà wá fi wọ orí ẹ.
1: Use it to rub your head.
0: Fi omi sí orí ẹ.
1: Put water in your head.
0: Ó pẹ́.
1: For long.
0: Ó pẹ́.
1: For long.
0: Tí mo ti ń fipá ṣe
1: nǹkan. I've been doing this with struggle.
0: Wà ní agbára àṣẹ ìrọ̀rùn.
1: Power of ease.
0: Ó yẹ bọ́ọ̀lù
1: mi. Enter into me.
0: Láti òní lọ.
1: From today.
0: Kí n máa ṣe nǹkan.
1: Let me do things.
0: Pẹ̀lú ìrọ̀.
1: With ease.
0: Mi ò gbọ́.
1: Ó pẹ́ tí mo ti fi agídí ṣe kàn.
0: Ó pẹ́ tí mo ti fi wàhálà ṣe kàn.
1: Láti òní lọ. Agbára ìdọ̀rùn.
0: Agbára ìrọ̀.
1: Láti ṣe kàn pẹ̀lú
0: ìrọ̀.
1: Bóyá fọ́nù mi. Fọ́nù mi.
0: Kí máa ṣe nǹkan pẹ̀lú ìrọ̀.
1: Fọ́nù mi.
0: Pẹ̀lú ìrọ̀.
1: Fọ́nù mi. Agbára.
0: Àṣẹ ìrọ̀.
1: Fọ́nù mi. Fọ́nù mi.
0: Bọ́ọ̀lù.
1: Fọ́nù mi. Fọ́nù mi. Fọ́nù mi.
0: Emẹ. Tó fọ mi sọ́wọ́.
1: Put water in your hands again.
0: Tó fi wọ orí ẹlẹ́kẹ̀ẹ́.
1: You need to rub your hands.
0: Wà á mọ gbàdúà.
1: Now you pray.
0: Wà á ní ọ̀fà agbára káká.
1: Arrow of hard labour.
0: Jáde nínú orí.
1: Out of this area.
0: Ìtura lọ́jọ́ fi ń yọ. Àmàyà omi kì í sun gbígbóná.
1: Water will never come out.
0: Màdàbà lẹ́gẹ̀dùà. Ìyẹn lélẹ̀ tán ló máa rọ̀ mi gbígbóná yẹn. Òkè ló ti ń jáde. Omi kì í sun gbígbóná.
1: Ẹ
0: bá Olúwa sọ̀rọ̀.
1: Ìpín
0: àti ṣẹ̀dá
1: mi. My destiny, my portion.
0: Ọ̀fà agbára káká.
1: Arrow of hard labour.
0: Tí ò jẹ́ ń fi rọrùn ṣe nǹkan.
1: Can I be do this in ease?
0: Ẹ lè jáde o.
1: Ẹ
0: bí mo lè jáde.
1: Àwọn ọjọ́ ṣẹ́ni
0: náà. Oyo oyo oyo. Ọmọ pọjọ tí o bá kú nínú ìgbèkùn.
1: The day you come out of bondage.
0: Lo bẹ̀rẹ̀ sí rẹ́rìn.
1: You begin to laugh.
0: Psalm 126.
1: Psalm 126.
0: Bá mi kọ́lẹ̀ o.
1: Not it down.
0: Ìgbà náà ni àwọn akúnfòrin.
1: He said that
0: was our duty. But when the Lord turned again the captivity.
1: Ìgbà tí olúwa yí kó lọ́mọ
0: padà yóò. Ogun ló kọ́kọ́ mọ̀ ń ṣẹ́.
1: Ìtìgbàdùn
0: náà ti ṣẹ́.
1: When
0: battle is conquered. Èèyàn
1: rẹ́rìn.
0: Wọ́n ní olúwa
1: dákúlọ
0: padà wálé.
1: Ohun
0: tó dáa jù.
1: The best thing.
0: Ni kí ẹ̀rín gbẹ̀yìn ẹkún ẹ.
1: It's for laughter to end your tears.
0: Kò dáa kí ẹ kó parí ayé.
1: Don't put that tears in your
0: life. Ẹ da omi sórí lẹ́kẹ̀ta.
1: Pour water in your head to talk.
0: Ẹ̀kẹ́.
1: Ṣé o.
0: Má jẹ̀mú sunkún wáyé sunkún kú.
1: Covenant of coming weeping and going back in tears.
0: Bàjẹ́ lórí mi.
1: He destroyed all
0: the people. Má jẹ̀mú tó ní kí n sun ẹkún wáyé.
1: The
0: covenant
1: of coming to God weeping.
0: Kí n sun ẹkún gbé ayé.
1: I pray the
0: covenant
1: of the world weeping.
0: Kí n tó
1: sun ẹkún lọ.
0: I cry to come.
1: Mo sunkún wáyé.
0: I am crying now.
1: Bọ́túnú ma sunkún
0: wáyé. They say I will still cry.
1: Bọ́túnú ma sunkún wáyé lọ.
0: Má jẹ̀mú yẹn bàjẹ́ o.
1: The covenant be destroyed.
0: Mi ò gbé ayé ẹkún mọ.
1: I refuse the life of tears.
0: Fọ́n omi yẹn sójú ẹ.
1: Fọ́n tẹ́wọ́ tán yọ̀ hẹ́.
0: Ìwọ má jẹ̀mú fẹkún gbáyé.
1: That covenant of living life
0: be destroyed. Má bàjẹ́.
1: Be destroyed.
0: Oyo oyo oyo. Ọlọ́run àwọn bàbá.
1: Má jẹ̀mú fẹkún wáyé.
0: Má jẹ̀mú sunkún wáyé.
1: Má jẹ̀mú
0: fẹkún wáyé. Sunkún bóyá yé. Sunkún ìrìn
1: àyè. Bàjẹ́.
0: Bàjẹ́. Bàjẹ́. Bàjẹ́.
1: Bàjẹ́.
0: Bàjẹ́.
1: Bàjẹ́.
0: Bàjẹ́.
1: Bàjẹ́.
0: Bàjẹ́.
1: Bàjẹ́.
0: Bàjẹ́.
1: Bàjẹ́.
0: O ní sun ẹkún
1: mọ́.
0: O ní sun ẹkún
1: mọ́.
0: O ní sun ẹkún
1: mọ́.
0: Àga bí àṣà. Mo mọ̀ pé o ní lọ lófo lọ́dún
1: yìí. Yóò gbé mi àtẹ̀ tí.
0: Jáde ẹ gbọ́. Lára àwọn tó wọrí òkè.
1: Àwọn tó dà kébùtò tí wọ́n ti.
2: Praise the living God. Mo dúpẹ́ orúkọ mi ni Ọmọbọ́lá Òṣìṣànyà. Ìjẹ́bú-òde ń bì ni mò ń gbé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó dá mi sí. Ó kà mí kú ènìyàn nítorí pé gbogbo àwọn nǹkan tó tẹ̀ ń ṣẹlẹ̀ sí mi ó jẹ́ kí máa kẹ́rù máa bà mí pé ǹjẹ́ mo lè dàgbà ṣùgbọ́n mo dúpẹ́ lọ Ọlọ́run pé mo pé 70 ní May 16 pẹ̀lú àlàáfíà ara mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé bí ogun yẹn tẹ̀ ṣe pọ̀ tó even níjọ́ Easter.

0: Àwọ̀ ẹ ní aṣojú rere.
1: Láìrí tí gọ́mẹ́ntọ̀ fẹ́bọ̀.
0: Tó fi sọ́rí nígbà kẹfà.
1: Who dawọ́ down your head is sick.
0: Wàá máa gbàdúrà.
1: You will pray.
0: Wàá máa rìn kiri.
1: You will go to and fro.
0: Gbogbo ibi tí máa gbórí ìwọ.
1: Anywhere I take my head to.
0: Ilẹ̀kùn máa ṣí.
1: Lọ sọ́bọ̀.
0: Ilẹ̀kùn gbọ́dọ̀ tì mọ́ mímọ́.
1: Lọ sọ́bọ̀ shot again.
0: Ilẹ̀kùn máa ṣí fún mi.
1: Lọ sọ́bọ̀ fún mi.
0: Lọ́tún lọ́sì.
1: For the left or the right.
0: Níwájú lẹ́yìn.
1: Behind before.
0: Ilẹ̀kùn sí o.
1: Lọ́bọ̀.
0: Ilẹ̀kùn sí o.
1: Lọ́bọ̀.
0: Oyè àgbàdúrà jẹ́.
1: Gbogbo ibi tí bá gbọ́ ní ìwọ̀ láti òde lọ ilẹ̀kùn máa ṣí ilẹ̀kùn máa ṣí ilẹ̀kùn máa ṣí lọ́tọ̀ máa ṣí ní òṣù máa ṣí.

ìrẹ́ ó dà bí òfin ẹgbà tètè rà wọ parapọ̀ mọ́lẹ̀ tó sì wá adó orí òkú òkú ọtí ẹkẹyẹ àbùkù gbéra ó gba pẹ̀lú láàrin àwọn akẹgbẹ́ ẹ̀ ó fẹ́ ó mulẹ̀ amóhùn tuntun àwọn alárìnrìn gbàdúrà.

ìlera. Dókítà Oyè Banji Filani òun ló jẹ́ alága fún ìgbìmọ̀ náà. Ètò ọ̀hún ni wọ́n ló ṣe pàtàkì látàrí ọ̀nà tó ń kojú ètò ìlera láwùjọ pẹ̀lú ọ̀ràn COVID-19 àti ọ̀ràn ìgbẹ́ gburu. Eléyìí tí ó ń ṣẹyọ báyìí àrùn lásà pọ́njú pọ́tọ̀ àtàwọn nǹkan míì. Filani ẹni tó bra wọlé fún àwọn ìgbìmọ̀ nílùú Adó-Èkìtì ṣàlàyé ìdàgbàsókè náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó nítumọ̀ nínú ọ̀nà láti lè dáàbò bo ètò ìlera àwùjọ. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ti jẹ́rìí ibi tí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire tí wọ́n wà ìyẹn ó jẹ́ kó di mímọ̀ wípé agbègbè Old Ọ̀yọ́ National Park ó ní àwọn ajínigbé ọ̀hún ni wọ́n ṣèkó wọn sí tó sì jẹ́ wípé ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti lè gbà wọ́n lẹ̀. Gómìnà ṣàlàyé wípé ilẹ̀ ọ̀hún tó pọ̀ bíi bàbá ìṣúwa ló mú kó ṣòro fún àwọn ìṣúwa aláàbò láti tètè rí àwọn ọmọ ọ̀hún gbà jáde. Ó jẹ́ kó di mímọ̀ wípé gbígbà wọ́n jáde láì ṣẹ̀wò ló nílò ìfarabalẹ̀ ètò àti àròjinlẹ̀ tó nítumọ̀ látọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò. Mákindé ló wà mú dá àwọn aráàlú lójú wípé ìjọba ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò láti lè rí wípé wọ́n dá àwọn onítọ̀hún padà wálé láìséwu. Ó fi kún pé gbogbo àwọn ètò ń lò títò láti lè rí wípé wọ́n gbà wọ́n wálé láàyè. Gómìnà rọ àwọn aráàlú tí wọ́n ń gbé ní agbègbè Old Ọ̀yọ́ National Park náà láti rí pé wọ́n wà ní ojú làlákàn fi sọrí kí wọ́n sì fi tó àwọn ẹ̀ṣọ́ aláàbò létí ní kété tí wọ́n bá ti kẹ́fìn ìrìnkúrìn kan tó jọ mọ́tàwọn ajínigbé lágbègbè wọn. Ilé ẹjọ́ gíga ilẹ̀ yìí tó kẹ̀tẹ̀ fẹ́ sílùú Àbújá ló ti ní káwọn ènìyàn 25 kan kí wọ́n lọ rèé mọ́ sinmi lọ́gbà ẹ̀wọ̀n fún ló ní kí àwọn ènìyàn 5 kan kí wọ́n lọ mọ́ sinmi lọ́gbà ẹ̀wọ̀n fún ọdún 25 níye látàrí wípé àwọn ni wọ́n ń ṣètò àwọn nǹkan ìjagun olóró fáwọn ikọ̀ alákatakí ti Boko Haram tó ń ṣọṣẹ́ nípínlẹ̀ Niger. Àwọn ènìyàn láti rí Yusuf Mohammed, Goni Ibrahim Bindi, Sani Tukọ, Mubarak Ibrahim àti Musa Alhaji Adamu, ẹni táwọn ènìyàn mọ̀ sí Gado Banufe. Adájọ́ Binta Ìyáko ló fi ìdájọ́ náà léde lẹ́yìn tí àwọn olùjẹ́jọ́ ọ̀hún sọ pé àwọn jẹ̀bi ẹ̀sùn oníga mẹ́rin eléyìí tí wọ́n fi kàn wọ́n eléyìí tó níṣe pẹ̀lú kíkó nǹkan ìjagun olóró pamọ́ sákàtà àti pípèsè ohun ìrànwọ́ fáwọn agbébọ̀dà lóró. Kò tó di wípé wọ́n fi ìdájọ́ náà léde ńládájọ́ náà ni ó ti pàṣẹ fún àwọn olùpẹ̀jọ́ láti kó gbogbo àwọn nǹkan ìjagun eléyìí tí wọ́n gbà lọ́wọ́ àwọn olùjẹ́jọ́ ọ̀hún láti kò sílẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn ní kùtù àìlẹ́ ń gbé lọ́wọ́ láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Bàbá padà dé àmọ̀ jẹ́ kó di mímọ̀ fún yín bí ààrẹ Bọ́lá Tinubu bó ti ṣe ní ètò ìṣèjọba ìbílẹ̀ tí ò bá sọgbà ń ló ṣokùnfà ọ̀rọ̀ tó ń kojú ètò ààbò ẹ̀mọ́ yìí kú ń bẹ̀ àdàbà yìí wù yẹ́.

herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 0803860 6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan.

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí. O ya ẹ̀sì pẹ́ẹ̀lì celery.
2: SELARIE Salary.
1: Ah, bọ̀dá mi. Ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di salary. O ya lọ́pìn ìgbìyànjú. Ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric.
3: TURNERIC turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata-ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Ondo South, ọ̀rọ̀ wa ti dayọ̀. Ẹni tí a lè sáré bá, tí a lè dúró dé, tó ṣe é gbẹ́kẹ̀lé ló yẹ ká yàn sípò. Gbogbo ohun tá a fẹ́ kí ìjọba àpapọ̀ ṣe fún wa ni ọmọ wa, Professor Dayo Fadúyìnlé OON ti pinnu láti jà fún, a sì gba ẹ̀tọ́ wa fún wa. From medicine to public service, from academia to governance, he has shown character, capacity, capability, laced with experience. Ìyàrá Ondo South, Ìlàjẹ, Ẹsẹ̀ Odò, Ìlọ́lújẹ Òkègbó, Òkìtì Pupa, Ìrèlè, Àtòdìgbò. Àkókò ti dé o láti yan ẹni tí lòun fẹ́, ẹni tọ́lọ́run gan yàn. Professor Dayo Fadúyìnlé OON, ẹni tí ń díje fún Sẹ́nítọ̀ Ondo South lábẹ́ ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ APC ló yẹ kó máa ṣojú wa nílé aṣòfin. Let us vote for experience, competent and effective representation on Saturday, June 20, 2026 during the Ondo South Senatorial District by-election. Ẹ má ṣe méjì, ẹ jáde lọ́pọ̀ yanturu, ẹ dìbò fún Professor Dayo Fadúyìnlé OON. Ẹ wá rántí o, bẹ́ẹ̀ bá fẹ́ dìbò, ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ APC ni ẹ tẹ̀ka fún o. APC plus Professor Dayo Fadúyìnlé OON for Senate Ondo South. Ọ̀rọ̀ wa ti dayọ̀.
6: APC àwa bọ̀bọ̀ la fẹ́ni fẹ́ni.
7: Ọpẹ́ wo? Ọpẹ́ ńlá fún Olúwa ìyìn kànkà fún Olódùmarè. Prayer Center Church of God celebrate 24th anniversary. Léyìn tá a pe àkórí ẹ̀ ní. Arise, O Lord, rescue our nation. Ṣé àná Ojo Tuesday, 16th of June, the marriage seminar by 4:30 p.m. Wednesday, night of praise. Thursday, free medical checkup by 10 a.m. pelu revival ni 4 p.m. Friday, revival keje ni 4 p.m. pelu praise night. Saturday, ogudo osuwa ni gidigaga jodun lati 10 a.m. pelu revival ni 3 p.m. Ojo Sunday, 21st, wa ni dupe jodun lati 8 a.m. Ogunlogo awon top functionary sori loba loba ati joyi. Awon olori emi pataki like BC Alawiye Aluko, BCCG Choir and others loba dabira. Baba Samson Oluwa Amọ̀dẹ̀dẹ̀ àtàwọn àfàdúrà jago tó ti jẹun ẹ̀mí bomi ẹ̀mí wọṣọ ẹ̀mí. Máa ṣe ní sàbú àdúrà bọ́lẹ̀ wòrò wàrà. Ẹ̀mí yóò fọhùn. Àṣẹ yóò sì tẹ̀lé. Gbogbo àìṣedéédé lórí individuals àti talanko tó ń dààmú orílẹ̀-èdè yìí. Ìlọlúwàbá yóò ṣẹ́gun ẹ̀ lórúkọ Jésù. Torí 4th anniversary yìí, ara ọ̀tọ̀ ló bá dé o. Ní prayer center.
8: Ò Sunday adiye lawon ma tun se sidike alaye lo ogun mata lopo ko mara lawin o pada ti dopin santagbara ka so yoku leta sidike alaye lo santagbara ka so yoku leta sidike alaye lo ko to ba ti ra to ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles o se ko non ta lo ba sidike e wahala lodo won a ma fun lo oje de o so su ni fun ise osu ọ̀sẹ̀ ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dájì 50% wọn á gbọ́jà yín fún yín ọmọ àṣọ kù díẹ díẹ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kò kọ́ sí lórí ẹ lè lè download app yìí lórí app store.
9: Àsìkò ti tó Taro Agroscience ti mú ojútùú tó péye wá tí a sì mú oko rẹ ní èso tó pọ̀jù tó yára jù tó ṣojúlówó tó bá fẹ́ kí ilẹ̀ rẹ mọ́ lo èyíkéyìí nínú ògùn pípa koríko Saro tó ní glyphosate bíi gobara uproot tarose tàbí tó ní glufosinate bíi slasher super slasher gold ìwọ àgbẹ̀ tó ń gbin àgbàdo má ṣe ronú rárá pẹ̀lú ojútùú àgbàdo wa triplex vigor striker alaka carry clock ìwọ yóò rí ìkórè tó dára jùlọ fún àwọn àgbẹ̀ kòkó wa a ní mark gold mark extra àti capsitor tí ó kó àrùn bọ́ọ̀dù dúdú àti kòkòrò kúrò lórí oko kòkó rẹ fún oko pákí àti oko iṣu rẹ lo àpapọ̀ tó kún yìí ruta reliance jarumi àti temex fún oko mímọ́ gbòǹgbò ńlá àti ìkórè tó ga jùlọ pẹ̀lú Saro Agroscience ojútùú rẹ ti hàn ní báyìí tètè lọ sí èyíkéyìí ìsọ̀tì Saro nítòsí rẹ tàbí kí o pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0807749 4225 Saro Agroscience ojútùú tó dára fún ọ̀pọ̀lọpọ̀ ìkórè.

Má jẹ́ ń sá padà lọ́nà. Jẹ́ kí n lè rìn délé. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Ọlọ́run ìgbàlà wa dúpẹ́ lọ́wọ́ rẹ pé a mọ Kristi lolúwa tí olùgbàlà. Ọlọ́run gba ọpẹ́ wa. Olúwa gba ẹ̀yìn wa. Lónìí, ọ̀nà náà tí o là sílẹ̀ fún wa, ọ̀nà àgbélébùú táwọn rìn délé, jẹ́ kó rọrùn fún wa. Àwọn tí o tí fẹsẹ̀ lé ọ̀nà náà lórúkọ Jésù lónìí, jẹ́ kó lè fẹsẹ̀ lé. Gbogbo wa nígbẹ̀yìn ayé wa mú wa délé o. Má jẹ́ àṣẹ lásán ní orúkọ Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká jókòó, yóò dára fún yín o. Híhá ni ẹnu ọ̀nà náà. Ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí rèé o. Híhá ni ẹnu ọ̀nà náà. Ephesians 5, ẹsẹ 27. Má forí ọ̀fẹ́ bá nǹkan jẹ́. Ó ní kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tó lógo láì ní àbàwọ́n, tàbí àléébù kan, tàbí irú nǹkan báwọn rìn, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ̀ àti aláìní àbùkù. Gbọ́ o, bó o ṣe gbọ́dọ̀ ríre o. Tọ́ bá rìn lójú ọ̀nà náà, tọ́ bá fẹ́ rìn délé, aláìlábàwọ́n, aláìlábùkù, kò kíyèsí o. Bákan náà, tọ́ bá wo Gàlátíà orí kìíní, ní ẹsẹ̀ ìkẹfà, ó ní ẹnu yà mí nítorí tí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tó pè yín sínú orí ọ̀fẹ́ Kristi sí ìrere mìíràn. Ẹ ti wòwòkúwò, ẹ ti rírì kúrì, ẹ ti lọ gbọ́gbọ̀kúgbọ̀, orí òkè ti di bísínẹ́ẹ̀sì. Lẹ́yìn máa lọ káàkiri ọlọ́mọdégun ayé ó lè yín pa. Ọlọ́mọdé ẹ kú ọwọ́. Pásítọ̀ tí kò lánà ẹ̀ tí mọ̀ ọ́n. Orí òkè ni àná tí wà, má sì mí gbọ́ wọn sọ pánà tí ò sí lórí òkè ṣùgbọ́n sọ ọmọ bẹ̀rẹ̀ wọn. Sọ ọmọ tí àgbàlagbà tó fi ń jẹ̀kọ́ tí ń bẹ lábẹ́ ewé. Ọgbọ́pọ̀ jàǹtà ń bì kan ìwọ náà gbé gbásò béèrè lọ́wọ́ Ọlọ́run rẹ. Ta lọ́rùn níbi ọ̀nà yìí o. Ibi tẹ́ ń lọ tẹ́lẹ̀ dágbére fún pásítọ̀. Mọ̀ ń gbàdúrà fún olórúkọ Jésù Ogun ayé òní ní ọ̀lẹ́kùnlé o. Ó yà mí lẹ́nu pé ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè sínú orí ọ̀fẹ́ Kristi. Ẹ ti lọ sínú ìrere mìíràn. Ìrere mìíràn ti gbòde. Ìrere tó mú gbogbo ẹ̀ rọrùn. Ìrere Ọlọ́run mi ò rorò. Ìrere Ọlọ́run mi ò le. A ní pásítọ̀ yín. Ọjọ́ kan ní ẹnìkan pé ọmọ ìjọ mi kan. Wọ́n bá sọ̀rọ̀. Ìgbà tó wá sọ̀rọ̀ débì kan. Kò mọ̀ pé ọmọ ìjọ mi ni. Wọ́n wá ní pé mo ní chọ́ọ̀chì ẹ̀ ló bá dákọ. Back to the Bible. Pásítọ̀ Pọ́kẹ́jọ́lá. Mo sọ ọ̀rọ̀ àgbọn o. Mọ́bìnú. Pásítọ̀ yín. Chronic ni. Chronic. Èdè tó lò fún mi nìyẹn o. Mo sì ti máa ń gbọ́ tẹ́lẹ̀ lọ́wọ́ pé ṣe láyé àtijọ́ ẹ̀sùn òró kan la mọ̀. Ṣùgbọ́n ní ìsìn ẹ̀sùn ti pín sí méjì àti ẹ̀gbúrò ẹ̀sùn gan mọ́. Ẹ̀sùn ti pín sí méjì àwọn social àwọn ènìyàn lọ́pẹ̀ wọ́n bẹ́ẹ̀ o. Social ẹ̀sùn àti chronic ẹ̀sùn mọ́ láìkí chronic o. Tó àgbẹ̀ nǹkan tẹ́ bá pè chronic wo. Bí ó ṣe lè gbà kò ní gbà. Chronic ó ti gbà. Ẹlòmíì alóhùn ọgbà wèrè mọ́. Wo gbogbo ẹ̀ lọ́ gbà mọ́. Tó àbá gbà wèrè mọ́ wọ́n gbé tí ọ̀dàlẹ́ ọlọ́wọ́. Ó ti gbà. Kò sí ohunkó ikú kan ò gbọ́dọ̀ gba ìrere lọ́wọ́ ẹ̀. Ikú tí kú bá dé ọ̀run ya. Gbọ́mí o, ọ gbọ́dọ̀ jẹ́ chronic. Èlé wọ́n ní wọ́n tètè kúrò ní orí ọ̀fẹ́ Kristi rán lọ ní ìrere mìíràn. Híhá ní ẹnu ọ̀nà náà. Híhá. Ebéru orí 2. Ní ẹsẹ̀ 1. Nítorí náà, ó yẹ tí àwa ìbá máa fi iyè gidigidi sí ohun ọ̀nì tí àwa ti gbọ́, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Yẹn ni pé ó rọrùn ká gbá ọ kúrò nínú tó ń gbọ́, fi iyè sí gidigidi, ká má bàa gbá ọ lọ kúrò nínú wọn. Orí kẹta, ẹsẹ̀ 18 and 19, àwọn ta ilé ò sì búra fún pé wọn kì yóò wọ inú ìsinmi òun, bí kò ṣe fún àwọn tí kò gbọ́ràn. Àwa sì rí pé wọn kò lè wọ inú rẹ̀ nítorí àìgbàgbọ́. Ọgbọ́n báyìí, àìgbọràn àti àìgbàgbọ́ kò ní jẹ́ kó rin ọ̀nà ìyè
fi aláìgbọ́ràn hàn mí, èmi ò fi aláìgbàgbọ́ hàn ọ́. Sọ ti yọ fa aláìgbọ́ràn hàn mí nínú Bíbélì, wọ́n máa ń lò bí àṣà àwọn olóyìnbó interchangeably ni wọ́n máa ń lo àìgbọ́ràn àti àìgbàgbọ́ because méjèèjì nǹkan kan náà ni ẹni tí ọ̀gbọ́ràn náà ni ọ̀gbàgbọ́, ẹni tí ọ̀gbàgbọ́ náà ni kì í gbọ́ràn. Bákan náà, ohun tí apọ́stẹ́lì Pọ́ọ̀lù sọ nínú Fílípì orí ìkẹta ní ẹsẹ̀ 10-14 kó o lè mọ̀ pé híhá ni o, ó ní kí èmi kí o lè mọ̀ ọ́n àti agbára àjínde rẹ̀ àti alábàápín nínú ìyá rẹ̀ nígbà tí mo bá faramọ́ ikú rẹ̀ bí ó lè ṣe kí èmi kí o lè dé ibi àjínde àwọn òkú. Ó ní kì í ṣe pé ọwọ́ mi ti tẹ̀ ẹ́ náà, kẹ́nikẹ́ni ọmọ ìyá kì í ṣe pé ọwọ́ mi tẹ̀ ẹ́ náà tàbí mo ti di pípé, ṣùgbọ́n èmi ń lé páǹsó bí ọwọ́ mi yóò lè tẹ èdè náà nítorí tí èyí tí a ti dì mí mú pẹ̀lú láti ọ̀dọ̀ Kristi Jésù wá. Ara èmi kò kára mi sí ẹni tí ọwọ́ rẹ ti tẹ̀ náà, ṣùgbọ́n nǹkan yìí ni èmi ń ṣe, èmi ń gbàgbé àwọn nǹkan tó wà lẹ́yìn, àṣeyọrí tó wà lẹ́yìn, gbàgbé ẹ̀, gbogbo àṣeyọrí tó ti ṣe. Ìgbàgbọ́ ogún ọdún òtẹ́ sùúmù kọ́, o tí ì parí eré ìje, o tí ì dé wá sinmi, ọ̀gbọ́dọ̀ wẹ̀yìn, ọ̀gbọ́dọ̀ dúró, ọ̀gbọ́dọ̀ sinmi, gbàgbé ń tọ́ wà lẹ́yìn, gbogbo ń tọ́ wà lẹ́yìn gbàgbé rẹ̀. Ó ní èmi ń gbàgbé àwọn nǹkan tó wà lẹ́yìn, mo sì nàgà wo àwọn nǹkan tó wà níwájú, èmi ń lépa láti dí òpin eré ìje ni fún èrè ìpè gíga Ọlọ́run nínú Kristi Jésù. Wo, ọ̀gbọ́dọ̀ rin ọ̀nà ìdópin, kó o rin ọ̀nà yè, kó o rin ọ̀nà ìdélé. Tọ́ àbá tí ìdélé kò tí ì sáyọ̀, tọ́ àbá tí ìdélé kò tí ì sógo, tọ́ àbá tí ìdélé kò tí ì sí àṣeyọrí. Báwo, tọ́ àbá tí ìdélé wo pẹ́ńsù la fi kọ́kọ́ gbogbo wa o. Ọjọ́ Abáyọ sílùú Ògo ló fi bá èrò kọjú ọba wọlé láyọ̀ tó bẹ̀rẹ̀. Ẹ lùlù mọ níwọ̀n, ẹ kọrin mọ níwọ̀n, ẹ yọ mọ níwọ̀n, ayé yìí kò tí ì sí ayọ̀ tó lọ títí ẹni tó bá wọlé Ògo nìkan ló láyọ̀ o. Pétérù kìíní orí fọ́ ẹsẹ̀ 17-18 tó bá mi lẹ́nu pọ̀ náírà o, nítorí tí ìgbà náà dé tí ìdájọ́ yóò bẹ̀ láti ilé Ọlọ́run wá, bí ó bá tètè tí ọ̀dọ́ wa bẹ̀rẹ̀, òpin àwọn tí kò gba ìrere gbọ́ yóò wá ti rí bọ́yọ̀ wà mí lónìí ọ̀gbọ́n mi, ò tí ẹ̀ tí gba Jésù rárá. Àánú rẹ ṣe mí o, olórí ọ̀fẹ́ lónìí láti gbọ́rọ̀ yìí o, ọlọ́mọdé o sí orí ọ̀fẹ́ lóò. Tó mo ṣe ń sọ ìkọ̀ ayìmọ̀, tó mo ṣe ń sọ ìkọ̀ sárígbà, nítorí pé o lè mọ́ ní àǹfààní mìíràn. Irú yín èso ní plan lórí yín pé kò tí ẹ̀ ní fẹ́ kẹ́ ẹ pẹ́ tẹ́ bá ti ń sún mọ́ Kristi, tẹ́ ẹ̀ bá tètè gbà, ó lè kọ̀ tí ẹ̀ ọ̀, ó lè pa ẹ́ kó tó dọjọ́ tó gba ìrírí. Tètè gbà ó, o ti ń pẹ́ jù, ọmọ ọdún mélòó ni ọ́, ẹni tí òtún ọ ti kú pọ̀ wà láàyè, orí ọ̀fẹ́ ńlá ni o. Bí ọba ṣe pé agbára kákalẹ̀ á fi gba olódodo là, olódodo ẹni mímọ́ agbára kákàlà fi gbà là, ó tó pọ́ wọlé ni, ó tó pọ́ wọlé ni, ẹni mímọ́ tó tọrọ àánú ni kó tó dọ́run o, ẹni mímọ́ tó máa tọrọ àánú yóò máa rawọ́ ẹ̀bẹ̀ níwájú olódùmarè pé sàánú mímú mi dé

ẹni dàwùrà tó máa bí ọlọ́run ni kò tó délé torí pé tọ́lọ́run bá fẹ́ ka ẹsẹ̀ sí ọlọ́run yóò rí nǹkan wí. Ó ní oòrùn kò mọ́ lójú ẹ̀ òṣùpá ọ̀ mọ́lẹ̀ ó ní mélòó mélòó ni ènìyàn ó fi wá wé ìdè ẹ̀yin ara. Yohanu kejì ẹsẹ̀ kẹjọ yẹn kabẹ̀ yẹn ká tó lọ síbòmí. Ó ní ẹ kíyèsí ara yín mo kìlọ̀ fún ọ o ẹ̀yin ọmọ ọlọ́run mo kìlọ̀ fún yín o kí ẹ má sọ iṣẹ́ tí àwa ti ṣe nù ẹ dákun ẹ má jẹ́ káà bá sọ yín ó sì ṣe lásán lórí yín ẹ dákun ẹ jọ ẹ má jẹ́ ó fi ká àbámọ̀ bọ́nú gbọ́n bá dọ́run tó ò rí yín ẹ má sọ iṣẹ́ tá a ti ṣe nù ṣùgbọ́n kí ẹ̀yin kí o lè rí èrè kíkún gbà. A tún rí àwọn àfiwé ẹlẹ́lọ́kan táwọn olóyìnbó pè ní analogy tó tó ń fi hàn wá bí yóò ṣe nira tó láti délé wọn fi ní analogy méje kan ń sìn àwọn àfiwé ẹlẹ́lọ́ bíi méje kan tẹ́ fi mọ̀ pé ìhà ni ẹnu ọ̀nà náà ẹ̀yin ẹ kíyèsí number one àwọn tá a kó jáde nílẹ̀ egypt wọ́n lé ní 3 million àwọn mélòó ló délẹ̀ lérí joshua àti caleb àméjì péré láàrin àwọn tó lé ní 3 million àpẹẹrẹ ọ̀run rèé o wọ́n rìn jáde nílẹ̀ egypt àti gbéyàwó ọ̀tẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro ó rọrùn láti di kírísítẹ́nì láti jẹ́ kírísítẹ́nì ni ò rọrùn it is easy to become a christian it is not easy to be a christian ó rọrùn láti gba jésù kí lọ́nà láti gbàgbọ́ kọ́dá ẹsẹ̀ rẹ sílẹ̀ ẹsẹ̀ rẹ tọ́ da lẹ́nu ṣọ́ọ̀ṣì èṣù lè gbé ó lè gbé pàdé ẹ lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì bọ́ọ̀bà délé ọwọ́ ẹ lọ wà ọwọ́ rẹ ló wà o bàkóbárí ọlọ́dọ̀ bàbá torí ẹlẹ́ṣẹ̀ẹ́.

0: Yo ma dun wa o, yo ma dun wa o, bi a ba wa o loke, ta ko ba ri o lodo baba, ta ba ti ku to ku laye apawe aye ede. O ku aye meji ni waju e, orun rere, mejeje aye raye ni atorun apadi. To ba ti miss orun rere, o le miss orun apadi. If you miss heaven, you can never miss hell. Ameji laarin 3 million odogun odode gbogbo yoku pare sagaju anti an fa yoku ni Egypt ten kigbe hallelujah olorun gba won ko loku eru ko odele awon keji adaloji keji oni awon to la ni ba aye nua awon mejo ninu odile kan olorun si ni soju saju olorun ni iwa nikan mori lododo niran yi oya e wonu oko gbala oke keke won agba se won to le se lori aye agba ma jo fa ode die mu ani enta enti enti oba mobo yo se bi obo eh oro olorun na so oni mo dabi oni bo fun awon ju o dabi ju fun awon sugba oni emi sarufi o oni si awon aru mo dabi aru oni mi sarufi se christi emi po fi christi mo ko nilo kan belemu memu ko to gboke elemu la ko nilo kan lati ogba ti fun oko to ti wo ko le mo pe ore lese ni o jesu o se ru e o agba se won to ba le se lati gba aye lati gba awon eyan mo koja yen o mo se n to lorun oran o ni gba aye nua eyan mejo adupe lo olohun fun idile nua nua gbagbo iyawo nua gbagbo nu abi ma meta eyin obi e ko ma yin o ko ma je pe ngbe ba dorun to ma yin o ma se soki soki nko kan lorun apadi e dorun e ri kankan nu o ma yin kristiani o ma yin doko e wo na o me ni o sa gba fo o nka so wole e roju ole e mo o be ri yin je laye yo tun bayi ninu je lorun o mejo nua obi omo meta meta ta gba irere kan na pelu e a meta ta to ni iyawo kokan won so ko obirin po laye ka ma ko meji meji iko kan ni ani ta ba ni kan nu omo nu ato fe yawo meji ko ni je wa nu oko o so ti ya idile kan lolon ti re ni igbala o de kun si o de omi de ro o pa gbo idile aye re e wa lolon odaju lojo yen ti ojo nra won bi omo tuntun amo ye le ni o ti bi omo tuntun atomo toto ati ya e gbogbo atan ki aku ewu omo o olooba ni wo olohun da si omo aye ni oje o ati baba omo ati mogbo omo wa ati alufa ni won fe so omo loruko gbogbo won lojo pale won mo ojo yen won se wede jesu so oni won gbe yawo abeka won fi yawo fun ni iko mi de ati yawo atoko yawo ati ara ile yawo atare ali oko ati gbogbo awon alufa ti won fe se sopo o be pale gbogbo won mo mo mo pe nikan oku lojo yen oku agba kan oku ibi ati n se ku ti ati n gbe koto ti enikan ma se beria ojode atoku ato omo loku ati gbogbo ato wa be gbogbo won e wa lolohun odaju olohun rorun bayi lati sin o onwe daniran onwe daniran olorun alawo pa onwe daniran onwe daniran onwe daniran owo bayo olorun alawo pa onwe daniran dojo binu e tani oduro tani o le duro ni Sodom ati Gomora eyan merin odidi ilu meji afi wi ele lo keta nu o odidi ilu meji eyan merin amerin angel lo fun ajade won lo ra oni oluwa sa sanu fun won okun ajade ojo na bere e lo bi awon eyan to lo si lestred loni e so pe kini won ri ni Sodom ati Gomora won salaye fi pe ko sen to le gbe Sodom ati Gomora ibinu olorun ode kun be doni won ni ile yen ma ri ni ti o ma so ke wuya wuya wuya kikieru ni e pe ẹ̀yin ara ọlọ́run sì bínú sí Sodomu àti Gomorrah dóní ìbínú ọlọ́run sọ̀rọ̀ foríkó èèyàn mẹ́rin àwọn ọmọ ogun Gideoni 32,000 ni analogy mi nu àfiwé mi nu nínú 32,000 ọlọ́run gbọ̀n wọ́n okù 300 péré ẹ̀yin ọmọ pàfiwé ìjọba ọ̀run ni òwe afúrúgbìn ìyẹn ń fọrúgbìn etí ẹ̀ wà ń kọ́ta nù nínú ìjọ ọgọ́rùn-ún èèyàn tígbè bá dún pásítọ̀ kan bá rí 25 ní ọmọ ìjọ ọgọ́rùn wọn mọ̀ pé jésù ó gbé adé ńlá kẹ̀kẹ́lé lórí ọtí ráyé o ìbẹ́yìn náà rí bẹ́yìn náà ṣe ń ṣe ṣé gbogbo ọmọ ìjọ ló wúlò ní ṣé gbogbo ọmọ ìjọ ní múnú ọlọ́run ó dùn ṣé gbogbo ọmọ ìjọ náà ní ṣèfi ọlọ́run ni bẹ́yìn náà rí báyé ṣe rí báyé bá rí báyìí bó ọlọ́run ó ṣe rí o wọn kọ́ta ẹni tí òwe afúrúgbìn náà àwọn ohun díá mẹ́wàá òwe àwọn ohun díá mẹ́wàá yẹn ló dàbẹ̀ pé àwọn tó pọ̀ jù wà 50-50 no cheating wọn ń díá márùn-ún gbọ́n wọn ń díá márùn-ún ọ̀gbọ́n nínú ìjọ tá a ti rí 1,000 pásítọ̀ tó bá kó 1,000 èèyàn jọ tí ìpè bá dún torí 500 tí a jọ dí ọ̀run yéé níbi ayé dédúwẹ̀ tí ìrere dédúwẹ̀ tí a ti etí àwọn èèyàn di tó báyìí tí pásítọ̀ bá lé rí 500 ní 1,000 èèyàn ńlá níwájú olúwa yóò gba èrè tó pọ̀ tí pásítọ̀ gan fún rẹ̀ bá borí déléwu yóò gba èrè tó pọ̀ ṣùgbọ́n ní ọjọ́ 1,000 tí pè bá dán yéyéyéyé o bàbá rogún èèyàn bàbá lè rí èèyàn mẹ́wàá ìhà ni ẹnu ọ̀nà náà àbọ̀ délé àmọ́ tó ń ṣe ṣọ́ọ̀ṣì láti rí ọ àmọ́ tó ń ṣe ń lé àbọ̀ mọ̀ pé ó ní ọjọ́ kan wà tí ọlọ́run ti yàn tí ó ṣe ìdájọ́ àṣírí ènìyàn ntọ́ wà lórí iṣẹ́ ẹ̀ tiẹ tọ́jú ọmọ gbéṣẹ́ ẹ̀ tí wọ́n fi ń pè ọ́ dádì tẹ́ fi wà léèwẹ̀ tẹ́ fi ń sáré bọ̀ tọ́sẹ̀ nítorí pé mọ́mì bá ń gbé kọ́ọ̀ tẹ́ fi wá jáṣẹ́ ẹ̀tìgbà lọ́wọ́ mọ́mì pé tí wọ́n ní ń pè mí sí mo ní ọba ń gbé kọ́ọ̀lù ni tí mo bí ọ̀sẹ́ ni dádì tí ò ní jẹ́ déjọba ọ̀run bẹ lórí iṣẹ́ ẹ̀tì yín ọmọ lórí iṣẹ́ ẹ̀tì yín ẹni tí ò ṣe nǹkan ètùfù kìkì ẹ̀ṣẹ́ ìkùlé ẹni tí ọ̀jẹ̀ gbì ìkúgbì kọ́ mọ́ wá ìmọ́ lọ àpẹẹrẹ keje ni àpẹẹrẹ ipò tí ìjọ òde òní wà àánú ṣe mí ọmọ ìjọ mi kan lọ́jọ́ kan ọlọ́run fi ìran kan hàn mí mọ̀ bọ́ yá ìwọ́ gba ìran gbọ́ tọ́ ọ̀ bá gbà ìran gbọ́ ìran wa o lẹ́nu ọjọ́ mẹ́ta ẹnìkan kú nígbà tó dáàárọ̀ ọjọ́ kejì tó tẹ̀ ni wá sọ fún mi pé ẹni yẹn kú nígbà dáàárọ̀ ọjọ́ kejì tí mò ń gbàdúrà èmi ò tiẹ̀ èmi àtìyàwó mi jọ ń gbàdúrà nù pálọ̀ bí mo ṣe kúnlẹ̀ báyìí mo kàn wọ ọlọ́kàn fi hàn mí ni mo bá dé pàdé ẹni yẹn lónìí ó dẹ̀ dákọ̀ mi ó ní sà ó ní ẹ máa wò ó ní ẹ sì sọ pé mo kú ni mi ò kú ó láàyè ni mo wà tayọ̀ ló gbé bíi rẹ̀ lọ́wọ́ tí ń lọ bí mo ṣe ń wo lọ báyìí mo ṣe yí ẹsẹ̀ padà mọ́ kàn tó bára mi lórí eku bí mo ti ń gbàdúrà ni olúwa ní sórí pé ọ̀run ní lọ yẹn ọlọ́dọ́run tiẹ̀ ọmọ ìjọsìn ni ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ lọ sọ́run àpáàdì orí mi ò dé burú lọ́rùn mi ọmọ ìjọ mi ríran ló bá sáré bá mi ẹkún lọ sódò ọdọ mi ó ní dáàdì ó ní mo rí nǹkan kí ló rí olórí jésù ti ń sunkún òun náà wá bẹ̀rẹ̀ sí sunkún mo ní à oríire gidi lórí jésù ọ̀láyọ̀ ọlọ́run kọ̀láyọ̀ ọlọ́run ọgbọ́n tí bẹ́ẹ̀ ni pé ni a man of sorrow acquainted with grief kọ̀láyọ̀ kòtò láyọ̀ ọlọ́run títí dòní olóòní orí ẹkún jésù tó wà àwọn tó kú fún ẹwọn àwọn tó kú fún ẹwọ bí ayé àwọn tó kú fún bí ẹni pé jésù ò tí ì wá sáyé láti wá kú look at our lives mo ní wo tó sunkún mo ní bí jésù ó ṣe máa sunkún nìyẹn tí èdè ọjọ́ tó bá dé ni ò ní sunkún mọ́ ìwọ̀n èyí bá èèyàn tó bá rí kó lọ náà ni ọjọ́ ń bọ̀ tí ọlọ́run fúnra ó nu omijé jésù nígbà táwọn èèyàn fẹ́ bá kọjá lé wá tí olúwa bá sunkún lé ọ lérí títí tí wọn náà fi kú tólúwa sunkún fún ọ tó fi kú tó sunkún lọ́run tí tó fi kú ọjọ́ ọba kú báyìí ni wọn náà bẹ̀rẹ̀ kun ayérayé ó sunkún kò ní sẹ́ńtì ọ̀rẹ́ ọlọ́run àpáàdì mo wí o ipò tí ọ̀pọ̀ ẹjọ́ òde òní wà ó pa ìyẹ̀lẹ̀ kú púpọ̀ ẹnìkan rí ìran kan ní 2009 tó ọba gbà rán gbọ́jẹ́ fi hàn ninu ise awon apostle ise awon apostle ori 2 ni ese 17 2:17 olorun wi pe yo sise ni ikeyin ojo emi o ti nunu emi mi jade sare ni egbogbo ati awon omo yin okunrin ati awon omo yin obirin yo ma so tele awon odomo okunrin yin yo si ma ri iran awon arugbo yin yo si ma laala nigba ti emi ma ba so kale akoko ta wa ni olorun gbodo ma farahan wa olorun gbodo je ka mo tin lo ede kan no kan in 2005 oni ori pe jesu mura tan o fe ma bo laye olorun wa so fun pe ma ti lo di akoko lo se di a lo se sobe iya awon eyan ti nbo lorun to ba ti e lo bayi ni a ba ra angeli meji wa si ilu ibadan han fi ibadan se case study awon angeli meji pada de laarin iseju die won pe se ti won ma ya ni a ba wa report fo lorun wi pe oluwa o a ri eniyan 24 merinlelogun o ni gbogbo ilu ibadan so mo pe ibadan fun re oju oju orilede togo lo pe a ri eniyan 24 who were rapture ready as at that time 24 mo joko mo ni oluwa gbogbo ni gbogbo ilu ibadan e mo ye bishop ti meme e mo ye apostle ti meme e mo ye pastor ti meme e mo ye evangelist ti meme e mo ye pa e mo ye awon awon akorin emi ti meme e mo ye diakoni e mo ye alagbajo ti meme e mo ye omo ajo ti meme omo ye denomination orisirisi ti belu ibadan 24 Yara Yara si Olorun kan ori ran kan ni igba kan o wa gba ara re laarin ogunlogun awon ran si Olorun o ni won le ni 1000 o lo wa ri Jesu lo ba wa ba n pe wo bi an se po to a meje pere nti mi laarin won o o ni Oluwa wa fa nlowo ni ba si mu ka kire pe wele oruko re ri to ni o to mu nlo o wa ri yan meje baba kan woli kan ni CAC mi o ni daruko won won ri iran kan ko to di pe won lo sun nile ogo won ri iran ani ba ti an de orun ti an de gate orun won ni won wa ri baba apostle ayo babalola won ni baba yen wa mere pe e dakun woli se awon aran si olorun ohun o won o won o won o ni aye mo ni se won o ku mo ni lati igba ti mo ti ku o ni lohun yen lati 1959 ti mo ti wa niyin se awon iran si olorun o ku nigeria mo ni ani baba yen wa be pe ki le ri o o lo so pe oni won ku oni bi an ba ku mo ni won wa nlo emi o ri ani emi o ri won niyin eyin ara iran si olorun kan wa tan pe ni pastor park Oluwa fi ran nla kan han Oluwa mu lo si ikorita orun nibi ti orun apadi ti ya lo si awo osi ti orun rere ya lo si owo otan angeli kan wa duro si boni ma wo ntin sele o oni igbakugba to n ba wo apa osi bayi o lo won ri awon eyan to ma wo tu bi omi tu lo so ru apadi to n ba ma wo apa osi bayi o lo lo ri ayo enikan ti o ma lo sawu oni mo to wa to wo awo osi o ma lo tu oni po won kuku so bayi pe rate awon eyan to n lo so ru apadi si awon tin lo si orun rere is ratio 1000 to 1 nigbati egberun eyan ba wo orun apadi lo ni orun o tori eyu eniyan kan e wa ni Jesu ni ma so ko ki la yo Jesu orun sofo ijo nsariya aye bosijo eyara ja to mo lo se ri akan ko le mo pe iha ni enu ona na ogun logun eniyan lo tun bere daada sugbon ti won pari e daada tabi ti ese won je gere loju ona ijoba orun yi now awon mi amu obosipo awon kan ku obosipo adura ti mo n gba kọlọ won saanu mi o fe kose ti mu idele mi o fe kose olorun mo kan mi olorun o si ni je kin kose iwo na o ni kose to fi dele leyin ikun omi nu atun pada domo ti o tun mo ti yo o tu re hoho ko sasi ko fun mi lati ma ka e lo kile nu Genesis ori 9 ese 20 to 21 baba wa Abraham oko se lara rubirin to mu lati le Egypt oko se lara re o nitori erubirin Hagari yi odidi odun metala l'Olorun oba baba soro mo o tori ese kan to dangba ti baba ti o wa gbo won lo ni ma re le waju mi ko si pe baba iba mi si e Olorun lo saanu baba o lo ti kuro ni Sodomu ati Gomora lo to sugbon gba ti an de ibi ipama lo ti kan na to Olorun yo ti ojo na ma Sodomu ati Gomora o ki omo gere omo benin re akoko mole oba sun o loyun o ki keji mole nigba to mu ti yo tan oba sun o loyun bibelu pe awon omo lot mejeji si loyun fun baba won se dire eni to lo yon Sodomu ati Gomora e wo bi o se gbe si o oba Solomon bere dada ko to da ko benin joju ala l'Olorun ti lo farahan o obere dada olorun bere nto ba fe ki se fun onbo bere nto olorun fe olorun nto bere gan nwo se fun oko so ba kan ti o dabi re ni gbogbo aye ko to selomi ti o to je ti o to dabi re ni gbeyin o wa da ko bere jo on to da leyin igba to dodo olorun tan owo re lo wa o oni 1000 yawo bi ba se ntin kan ti rolu mose die bai loku iba mi si jobo orun lo soro sapata lele keji mana lele keji o komo pe apata ti nto won leyin kristi ni inu buruku oni bi o inu buruku lo bi mose o ti gbagbe nto lo nwi fun ona apata lele keji ko de le leri apere jobo orun ni o pe ese kan pe debe o le ku iseju marun ko wole ogun ewo esu ti isin leyin e o so gbo bayi esu nireti o lori e po si le mu o ibi ki bi ori ode nu gbagbo o si nireti pe o si le mu eni to ba ti ku lobo baba lowe Samson alagbara nla tabi tagbara tagbara bi pelu ifororoyan ki lo sele si ni gbeyin weakness kan wa mo study literature ma gba o kini kan wa no literature ta pe ni tragedy sori ìtàn tó bá jẹ́ tragedy yóò ní ẹnìkan tí wọ́n ń pè ní tragic hero then nínú ìgbé ayé ẹni yẹn ìwà kan wà tí wọ́n ń pè ní tragic flaw yẹn ni pé bó ti di alágbára tó ìwà kan wà nú ẹ̀ tí ó fà lulẹ̀ irú ẹni ti Samson yìí o wọ́n gbọ́n mi kan kò yọ̀dá wọ́bí wọ́bí wọ́bí wọ́bí jẹ́ kó gbọ́n kó gbọ́n tí wọ́n wù ó tí ì lọ mí sùn lọ òyìnlọ́ o ikú ogun ní ipa kíkanjú ikú odò ní pòmùwẹ̀ owó tàdà bá mà ní kàdà léyìn títí dọ̀tún la ọ̀sẹ̀ gbọ́n ọ̀gẹ̀dẹ̀ pípọ́n náà ni ó ṣe kú pakátá èṣù mọ́ ọ dáadáa ọmọ tó ń lè fi mú ọ tí ọba mú ọ lọ́dún yìí yóò tún chéǹjì àwọn ẹ̀mí èṣù tó ní kọ́ máa sọ tó bá dọdún tí bọ̀ wọ́n ó tún kiri sí i wá ọ wọ́n ń wá ọ wá ọ wá ọlọ́run níjọ́ orí ọmú mo máa tẹnu mọ pé sátani ò ní àdánwò tuntun ntọ́ ọmọ jẹ náà ni ó wà gbé fún ọ kí lọ lọ ń gbà ọ kúrò nú ẹ ntọ́ lọ ń gbà ọ kúrò nú ẹ túgbà tó ọgbà jésù náà lè sún ó tó máa fi dán ọwọ́ tó ikú ọ láyé o owó samson títí orí pé ilé ìfẹ́ràn obìnrin màá rí màá gbọ́ lẹ́nu ẹ pé olórí obìnrin ò lóríire orí burúkú ló gbé sórí ò ní oríire pàápà samson lórí obìnrin yògbà yògbà yògbà gbogbo ògbà wọn àtòbìnrin sáà ni obìnrin náà ni ẹ dẹmu wo so orí ní ti gíàsì orí pé gíàsì ọ̀fà sí obìnrin rárárárárá òun bẹ̀rẹ̀ dáadọ́ fẹ́ di wòlíì ṣùgbọ́njú kòkòrò owó dúkìá ọ̀jẹ̀ ó di wòlíì inú ogbó ló kú sí gẹ́gẹ́ bí adẹ́tẹ̀ èṣù wojú dá sí títí orí pé lè náà fẹ́ràn obìnrin oyégo làwọn ata sí lórin rẹ̀ owó náà lèṣù fi wó mọ́lẹ̀ dé màṣẹ fàǹjẹ́lìsì rí o kó tó padà lẹ́yìn paul o àwọn ará galatia bẹ̀rẹ̀ nípa tẹ̀mí wọn parí ẹ̀ sínú ara lúsífẹ́ẹ̀rì ń tà kọ́ nípa rẹ̀ ni pé a mímọ́ ni ọ́ pípé ni ọ́ látọjọ́ ta ti dá ọ títí àfírí àṣedédé nínú ẹ̀.
1: Hello, Mo ngbadun adaba.
2: Etoku dede woyi eyin eyan wa nibi gbo ti e tin lanfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikanni ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise ton se gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso sebi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti nyapon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri on na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko do si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be depo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si nru to si bere si nbe ibi ti won tin gbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore koko ase eni to ba dore koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo nwa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi ma wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa ngbara wa niyanju wi pe iwo yawo to oba ma wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo ni ki se wi pe awon beta ana seta o na lo le jona abayo iwo na gbiyanju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni ta kebe a nje n to dun a mu n to dun elomi wa ko le bere mu nkan le mo be elomi wa ko le ririn seju marun yo ti ma fowo le badi gbogbo awon nkan ta nje dedun dedun yi to sakoba fun ago ara wa laye atijo awon baba nla wa ti won ba je nkan dedun o lawon egbogi ti won fi mo koju e awon egbogi na la wa po papo sinu 24/7 aba mixture lati mo je iwulo fun gbogbo awon eyan o wulo fokunrin o wulo fobirin o wulo fomode be lo wulo fun agbalagba e si wa mo wo egbogi ta nsoro re yi ko lo tinu rara pombele egbogi na na fi se ajo NAFDAC ti fontelu iwo na lo ra loni tori pe ijawa ija osi always guide ni won ni ko guide ara re e je n koko doke lo na mo si n pada abo e ku kale
3: baba egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda se kan sun lo ni
4: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogungun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogedegede do ti ara danu
5: logon lomo kuri abaduro to
4: ti o si ma sise akori lodun lolufere iwe atebo la fi pelu re ajo NAFDAC fonte dupa o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
2: bẹẹni ìjáwá ìjà òsì always guide náà ni ṣe wá rí gbogbo ẹyin tí ẹ bá fẹ jẹ alágbàtà fún lè iṣẹ tó ń ṣe gbogi 24/7 aba mixture yìí nọmbà yìí òun náà ni kẹ ẹ mọ pé 091-60-62-62-53 ẹ jẹ ń pè lẹẹkan sí 091-60-62-62-53. to o tun igba mi na ta tun mo pade ire o
6: lo wa ni o mi ando
7: o ba di o mi ando
6: pade tun ni o mi ando
7: o ba di o mi
8: Ma ti eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je aye ohun ti e wa su mi
9: agbo ni ise lo se je lo be ti wo gbo ni pa babo oke ogun ni ogulugu de ton fi wi atego so mo ara aye lore lori eyi ke yi isoro ton jo mo edalenu iwo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode ton fi wi atego sewosan
10: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba emi ti mo ngiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti ma wa number 4 Dudu Yemi Lane, opposite Oyemekun Grammar School ni ilu Akura, bayo fe bere nkaka bo fe bere oni mara ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 kini le ese baba oke ogun ti en gba awon eyan ni momore lori ati pe kini le ese baba oke ogun se ohun na ni isoro to nba waja ninu se ara wa ati to nba waja ninu egungun ara wa apere wo ni won ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara pelomi ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin la ro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wo ra wa ni ran iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero ba ni soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba nlo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege be epo hun fe subu eyen wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode be sinu won tun ma da ta kebe kebe se bi ewe atego yin na le won na lo nitori e mo fi lo ko ewe atego eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sanyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se arawa be ni kaka oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yi na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero ba ni soro mi re 07 64 60 64 19 07 64 60 64 19 alaafia ara wo ni bi fi abia oju
11: Se ngbadun adaba
12: mo ngbadun adaba
11: mo ngbadun adaba
12: mo ngbadun adaba
13: o ngbadun adaba
14: bubu wa na

0: àti ọkọ ló ń sọ pé ó mà ṣe o. Ta ló tún lè dàbí màmá wa Chief Mrs. Rachel. Ó sẹ̀ dé aya ròhópọ́dún kan tí màmá ti sùn lọ́wọ́ àwọn ọmọ rẹ̀. Pàpà síbẹ̀síbẹ̀ ṣe làwọn ọmọ ń domi lójú pòrò pòrò pòrò. Torí ìparere tí màmá kọ́ nínú ayé wọn. Títí láyé làwọn máa ṣèrántí rẹ o. Yèyí ọmọ ọmọ wọn Lẹ́kìtì. Ọmọ wọn Lẹ́kìtì. Aya wọn lọ́wọ́ mọ́dẹ̀. Chief Mrs. Rachel bọ́sẹ̀dé arùbó. Aya ọmọ ojú méjì kẹ̀kẹ́ ń yẹmọ̀ká tiré yẹmọ̀ká ìgòrán. Ọmọ lóde arọ̀ iyẹmẹjì Lẹ́kìtì. Ọmọ alábùmójú ọmọ ra ifẹ̀. Ọmọ adára ufẹ̀ láàfin lúlé àbárẹ̀ Lẹ́kìtì. Ayama láti gbà kárùn orí. Ayama láti gbà ká gẹ̀lẹ̀jẹ̀ sẹ́rùn. Gbogbo ọmọ àti ọkọ ló ń ṣèrántí ọdún kan tí màmá ti sùn.
1: Please listen to this announcement. This is to inform all students of Comprehensive High School Ilututun Oshoro, current and alumni, that the 50 years anniversary of our school, CHS Ilututun Oshoro, will take place from September 28 to October 4th, 2026. Arrangements and meetings towards the successful anniversary are currently ongoing every Monday by 8 p.m. prompt. Please don't say you are not aware or not informed. Please participate and join your class set and the necessary committees to ensure an eventful anniversary. Kindly contact Chief Netufo 0803-391-6553, CHS Alumni President and Dr. Fakuyi Fumi on 0803-04-43-668, CHS Alumni Secretary, Mr. Folari Iwaye, CHS Alumni PRO, Announcer.
2: O ma ti daraba o kari aye o.
3: Ni isu daraba o gbọna tun yọ.
4: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní Yéṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀. Àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Àtọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwan t-shirt, jeans and chino, pants and joggers, wristwatches, hand worker, senator dressing, resource control ní Yéṣu. Ọ̀tà gbàǹtagbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹ gada nígbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God! Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bet àti fìlà àti layadi wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sandals. All sales price de làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sídọ́sì. Èyí tẹ́ ẹ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn Ọ̀làkúrẹ́. 080-3452-0455 ní Yéṣu abíbàtà kókó ká.
5: Ìbọn tún ti dé.
6: Èkìtì kẹtẹ o. Pẹ̀lú bí àkókò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ yìí ṣe ku ọjọ́ díẹ̀ tí yóò wáyé. Ó jẹ́ ohun tó ṣe pàtàkì tó sì ṣe kókó láti jẹ́ ká mọ bá a ṣe ń dìbò. Pẹ̀lú lílo ìka wa ká má ba fi ìbò ṣòfin lọ́tẹ̀ yìí. Ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Èkìtì, a fẹ́ pàrọwà sí yín o láti túyáyá jáde tó bá di Sátidé ogúnjọ́ oṣù kẹfà ọdún yìí láti lọ fi ìka ìlábẹ́ wa dìbò fún ẹgbẹ́ olóṣùṣù ọwọ́ APC. Ẹ tẹ̀ ẹ́ sójú ẹ̀, à ń rọ̀ yín kẹ́ má ṣe lo ìka àtàǹpàkò mọ́. Bẹ́ẹ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀, a jẹ́ pé a ti fìbò gbé gómìnà. Bí ọdún Àbáyọ̀mí Oyèbáyí bá wọlé nígbà kejì nìyẹn. Kí iṣẹ́ ribiribi tó ń lọ lọ́wọ́ yìí kó lè tẹ̀síwájú nípínlẹ̀ Èkìtì. Àti pé kí ìbò wa kó lè pọ̀ lọ́pọ̀ yanturu lọ́tẹ̀ yìí. Ká tún lè jẹ mùdùmúdù èrè ìṣèjọba tiwantiwa nípínlẹ̀ Èkìtì sí. Ìka ìlábẹ̀ ni o. Ẹ má lo ìka àtàǹpàkò mọ́. Ẹ dín kó kún. Dìbò rẹ fún gómìnà bí ọdún Àbáyọ̀mí Oyèbáyí ní sáà kejì. Òun ló mọ ọ̀nà. Báwo ni o? Báwo ti 2030?
7: Ṣé ìgbádùn àdàbà?
8: Ó ń gbádùn àdàbà.

0: sókè. Orí adé rẹ̀ ti kó ọ̀lú àkọ́rẹ́.
1: Látún
0: lọ́sì.
1: Kàlábí àjọba.
0: Olúlé àtọ́lọ́jọ.
1: Ọ̀gbàrà ẹ̀rọ àlọ́run.
0: Wọ́n ti pẹ́dún mọ̀kànlá lórí ìtẹ́dẹ́jì.
1: Wọ́n pẹ́ pẹ́ pẹ́.
0: Kọ́ni kése.
1: Ọgbà ọdún náà ni
0: òkèrè dúró dìbí dìbí.
1: Bẹ́ẹ̀rẹ̀ kọ̀ sí kábíyèsí.
0: Àkọ́rẹ́ bá yọ.
1: Mo kú oríire.
0: Àwọn àṣọ̀pá gbàjágbẹ̀ bámara dúdú.
1: Ó bìdọ̀bìdà márùn-ún mi dára kù.
0: Ààrẹ mọ̀dẹ̀ dá lé mọ̀rẹ̀ rọ̀ gírí.
1: Àgbà mojù mọ́ kó bá rẹ̀ òkúṣe.
0: Ọmọ ọmọ rúbọ kẹ́ ìyẹ́rẹ́ àkárún fi àná.
1: Ẹ̀jẹ̀
0: èmi ọ̀nàrẹ́bù Abiodun Akinwumi.
1: Malarabe
0: ikọ́mi rẹ̀.
1: Kẹ́ ẹ bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀.
0: Lẹ́mọ̀ kẹ́ni akọ́ba dọ́gba lájẹ́ tó yìí.
1: Fọdún mọ̀kànlá.
0: Ogorí ìtẹ́ àbárẹ̀.
1: Ọba kọsẹ̀ gbẹ ìgboro lágúnlẹ̀ òye.
2: Ẹ̀jẹ̀ ò ti gbọ́. Mo free to air decoders ń bẹ. Tó lè rà kó o sì mọ jẹ gbádùn ìran wíwò aláìlóǹkà. Movies Hollywood, Bollywood, Nollywood, pẹ̀lú àwọn Yorùbá films ìgbàlódé, aré ìdárayá, action movies àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lórí tẹlifíṣàn rẹ lọ́fẹ̀ẹ́. Láì tún sanwó monthly subscription. Òpìtìmọ̀ sí Power Justice Electronics, Ondo City. Bẹ́ẹ̀ni, a tún ta àwọn decoders yòókù, network booster, fáwọn agbègbè tàbí abúlé tí network ń bẹ fẹ́rẹ́fẹ́ tàbí tí ń ṣe ségesège. Kẹ́mọ wá jẹ ìgbádùn ìpè àti browsing tó ń já garaga ni. Láì gorí òkè gorí gegele wá network káàkiri fún gbogbo network pátápátá. A tún ta solar light àtàwọn security light onísensor tó ń táṣìírí olè tàbí àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá ńlẹ̀ yín. Tó tún ní CCTV camera. Tẹ́ ò mọ wo gbogbo tó ń ṣẹlẹ̀ nílé yín lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín níbikíbi. Kò wá tán síbẹ̀ o. A tún ta musical instrument, àwọn ohun èlò orin fún ilé ìjọsìn àti fáwọn olórin. Free to air decoders, network boosters, solar street and security lights with CCTV cameras and musical instruments. Power Justice Electronics situated at number 4 Orere 2, Ondo City is the place to be. Telephone 0903-713-6882.
3: Tutu ti lẹ o àkọtún ìràwọ ti gbòde.
4: Kábíyèsí aláyélúwà
3: ọba ọmọparí ọlá Samuel Odimayo
4: olófun tuntun tó dé ìrèlé ti fẹ́ gbọ̀ pa àṣẹ.
3: Ọba Samuel Odimayo
4: olófun ti ìrèlé ti gorí ìtẹ́
3: ìrì àlàáfíà ti bẹ̀rẹ̀ sí sẹ́.
4: Kútilẹ̀ toko nílẹ̀ ìrèlé
3: àpapọ̀ àwọn olóyè tuntun
4: lóde ìrèlé
3: wá kí kábíyèsí
4: ọba Samuel Odimayo
3: olófun ti ìrèlé
4: o kú oríire
3: kí gorí ìtẹ́ bàbá rẹ
4: àti gbígbọ̀ pa àṣẹ.
5: Ní sátidé ọ̀sẹ̀ tá a wà yìí
3: gẹ́gẹ́ bí olófun tilẹ̀ toko káfàtà lóde ìrèlé.
4: Èyí ti gómìnà lọ́kùn rí mi sí Ayédàtiwa
3: tó ń bọ̀ wá gbé fún kábíyèsí
4: ọba Odimayo
3: àwa olóyè tuntun lóde ìrèlè
4: tún dúpẹ́ lọ́wọ́ gómìnà Ayédàtiwa
3: fún ìfẹ́ rẹ̀ sí ìdàgbàsókè tilẹ̀ toko ilẹ̀ ìrèlè.
4: Igbákejì gómìnà
3: Ọlọ́lá
4: Adélámì o
3: ìgbìmọ̀ àṣejọba ìpínlẹ̀ Ondo
4: títí dọ́dún alága ìjọba ìbílẹ̀ ìrèlè
3: ọ̀nàrẹ́bù Jíde Akínfẹ́
4: àwa olóyè tuntun lóde ìrèlè dúpẹ́ o torí pé ó ti dà tiwa ó yẹ ìrèlè
3: orin ńlá rè tó gbòde lóde ìrèlè
4: àpapọ̀ àwọn olóyè tuntun lóde ìrèlè ló kéde.
6: Bàbá wa High Chief Johnson Akinyemi ní Balusi di olùpààrọ̀ ọ̀fùpààrọ̀ ló gbàgbé àkókò ẹni tó ti lọ jábọ̀ fọlúwa láti bí ọdún kan sẹ́yìn. Àwa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó bá wa ṣayẹyẹ lọ́jọ́ tó wọ yàrá ìkẹyìn lọ́jọ́ ìjẹ àtogóòjẹ ọjọ́ àti ìgbà tá a ṣe ayẹyẹ àṣekágbá náà tí gbogbo ìlú ọ̀gbàgísí mi tìtì lọ́wọ́ tọmọtẹ bíi tara àti gbogbo ọ̀rẹ́ àtojúlùmọ̀ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Pásítọ̀ TA Akinleye of CAC Ayétòrò Ọ̀gbàgì Pásítọ̀ Aro Fatomoye the choir and the entire congregation Odò aláṣẹ High Chief Abosede Olúbọ̀rọ̀dé High Chief Ọlọ́runṣọ Bámisílẹ̀ Ọ̀dọ́gun Mọ̀lẹ́pẹ̀ Chief Olúkọládé Òdí Ọ̀ Ọ̀fẹ́ Jọrọ̀ Chief Ajísafẹ́ Embassy Retired Honourable Sejo Fondo Chief Ọlásẹ̀ndé Kúmúyè Osue Ọ̀fẹ́gun Chief Ìbùkún Kọmọláfẹ́ Sàlájà High Chief Ọlọ́runfẹ̀yìntì mi Apájẹ́ Òfèwárá ẹbí Chief Ẹ̀yìndẹ̀rọ̀ Jìlẹ̀ Tóṣòdì Ọ̀fẹ́gíkun High Chief Délé Okunọládé Olófẹ́ Ọ̀fọ̀fẹ́ High Chief Nọ́fẹ̀wádé Ògúndé Olúkọ̀ Ọ̀fọ̀kọ̀ Comrade Bayo Òjó Chief Balógun Ọ̀fọ̀fẹ́ Retired Group Captain Láre Adébámbọ̀ Jọ̀tún Jagunmólú Ọ̀fọ̀gbàgì Right Honourable Olúwaṣẹ́gun Ọ̀tábọ́lárìnwá Former Speaker Lóńdó State Honourable Fèyí Àyánlẹ́yẹ Chairman Ọ̀gbàgì Development Council gbogbo Imo Community àti gbogbo ẹ̀yin tẹ́ wá bá wa ṣayẹyẹ fún bàbá wa pàtàkì yìí ìyẹn High Chief Johnson Akinyemi Oníbalúsì
7: bèrè náà
6: lájọ fi san fúnra wa o.
7: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
8: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
9: Attention.
5: Rotary Club of Akure Prestige proudly invites you to the commissioning at School for the Hearing Pair near the State Stadium. Akure, special guest of honor, is Ondo State Commissioner for Education, Professor Igbekele Ajibefon. This landmark project is part of the Rotary Club of Akure Prestige's commitment to improving educational facilities and enhancing the welfare of students with special needs. Come and celebrate this remarkable educational project designed to improve the lives and learning environment of students with special needs. The president of the Rotary Club of Akure Prestige for the 2025-2026 Rotary Year and CEO Evergreen Stationery Warehouse, Rotarian Kolawole Ajibade, announcer.

àmọ́ ṣe kíní ọ̀hún lálàfibọ̀ ní láàárọ̀ yìí torí ìròyìn pọ̀ ńlẹ̀ iṣẹ́ sì pọ̀ ńlẹ̀ náà tá a tún jẹ́ ẹjá ti june 12 ká ti bẹ̀ mú náà bí ẹni tó jẹ́ aṣòfin tó ń ṣojú ẹkùn àríwá ìpínlẹ̀ èdó adams osiomhole bó ti ṣe jẹ́ kó di mímọ̀ wípé ṣe rí olóògbé mko abiola yẹ gangan òun ló mọ̀kọ̀ láti ta iyì rẹ̀ àti oore ọ̀fẹ́ táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà fún láti jẹ́ ààrẹ fún ẹni tó jẹ́ adarí orílẹ̀-èdè yọmọlógún nígbà náà sani abacha o osiomhole ló fọ̀rọ̀ náà léde lákòókò ìdánilẹ́kọ̀ọ́ kan eléyìí tí wọ́n fi sọrí ayẹyẹ àyájọ́ ọjọ́ june 12 tó wáyé nílùú àkúrẹ́ ti ṣolúlu ìpínlẹ̀ ondo osiomhole jẹ́ kó di mímọ̀ wípé òun wà lára àwọn ẹgbẹ́ kan táwọn wà nínú ẹgbẹ́ nigeria labour congress nígbà náà lọ́hùn táwọn lọ bá abacha lábújá o lẹ́yìn ètò ìdìbò june 12 náà eléyìí tí wọ́n dọ́gbọ́n sí ó jẹ́ kó di mímọ̀ wípé ohun tí abacha sọ fáwọn òun ni wípé òun ṣetán láti gba ohunkóhun òun ṣetán láti fi orí jin abiola lórí ohunkóhun ṣùgbọ́n wípé kó mọ pera rẹ̀ ní ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ní gangan ó ń lòun ní fọwọ́ sí bó ti wò kó rí ó jẹ́ kó di mímọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé àwọn ènìyàn lẹ́nu ìṣèjọba àtàwọn kan ni wọ́n ń ké sí abiola wípé ikú mọ̀ rèé yọ̀ǹda rẹ̀ lẹ̀ fún wọn o ó ní abiola jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti dìbò yan òun òun ò sì ní kú òun ò sì ní jẹ́wọ́ òun ò sì ní ṣèkè wípé òun ò ṣe mọ́ o òun ò ní láéláé sọ wípé òun ò wọlé òun lòún wọlé ètò ìdìbò náà ní gbogbo ọ̀nà wọ̀kùwọ̀kù osiomhole fi kún wípé ìwà abiola ọ̀hún ló fi ìwà kíkanjú hàn ìfẹ́ fún orílẹ̀-èdè àti mímú kí àwọn ènìyàn kí wọ́n jẹ́ àkọ́kọ́ ju ara rẹ̀ lọ ó wá fi oore ọ̀fẹ́ náà ké sí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí láti kẹ́kọ̀ọ́ ńláńlá láti ọ̀rọ̀ ara june 12 náà ó ní abiola jẹ́ àpẹẹrẹ ìṣọ̀kan tó sì fihàn wípé ọ̀rọ̀ ìtẹ̀síwájú orílẹ̀-èdè yìí ó ju ọ̀rọ̀ ẹlẹ́sìnjẹsìn tàbí ẹlẹ́yàmẹ̀yà lọ ẹ̀kọ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé daily post eléyìí tó jáde láàárọ̀ tòní ẹ lọ wò bẹ́ẹ̀.

èyí o jẹkudì mímọ wípé ìṣèjọba àwarawa ó gbọdọ jẹ eléyìí tí ó tu àwọn ènìyàn lára kì í ṣe eléyìí tí ó máyele koko fáwọn ènìyàn ó fi kún wípé ohun tí ó bí àyájọ ọjọ june 12 wá ó jẹ nǹkan tó sọ nípa ìṣọkan nípa ìpamọra ìfẹ àti ìrẹlẹ ọkàn ó fi kún nínú ọrọ tó sọ náà wípé ohun tó orílẹèdè nàìjíríà tí wọn ń ṣe ayẹyẹ rẹ lónìí ó ní ayẹyẹ ìdìbò wọlé o tó yàtọ gidigidi sí àyájọ ọjọ june 12 ó wá ké sí àwọn olóṣèlú orílẹèdè yìí wípé ṣe ni kí wọn fi ìfẹ àwọn ènìyàn sọkàn wọn kí wọn sì mọ rí ara wọn gẹ́gẹ́ bí ẹni tí ó tóbi jùlọ lórílẹ̀èdè ó ní ṣe ni àwọn adarí yẹ kó sin àwọn aráàlú eléyìí tí ó rọ̀gbọ̀ kú lé àyájọ ọjọ́ june 12 gẹ́gẹ́ bó ti ṣe wà ẹ wo níwèé daily post tó jáde láàárọ̀ tòní ẹ máa bá bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúwaṣẹ́yí Mákindé ń lo ti jákòdì mímọ̀ wípé òun nígbàgbọ́ òun sì mọ̀ ni wípé àwọn ajínigbé eléyìí tó jí àwọn akẹ́kọ̀ọ́ àtòlùkọ́ kó níjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ wọn ò tí ì kó wọn kọjá agbègbè old national Ọ̀yọ́ park yẹn o nínú ọ̀rọ̀ tó sọ ó jákòdì mímọ̀ wípé bí ilẹ̀ náà bó ti ṣe pọ̀ bíi bàbá ìṣúà ló mọ̀ ń ṣokùnfà bó ti ṣe nira fún àwọn ẹ̀ṣọ́ aláàbò láti rí àwọn onítọ̀hún gbà jáde ó ní òun mọ̀ dáadáa òun sì lè fọwọ́ rẹ̀ gbáyà wípé àwọn ènìyàn náà kò tí ì ju agbègbè ọ̀hún lọ bó ṣe jẹ́ wípé inú ogbóná òun ni wọ́n ti mú okùn ṣèkà tí wọ́n ń tafà sínú ìmọ́lẹ̀ o nínú ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún tó fi léde ó jẹkùdì mímọ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò wọn nílò láti lo ọgbọ́n àtinúdá wọn wọn nílò láti lo ìmọ̀ṣe wọn kí wọ́n sì ṣàmúlò ìṣọwọ́ṣiṣẹ́ tó nítumọ̀ láti lè rí wípé wọ́n gba àwọn onítọ̀hún padà wálé láìséwu ó wá fi kún wípé gbogbo àwọn ènìyàn tó ń gbé ní ìlú tó bọ̀dí sí agbègbè old national Ọ̀yọ́ park náà ni kí wọ́n mọ̀ wà lójú làlákàn fi sọ́rí kí wọ́n sì fi tó àwọn ẹ̀ṣọ́ aláàbò létí ní kété tí wọ́n bá ti kẹ́fìn ìrìnmẹ́rin ṣègbò àlùsí ẹ̀wà kankan lágbègbè ọ̀hún ẹ wo náà wọ ìròyìn punch tó jáde láàárọ̀ tòní ó wà bẹ́ẹ̀.

O da ẹja tó padà ká mu níbi tá a forí ẹ̀ sọlẹ̀ sí ṣáájú. Orí ètò etí yín mélòó ń lẹ̀ wà ní Kẹ́ni Àdàbà 88.9 FM Àkúrẹ́. Ẹja tẹ̀síwájú lápá bí nípínlẹ̀ Kwara. Ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn làwọn ajínigbé. Ènìyàn mọ̀ tó ti pa àkànnàmọ́ bí àtàgbọ́madì ẹgùn ọ̀hún. Ènìyàn kan tiẹ̀ dológbé ní Aba Gaala àti Gaa Òkè. Bó ṣe jẹ́ wípé àwọn agbébọ̀dà lúrú ọ̀hún wọ́n ya wọ àwọn agbègbè náà láti sọsẹ́ láàbí wọn. Ìkọlù ọ̀hún ni wọ́n ló tún sàǹdé fámọlé ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. Eléyìí tó ṣẹlẹ̀ léraléra láàrin aago mẹ́wàá àṣálẹ̀ ọjọ́bọ̀. Kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Kwara Adékìmí Òjò ló mọ̀ fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ẹtì o. Ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n ti gbé ìgbésẹ̀ báyìí láti rí pé wọ́n dóòlà àwọn ènìyàn táwọn ajínigbé ọ̀hún tí wọ́n jiko láti kó wọn padà. Ó jẹ́ kó di mímọ̀ wípé lába Gaala ńṣe ni àwọn méjì lọ́kọ sí wọn lọ́wọ́ tó sì jẹ́ wípé àwọn ológun wọ́n bá wọn dáná jàyà. Ó fi kún o wípé nígbà táwọn ọlọ́pàá àtàwọn ológun tí wọ́n bá wọn onítọ̀hún tí wọ́n bá wọn gbómi ìjàkáná méjì nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò náà ń lo ti dolóògbé látàrí ọ̀rọ̀ náà. Ẹnìkan láti Aba Gaa Òkè jẹ́ kó di mímọ̀ wípé ó yẹ àwọn ènìyàn tó wà lákọlò àwọn ajínigbé ọ̀hún ó ju oye táwọn ọlọ́pàá sọ lọ torí wípé ńṣe ni wọ́n kàn ń kó wọn nẹ́kẹ̀tì. Ìròyìn ọ̀hún ó wà nínú ìwé punch eléyìí tó jáde láàárọ̀ tòní. Ẹ lọ wò bẹ́ẹ̀. Àwọn orí adé nílẹ̀ Yorùbá ni wọ́n mọ̀ ti jẹ́ kó di mímọ̀ báyìí o. Wọ́n ní bọ́rọ̀ bá kanlẹ̀ tó bá kan òkè ó mọ̀ tún níbì kan àgbéká o. Ìdí abájọ rèé táwọn orí adé ọ̀hún fi tí wọ́n fi sọ báyìí wípé àwọn ti ń gbèrò láti ké sáwọn onílẹ̀ láti wá dòla ilẹ̀ wọn o. Ìgbésẹ̀ ọ̀hún òun ni wọ́n ń gbèrò láti gbé lẹ́yìn táwọn agbébọ̀dà lúrú ọ̀hún tí wọ́n ya wọlẹ̀ Yorùbá tí wọ́n sì ń fojoojúmọ́ sọsẹ́ láabi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orí adé ọ̀hún tó sọ̀rọ̀ lọ́jọ́ Sátidé ni wọ́n

gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tagba ngbaragada. Nímú ni dun lẹ dun le pẹlu rọrun. Láti dàmú la asigbo. Sọ̀rọ̀ ajagunbalẹ̀ ọmọ onílẹ̀ ni Empire Homes and Properties. Bọ́ba ṣe sanwó rẹ lo ma gba gbogbo owó tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ. Pátá orí ọ̀fẹ́ ọdún kan sọdún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bí Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ ọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ralẹ̀ kọ́lé ayọ̀.

lẹ ti gbọ yẹn kò sí bayo bayo lọrọ ti wọn aye nbẹ fun yin lati sanwo yin diẹ diẹ olokuta community ni wọn wa nilu akure wọn bẹ ni hill city ni agbajọ yẹn lọna ọdọre Sun City àti Royal City and Park lọ́nà Ondo. Golden City náà wà ní Laramọ̀kí. Àwọn náà ni King's Court ilé ọba ilé ọba. Flourish City nílùú Adó Èkìtì yẹn ní Airport Road. 08130659233. Ma sanwo e die die. Laarin odun meta ki won na ri pe obe ti so. Apolopo lo je pe bo se feran omo re to. Kilo kan landlady, kilo kan landlord. Somebody ba se deju waju ta le ibomi. Pankere ni life. Kosaye atori ofe fa omode lati sere ni compound. Yo ma fi kolo yo ma fi hale mo ni. Awon landlady, awon landlord tin ba ngboro yi. Apolopo obirin ti o moro so ti o laun soro. Lati gba tawon obi re ti bi. Won ti wa so den to jaun. Omo to bi re to ko re nle bi ti asi bi. Awon landlord, landlady won wa so di kanagi. Nígbà tán ti ọ̀bọ̀ lẹ́nu tán láwọn ẹ̀ lágídí. Sista Boko rẹ sọ̀rọ̀. Ẹ tún ti kẹ́gẹ̀ẹ́ sáṣọ ẹ tún lọ patí lọ́sẹ̀ yìí. Ẹ lọ mọ́ ná 5500 naira note. A ní ẹ má ṣe fẹ́ni tó bá ṣe fún yín o. A ní ẹ má bá wọn tí ń bá yín jáde o. Ṣùgbọ́n rántí bí ọ ń lọ. Ogun tẹ̀yìn ń jẹ́ àti tẹ̀yìn ṣe kùrùkù àtàkàtàkàtà yìí. Ìbáwọn bàbá kan ló ṣiṣẹ́ eléyìí. Ìbáwọn òbí kan náà ṣiṣẹ́ eléyìí. Tí wọ́n fi ilẹ̀ tẹ̀yìn náà wá ń jà sí. Ewé ni wọ́n gan ṣe é lẹ̀ fáwọn ọmọ tiẹ̀. 08130659233. Orí ọ̀fẹ́ tó wà ńlẹ̀ fún ọ. O ní pé ààyè ọdún mẹ́ta ló wà fún ọ láti san gbogbo owó rẹ. Bẹ̀rẹ̀ láti 30,000 naira sókè. Fún olóore ọ̀fẹ́ àti sanlẹ̀ kan, àyè wà. Ó jẹ́ ẹ̀mejì ló fẹ́ san, àyè wà. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé gbàrà tó bá ti sanwó ni a kò gbogbo òwe tó bá so mọ́rọ̀ ọlẹ̀ rẹ fún ọ. Bó bá ṣe ń gbàwé rẹ, orí ọ̀fẹ́ wà fún ọ láti máa kọ́lé ẹ díẹ̀. Àwọn kan náà sì tún wà tó jẹ́ pé bọ́n ṣe ń kọ́lé wọn kò rọrùn fún wọn láti máa ti ibiṣẹ́. Tàbí láti máa ti dálẹ̀ wálé wá máa wá wo sáìtì. Bá wọn sọ̀rọ̀ níléeṣẹ́ Empire Homes and Properties. O lórí ọ̀fẹ́ o àti máa wálé ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá mi erect irú structure báyìí. Nítorí bá ti fẹ́ ìwọ ṣàgbé plan ẹ̀ lé wọn lọ́wọ́ pẹ̀lú quality materials. Àwọn ni wọ́n mọ̀ pé ẹ̀sàì wá gba kọ́kọ́rọ́ yìí. Bọ̀dá ó lè rálẹ̀ lórúkọ àwọn ọmọ rẹ tó bí wọ̀nyí. Rà ló kọ ìyàwó rẹ kó fi ṣe birthday gift fún. Ìyàwó gan lè rà ló kọ ọkọ. Ọmọ ẹ rálẹ̀ ló kọ ìyá àti bàbá yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ti sọ ayé ẹ̀, wọ́n ti sọ sí rìvásì. Nígbà tó bá ṣiṣẹ́ ọdún mẹ́ta ọdún mẹ́wàá Lẹ́kọ̀ọ́. Àbí nílùú Èbó tó sẹ́ndì owó sílé kán bá ń ralẹ̀ kán bá ń kọ́lé. Wọ́n kàn fowó ẹ̀ kata sọ́wọ́ ni. Pẹ́yìn kata sọ́wọ́. Ọlọ́run dákun sàánú. Wọ́n máa lọ ya fọ́tò sáìtì oní sáìtì wọ́n máa sẹ́ndì ẹ̀.
nígbà tó bá wálé ọdún wọn.

torí owó ìlágùn rẹ̀ tó send sílé pé ẹ bá ń ra ilẹ̀ kẹ́ ẹ bá ń kọ́lé. Ó ti wá bá rọrùn dé báyìí o. Iléeṣẹ́ Epa Your Homes and Properties. Tó o bá ti sanwó ẹ, kìí ṣe pa sanwó tán lónìí wọ́n ní ká padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ wá gba rìsíìtì. Gbogbo òwe tó ń sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ, gbogbo ẹ̀ wọ́n kò fún ọ lọ́jọ́ tó o bá ti ń sanwó. Àyè ń bẹ láti sanwó díẹ̀ díẹ̀ láàrin ọdún kan sọ́dún mẹ́ta. Ó kéré pin 30,000 naira ló fi bẹ̀rẹ̀ owó rẹ sísan. Emperor Royal City and Park ń bẹ lọ́nà Ondo ní àpọnmu ní Olókúta Community. Emperor Sun City ń bẹ ní àpọnmu ní Olókúta Community bákan náà. Emperor Hill City ló ń bẹ ní àgbájọ ní ọ̀nà ọ̀dọ̀rìn. Emperor Golden City ní ń bẹ ní Ìlaramọ̀kí. Bákan náà ilé ọba ilé ọba King's Court lápè yẹn nílùú Ado Ekiti ní Airport Road. Bákan náà Emperor Flourish City Airport Road làwọn náà wà nílùú Ado Ekiti. Ẹ pè wọ́n sórí 0813-065-9233. Wọ́n bẹ ní nọmba 34 Irumu Street. Ní dojúkojú Ecobank nílùú Àkàrẹ́ Àkúrẹ́ ní Àràkalẹ̀. Sokoto bá mú kàrímù kàrímù bá mú sokoto nílùú Àkàrẹ́. Nílùú Àkúrẹ́ ní Ẹdákun. Tàbí nọmba 2 Ọbánlá Junction ní dojúkojú ilé-èpò MRS. Ní ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́ bákan náà. 0813-065-9233. Ní kẹ́lẹ̀dẹ̀ wẹ́rẹ́. Ẹ jẹ́ kọjá sódì kejì lọ́run tá a bá padà dé ká máa ṣe kiní ọ̀ nípò tún di lọ́jọ́ mẹ́jọ.

0: gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà ngbaragada. Tí mo ni dùn lẹ̀ dùn lẹ̀ pẹ̀lú rọrùn. Láì sí dàmú la àsìkò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ̀ ló ma gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọdún mẹ́ta ló fi san gbogbo owó ilẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ₦30,000 ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrújúnú. Ibi tí ẹ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ bẹ̀ ní kẹ́ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ ọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 08130659233 tàbí 08067346645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé Ayọ̀.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.

ilé iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

ètò àlùjọ ló ṣe bẹ́ẹ̀ tó gorí atẹ́gùn láàárọ̀ yìí. Nítorí náà mo kí onílé, mo kí àlejò, mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́nà, ẹ kú ọjọ́ mẹ́jọ. Èdè ni pé àtijẹ́jọ láti kúrò lórí ètò, àtijẹ́jọ tá a ti kúrò lórí ètò náà, a dúpẹ́ pé Ọlọ́run pa wá mọ́, à ń lọ, à ń bọ̀ láyọ̀. Bẹ́ẹ̀ ni jọ. Ìjìnlẹ̀ ni Elédùmarè. Bẹ́ẹ̀ ni àwa márìdí ni. Okay now. Lórí ètò àlùjọ fún ti àárọ̀ yìí. Èmi pẹ̀lú yín àjọ máa natán bí owó ni. Kíni tí ń ṣe èèyàn? Mo ti sọ níjẹ́jọ mo ní ìgbádùn yín iṣẹ́ tèmi ni. Àti gbogbo àwọn ètò tó ń jáde ní àdàbà 88.9 FM fún ìbátan yín ni. Orúkọ mi ò yí padà. Mi ò tí ṣe change of name. Tèmi tọpẹ. Gentleman. Olódodo. Ọmọ olúmú ìwà. Olóńkì yí pé you are welcome. Bẹ́ẹ̀ni. Ọlọ́run alágbára, Ọlọ́run tí kìí tán, Ọlọ́run tí kìí ṣá, Ọlọ́run tí kìí tí kò yí padà. Bẹ́ẹ̀ni o. Ọlọ́run mi ò yí padà. Ó sì wà síbẹ̀ túbọ̀ sí. Láti ìgbà tó bí mi láyé títí ìdòwò ní ìpadà.

0: Olúwa ní Fẹ̀mí Adébáyọ̀ sí wọ́n náà ti rí.
1: Mo ló ti mú mi gbàgbé.
0: Olúwa Chris ṣe olúwa olúmúyè wá ṣe wọ́n náà ti rí. Ok náà.
1: Ọba tí mo pè tó ń
0: jẹ́. Bẹ́ẹ̀ni.
1: Mo
0: gbọ́ ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí. Ṣé ẹ̀yìn náà ti rí kí Ọlọ́run kí ó yí padà?
1: Ṣé gbogbo rẹ̀ o?
0: Emi gan ni rubo fishu.
1: A lot

dé nlé jẹ́ káwọn èèyàn mọ̀ pé ibi báyìí ló ń lọ kì í ṣàsìkò ilé èèyàn kan ń dọ́jú pé mìfẹ́ kéèyàn kan mọ̀ rẹ ẹsẹ̀ mi kọ́lọ́ má jẹ́ kó sínú páńpẹ́ ayé o kọ́lọ́ má jẹ́ ṣe ilẹ̀ tẹ̀ kọ́lọ́ má sì jẹ́ kí a kó sọ́wọ́ àwọn ẹni ibi nítorí náà ìmọ̀ràn mi sí wa láàárọ̀ yìí náà ni pé bí a bá ń lọ ẹ jẹ́ káwọn èèyàn mọ ibi tí a ń lọ ibi tá a bá dé ẹ jẹ́ káwọn èèyàn náà mọ̀ pé a ti débi báyìí ó kù díẹ̀ ká débi tá a ń lọ o eléyìí a fi mọ̀ pé a sì nínú ewu a pàlùdà a ó lọ sí ọ̀dọ̀ eléré mìíràn ta ni eléré náà chief commander ebenezer obey.

ẹ̀yin obìnrin àsìkò ẹ̀yin ọkùnrin ìgbàlódé àsìkò ikọ́ lèyàn ń lọ pati ojoojúmọ́ o àsìkò ikọ́ ni èyàn ń lọ pati lójoojúmọ́ bẹ́ẹ̀ bá sì lọ pati ẹ mọ nǹkan tó pilẹ̀ pati tẹ̀ ń lọ kì í kàn ṣe kẹ́ máa ṣe mo gbọ́ moyà pàápàá ẹ̀yin obìnrin òde tí a lọ ní last week yẹn òde yẹn lágbára bẹ́ẹ̀ ni ó lè lágbára ṣùgbọ́n kì í ṣe pọ́njọ́ náà tún fẹ́ lọ léèní kíwọ́ náà má mọ ìpìlẹ̀ ibi tó ń lọ kò kàn darapọ̀ mọ́bẹ̀ ó léwu o ó léwu àsìkò tá a wà yìí ojú làlákàn fi ṣọ́rí mò ń bọ̀.

nígbà tí ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò tán bá ti ń bára ṣọ̀tá tí ìyàwó pẹ̀lú ọkọ ń bára ṣọ̀tá ṣé eléyìí ni ò ní fi wo irú oúnjẹ tó jẹ tó o bá dé gbòòrò ibi tán bá ti ń ṣe patí wákàn nìkan gbé kinní kan kan gbé ìyàwó fún ẹ ńbẹ ó léwu ṣọ oúnjẹ jẹ ṣọ nǹkan mu àsìkò tá a wà yìí àsìkò tó léwu burúkú burúkú ni nítorí náà kò pọn dandan ká bọ́ sọ́wọ́ àwọn gbọmọgbọmọ àwọn kidnapper àwọn tí ń gbé èèyàn tí wọ́n ń lo kádàrá èèyàn gan pẹ̀lú patí wọn kún gbòòrò nítorí náà bẹ́ẹ̀ bá lọ patí pè ní kẹ má jẹun bẹ́ẹ̀ o àwọn kan wà mo gbọmọ yàtẹ ní ibi patí weekend báyìí wọ́n ti gbé lálọ́n bàgìdá ni wọ́n ti gbé ṣaka bágò bàgìdá ni tí wọ́n ti ń lọ káàkiri káàkiri ṣùgbọ́n ẹ jẹ́ ká rọra ṣe atẹnujẹ ò ní pa wá mò ń bọ̀.

0: ìlú Ìgbò.
1: Ẹ̀yin náà ẹ̀rántí nígbà tá a wà léwe à ń ka ABD olówe à ń ka aláwòye. Mo rántí pé wọ́n kọ́ wa ní aláwòye kan gbà náà, wọ́n kọ́ wa ní ìtàn kan nínú aláwòye, a ó mẹ́rin jọba ẹ̀wẹ̀kú ẹwẹ́lẹ́, a ó mẹ́rin jọba ẹ̀wẹ̀kú ẹwẹ́lẹ́. Erin ò sì mọ̀ pé wọ́n ti gbé kòtò sílẹ̀ de o, wọ́n ti tẹ́nile. Bẹ́ẹ̀ lọmọ aráyé rí lóde òní, nítorí náà ṣọ ara pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí òun bá jáde, ṣọ ara pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí òun bá rìn, kí wọ́n má kó gbó sí ẹ lápò, kí wọ́n má kó kọ́kẹ́, kí wọ́n má ṣàdá wàhálà sí ẹ lápò ṣá, mò ń bọ̀.

ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á wàhálà ló ń kó bá yan nǹkan tọ́wọ́ ẹ̀ ò bá ti tó má fi gọ̀ǹgọ̀ fà á o nítorí ẹ rí i pé ìrìnjọba kìnìún ń jọba láì sí wàhálà àárín àwa ọmọ ènìyàn ni wàhálà epo ti wà o àárín àwa ọmọ ènìyàn ni wàhálà epo ti wà ẹ kàn déédé rẹ nìkan nílé iṣẹ́ kan ó lè fẹ́ di ọ̀gá àgbà ńbẹ̀ ó lè fẹ́ di akọ̀wé àgbà ńbẹ̀ ó lè fẹ́ di olórí ńbẹ̀ ẹ kàn rí pé déédé fòṣánlẹ̀ ó kú lójijì nítorí pé kí ni àwọn kan wá ní wọ́n dìlítì ẹni yẹn ayé ò ní dìlítì ayé wa o àwọn ẹni bí wọn ní dìlítì wa torí náà ohun ọwọ́ mi ò tó má fi gọ̀ǹgọ̀ fa ohun tó lọ́n bá fún ọ náà ni kí o gbà láàyò mo bọ̀.

0: kọ́ ẹ.
1: Àwo yìí ti lé ní 50 ọdún. Àwọn yìí sì wà ní primary school nígbà náà. Ẹni rí nǹkan he.
0: Ọwọ́ ẹni.
1: Tó fẹ́ kú pẹ̀lú ẹ̀. Ọwọ́ ẹni tó ti sọnù ńkọ́ o. Ẹ má jẹ́ ká jẹ̀ gàba lórí ohun tí ì ṣe tiwa.
0: Ayé laba.
1: Ẹ má jẹ́ jẹ̀ gàba lórí ohun Ọlọ́run. Bẹ́ẹ̀ni o, ayé laba, ayé náà láfi sílẹ̀ sí, ẹ jẹ́ ká máa wo wájú ká tún máa wẹ̀yìn wa wò.

0: bí ọlọ́run bá ṣe fúrùjì fún ẹ fọwọ́ bò ó ni ọ
1: ènì láàrin ọ
0: bọ́lọ́run bá ṣe tó bá ṣe ọ lóore fọwọ́ bò ó ni ọ má ṣe àfihàn má hùwà àfihàn
1: kápárapọ̀ kárórí
0: torí wèrè tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ títì ni ó lè jẹ́ gbọmọgbọmọ ẹni tó dúró tó dàbí mẹkáníìkì tàbí vọga ń bẹ̀ẹ́ ni ó lè jẹ́ àwọn tó ń ṣe amí fáwọn gbọmọgbọmọ ni wọ́n ní tí iṣu ẹni bá ta báyìí à á fọwọ́ bò jẹ ni béyín bá ṣìṣe funfun tó kọ́ náà là ń fẹ́ síta ta bá ń rẹ́rìn-ín ẹ jẹ́ ká rọra ṣe o ìdí ni pé ààyè gbẹ̀gẹ́.

gbogbo bi kíbi tí a bá ń lọ ẹ jẹ́ ká kíyèsí àyíká wa. Kíyèsí ta sí tí ò wọ̀ yìí. Kíyèsí kẹ̀kẹ́ tí o gbé yìí. Kíyèsí dráìvà rẹ̀, kíyèsí síìtì ẹ̀. Ẹlòmíì wọ́n ti fi nǹkan sábẹ́ ìjókòó. Tó yẹ pé ẹnikẹ́ni tó bá ti wọbẹ̀ tó bá ti jókòó báyìí iye rẹ̀ ó lọ nìyẹn. Tí mọ́tò bá sì ń gbé e lọ tàbí tí kẹ̀kẹ́ bá ń gbé e lọ yé tẹ fóònù nínú mọ́tò. Wọ́n tiẹ̀ ń gbé èèyàn lọ tí ó jẹ́ pé orí kọ́ inú yọ láti ìjàjàbọ́ tí ò tẹ̀ wá mọbi tó dé. Bí tó bá ti ń tẹ fóònù ò lè mọ tí ń lọ lágbègbè rẹ ò tẹ̀ ní mọbi tó wà. Ẹlòmíì orí ọ̀kadà lásán báyìí ó ń tẹ fóònù lọ ni. Ẹ wò ó tí ọlọ́kadà bá ṣèṣì fẹ́ ṣubú báwo ló ṣe dura rẹ̀. Ẹ jẹ́ kíyèsí o. Ẹ̀yin náà tẹ sì ń gbọ́mọ tẹ fi ń ṣe owó, ẹ̀yin náà tẹ sì ń ṣe oògùn ọ̀la. Ọjọ́ ẹ bá kú mélòó nú ẹ̀ lẹ́kọ̀ọ́ kúrò nínú ayé.

Àsìkò tí a wà yìí, ẹja tọ́jú àwọn ọmọ wa, ẹ sì jẹ́ kí a máa fiyèsí ìrìnsẹ̀ wọn. Ibi tá ayẹyẹ dé la wà yìí o. Nígbà tá a wà ń kékeré ni wọ́n máa ń sọ pé gbọmọgbọmọ ń bẹ. Àwa dàgbà tán báyìí, kidnapping làwa rí. Kì í wá ṣe ọmọdé ni wọ́n ń gbé mọ́ báyìí bí kò ṣe àgbàlagbà. Bí kọ́ lọ́wọ́ gbà wá ń bẹ̀ ni, ibi ayé bá bá ni dé, òun náà ná ń pè láyé dé o.

0: ẹyin náà ẹ wo wọn ní ṣe láyé yí àkàntọ lẹyìn ni àbáyé yí o a sì lè bá ayé ayé ò máa lọ wájú báyìí náà láà máa tẹlẹ.
1: kójú tẹlẹkàn lágbára.
0: mi ò ní ẹ má tọjú ara yín ṣùgbọn ẹ tọjú àwọn ọmọ yín bẹ bá ṣe ń tọjú àwọn ọmọ yín náà ẹ má tọjú ara yín ọjọ tá à ń wo aláìsàn náà là ń tọjú ara ẹ ni. ẹ rọra bọ̀yàn lọ́wọ́ ẹ rọra faranùyàn nítorí àsìkò tá a wà yìí àsìkò tó léwu ni.

0: kí n tó mẹ́nu dúró láàárọ̀ yìí mo fẹ́ gba ẹ̀yin lọ́kọláya nímọ̀ràn. Àsìkò ta wàyí kọ́ lọ́kọ àtìyàwó ń lòdì nínú ilé o. Àsìkò yìí kọ́ làrí ya òdì o. Àsìkò yìí kọ́ là ní sọ̀rọ̀ sí ara wa o. Àsìkò yìí kọ́ ló ń kálukú sùn lọ́tọ̀ọ̀tọ̀ o. Mi ní kẹ́ ẹ jọ sùn papọ̀ o. Torí tí nǹkan tá à ń rò kó má lọ ṣẹlẹ̀. Kí nǹkan tá à fẹ́ kó má lọ ṣẹlẹ̀. Tẹ́ ẹ bá jí rí pé ilé ti kún oníkálukú, ẹ ṣáà máa sọ̀rọ̀ síra yín ṣùgbọ́n ẹ má yọdẹ. Nítorí tí nǹkan bá ń ṣe ẹnìkan tí ẹni tó yẹ pé ìsọ̀rọ̀ síra yín odidi ọ̀sẹ̀ kan odidi ọ̀sẹ̀ méjì tẹ́ kan wà nínú ilé tẹ́ dàbí alájọgbé ó léwu o. Ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa nǹkan tẹ̀ ń ṣẹlẹ̀ sọ́mọ tàbí nǹkan kan ń ṣẹlẹ̀ sí ọkọ ẹ wàá máa kọ pépà ẹ wàá máa fi síbì kan.
1: Ayé o, ayé o, ayé o, ayé o.

0: àdúrà tèmi náà mọ gbà wípé kọlọ́hun mọ mọ fi kan wọ wa náà kan mẹtẹẹta yìí owó ọmọ àti àlàáfíà èmi ò wá fi kọkun àìkú baálé ọrọ bẹẹ náà ni kọlọ́hun ò bá ti fi kankan wọn wa náà mẹtẹẹta yìí ayé àdùngbé ayé àdùngbé ayé àdùngbé àmọ jẹ fàlàlà ayé yìí náà ni ẹ jẹ mọ kí yín lásìkò yìí ẹ jẹ mọ fi style kí mọ fi wọlé sí yín lára kémi mọ rè bọ yín lára kí mọ wọlé tán sí yín lára kí n jẹ kẹ mọ bó ṣe ń lọ lápá bíbá ẹ ni pé long time no see àṣẹ tó kọjá yìí náà nìkan lẹẹrí mi oṣù gbé mi wá pẹlú yín inú ẹmí mo dúró tì yín gangan ni kò sígbà kankan tí mo fi yín lẹ àjọlẹpọ àjọrọpọ àjọṣùpọ náà ni àjọlẹpọ ni ẹyin mọ fọ tẹ ẹ bá ń gbọ 44 minus 4 ìsìnkò tó 40 ẹ mọ fọ rárá.
1: àwọn sọmọ yín lábẹ́ abèrè.
0: ẹ jẹ́ mọ kí n lápá bí lẹ́ẹ̀kan sí òjèrè gbogbo yín mọ̀ wò pé apá abo là ní kẹ́tù gbà wọlé ẹ lóní jẹ̀lẹ̀ ń kẹ́ni kí ẹ mọ̀ pójò ti rọ̀ lónìí ìbáyìí lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ẹ̀sìn nígbà tí dédé yín dẹ̀ ti wà nílé mi dẹ̀ wà níbi iṣẹ́ mo wà nínú stúdíò èmi wá ní kémi bá yín ṣe lọ́lọ́wọ́ rẹ̀ rẹ̀ ẹ mọ bí gbogbo ẹ ṣe rẹ̀ tó ṣe yin tó ṣe yun èmi náà wá ní wọlé sí yín lọ́lọ́wọ́ yúnyún kó mọ yún mọ yín bẹ́ẹ̀ yẹn. ṣọ̀nálìmí náà gbà wí mí àti babájọ ṣèpàdé náà ni ẹ̀yìn ẹ má bèrè bí tá a ti ṣe mọ́ bèrè bí pàdé wa ṣe lọ ṣùgbọ́n bá a ṣe ṣèpàdé yẹn tán náà lèmi náà ní dárégbé bàbá ní ká a mọ bèrè owó ọmọ àtàláfíà ilé ìta àbá ti nínú mẹ́tẹ̀ẹ̀ta kódà kọ́nà ọmọ tiẹ̀ fi kankan wa náà ni nígbà bá a bá ti lálàáfíà ká lówó mọ ká wa lọmọ láyé ká lọmọ tá a mọ pè ránṣẹ́ nígbà tá a bá tún bímọ wọn tán ká lówó tá a fi tọ́jú wọn kí tọmọ nìkan náà látọjú àwọn náà tọjú ara wa ẹ̀ka àbá ń tọ́jú ọmọ àmọ́ tọ́jú ara wa tó ti yé eyín bá wọn má sì mọ sí náà ni pápá ń bá rí rẹ̀ kọ́lọ́hun bá fún wa lálàáfíà nígbà àbá ti bímọ tá a wá lówó àwa ní lálàáfíà kí la tún wá lé ayé ìsìn kankan mọ́ dédé ẹ̀ máa lọ smoothly ni.
1: ọmọ gba ajẹ́ ìsìn mi.
0: bẹ́ẹ̀ ni ọlọ́run òde ni fún wa lọ́wọ́ gba ajẹ́ ìsìn mi láṣẹ ìtumọ̀ rẹ̀ ẹ jẹ́ mọ kí yín properly lápá bí ẹ mọ̀ káàsán ní dédé ibi tá ẹ ti ń dá mi mú àmì ìsìn yín ọlọ́run wà láìsí ti ń gbọ́n mo mí ìsìn yín kú mo mí ìsìn yín dànù gbogbo yín á máa wò pé níbo là ní kẹ́lù ẹ̀yẹn má wọ̀rí èmi tún ti dé lọ́sàn-án yẹn náà rẹ̀ yẹn ò dédé ibi tá ẹ bá ti ń wá mi mo tún ti dé telephone to telephone to telephone nípa ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín mo mọ̀ tún ti gbẹ́nu sí máìkì lọ́sàn-án tòní o èmi mọ̀ tún ti ganu sí bí n ṣe mọ́ ń ganu sí ní gbogbo ọjọ́ sátidé báyìí o ṣé ẹ mọ̀ wípé tipa ti di aago 12 o'clock ti di aago kan ọ̀sán gan-an àjọ mọ wọ́n nǹkan lẹ̀ àjọ mọ mú nǹkan lẹ̀ àmọ̀ gbé nǹkan sí nǹkan àmọ̀ ṣe nǹkan sí nǹkan àmọ̀ da nǹkan mọ nǹkan kí ni wọ́n dà mọ́ nǹkan ayọ̀ àti ìdùnnú bínú tèmi ṣe ń dùn lèmi náà mọ̀ dà sí yín lára àjọ wa máa kọ́ ọmọ olùbọ́ láṣẹ ìdùmarè ẹ wọn ká sàn jẹ́ ìrẹ́jẹ́ mọ kì í kàbọ̀ sórí ètò yín ètò gbogbo ètò arúgbó ètò omidan ẹ̀dọ̀ àgbàlagbà ètò oyún inú mo mọ̀ pé déédéé ọmọ tó wà nù yín sí gbogbo wọn inú wọn á ti máa dùn ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ nínú mi dún wọn á rí i pé àníkẹ́ tún ti ṣe kí ni mo tún ti gborí wọlé lọ́sàn-án tòní báà ni bó ṣe máa jẹ́rẹ́ yẹn ẹ jẹ́ mọ kí n kàbọ̀ sórí ètò yín jèrè ìyẹn ká máa fèèlì ẹ̀ ní ìkànnì yìí àdàbà 88.9 FM náà ni ẹ mọ̀ bá ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ sátidé báyìí ó máa ń dùn máa ń lóyún mo ń lárinrin a ní ìpele tá a mọ̀ ṣe ìpele méjì yẹn náà láṣẹ mọ̀ fọ́kọ́sì nígbà bá di àsìkò tó bá ti tó a mọ̀ bọ́ sí ìkẹta lélẹ̀ tí mo ti introduce ti yín níbi oṣù bíi mélòó sẹ́yìn a mọ̀ tún gbórí wọlé sápá bẹ̀ ṣùgbọ́n lákòókò tá a ṣe wà yìí abala kínní àti abala kejì òun náà ni a mọ̀ ṣe kínní ni a mọ̀ gbórí wọlé sí abala kínní ni ibi tí a ti máa bèrè wa ní oríṣiríṣi ìbéèrè tí a bá ní àǹfààní láti pè wọlé a dẹ̀ ṣe kínní a jẹ ìbò ẹni tó bá ti gba ìbéèrè tí mo bá ti bèrè ó ní àǹfààní láti ṣe kínní ẹ máa win ní airtime abala kejì náà ni abala ibi tí a ti máa sọ bí ọ̀sẹ̀ wa ṣe lọ ẹ̀yin ọ̀sẹ̀ tá a lò tán yìí bó ṣe rí lára wa a máa ń retí ọ̀sẹ̀ wa ṣọ́sẹ̀ tí yín dùn ni àbí kò ṣe bẹ́ẹ̀ ṣẹnu rẹ abọ́kọ̀ tí ẹ̀ ṣẹnu rẹ ìyẹn wá fẹ́ sọ bó ṣe jẹ́ fún wa gangan ní pàtó in particular ẹ wà mọ̀ já wa tán ẹ mọ̀ já wa sí ẹ mọ̀ ọ̀rẹ́ wa sí ni pé bọ́sẹ̀ mi mọ̀ ṣe lọ ó mọ̀ rèé o a wà máa retí ẹ over 10 bá ṣe mọ̀ ṣe náà nù láìfà àkókò ṣòfò náà a mọ̀ sí kíni a mọ̀ gborí wọlé orúkọ mi ò yí padà olúwa nífẹ̀ẹ́ mi adébáyọ̀ náà ni èmi lọ́mọṣẹ́lá rẹmọṣẹ́lá mẹ́sàn-án mo lóbì mẹ́wàá gba tí gbogbo yín ń pè ní àníkí ọmọ ẹ̀ gbà mo tún ti dé náà ní ẹ̀yin lovely sister mi lovely brother mi lovely sister and brothers gbogbo mọ́mì mi àti dáàdì mi tó ń gbọ́ mi lóko lọ́nà lẹ́yìn òdì tí wọ́n fi tẹ̀ bá ti gbọ́ mi ẹ sọ fẹ́ nìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ yín pé kíni àníkí ti wà online mo ti wà on air mo dẹ̀ ti ṣe kíni mo ti wà live mo ń bọ̀ mi ì tí ì dé tán.

0: ó dé jẹ́ ń tún ṣe báyìí lọ́sàn-án tòní kí n sáré ju nọ́mbà sí yín kẹ́ ẹ mọ bó ṣe ń lọ gangan lápá àbí báyìí nítorí pé kí ni àwọn kan àwọn tèmi nígboro ayé bó ti ẹ̀ mọ̀ pójú òwúrọ̀ ṣùgbọ́n bóyá gbogbo ẹ̀ sì tutù wọn mọ̀ pé àníkẹ́ ò lè fall hand mi ọlọ́run mo jẹ́rìí ni eyín kò lè fall hand mi I trust you I trust me we both trust ourselves ni a nínú wa nígbàgbọ́ nu ara wa ni kò ní ṣe pé bóyá kí ni mo trust yín pé máa wà nídìí rédíò yín tẹ́yìn ò bá wá sí nídìí rédíò yín ẹ̀yìn tí mú fóònù yín ẹ̀ ti wà mọ́rẹ̀ tí kí yá pè sí sí déédéé ẹ̀ ti ń lọ nínú orí yín ẹ̀ wá máa gbọ́ mi ló máa wá sẹ́ ẹ̀ òun ló jẹ́ fún yín lọ́n àwọn kiní àwọn àgbà tí mo gbé wá lé ní àwọn oúnjẹ àgbà orin àgbà ni mo gbé wá fún yín ṣe oúnjẹ àgbà ẹ̀lẹ́ máa ní pé yàn sọ pé oúnjẹ orin àgbà ni o ni mo gbé wá fún yín kẹ́ra máa mi lọ sọ́tún kẹ́ máa mi sòsì déédéé yìí yóò tù tó dàbí ọ̀dọ́ tẹ́lẹ̀ gbọ́ mi lẹ má wọrí your turn is coming àkókò tí yín ṣe kíni ó ń bọ̀ lọ́nà a máa yí padà a mọ̀ ṣe bó ṣe jẹ́ orí nọ́mbà tó wọnú àgbàlá àti wáwá ẹ má gbàgbé wípé àgbàlá àti ibi tá a mọ̀ ń pè àgbàlá wa tó posh tó tush ni tẹ̀ bá ń gbọ́ lọ tush lọ posh àwa là ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bá dẹ̀ tún gbọ́ bíútì dé ọgbà adé déédéé ẹ lè wà lẹ̀ 8162519991 ni nọ́mbà tó wọnú àgbàlá wa wá àwọn tèmi nígboro ayé àwọn tèmi tó lọ sówà ń bẹ̀ wọ́n ti lè àṣẹ gbẹ̀ wọ́n ti lọ síbi tó dákẹ́ rọ́rọ́ ni pé anike ti wà online ni a gbọ́dọ̀ gbé tò yẹn ọlọ́run tẹ́yìn bá ṣe ń gbọ́ ọkàn yóò mọ̀ balẹ̀ ni 8162519991 àgọ́jọ́ mú sọ lóko kódò olókùn tó mọ̀ tagun ìtì sí ta ni ó kọ́kọ́ wọlé lọ́sẹ̀ yìí o ta ni ó kọ́kọ́ wọlé láàárọ̀ yìí o ẹ̀jẹ̀ máa fáwọn ìṣẹ̀mí lọ́wọ́ dédé yìí tẹ́ bá ń pè ẹ sùpú òní bí rédíò yìí dábàdẹ̀ ti ń pè wọlé báyìí kẹ́dẹ̀ máa fún mi ní answer straight to the question ni o ẹ máa fi ṣe kúṣẹ̀ ìṣẹ̀mí lọ́wọ́ o 8162519991 ẹ̀lọ́ ẹ̀mọ̀ káàsán.
1: Ẹ káàsán
0: orúkọ yín àti bíta ẹ sí ń pè wá.
1: Olúṣẹ́gun láti ilé Mòrè.
0: Láti Mòrè ilé ẹ káàbọ̀ sórí ètò ọ̀gá Olúṣẹ́gun. Mo ní ìbéèrè méjì tí mo máa fún yín lórí òwe tí n bá ti bẹ̀rẹ̀ òwe yẹn ẹ̀yin máa parí ẹ̀ ṣe ti ṣetán.
1: Òwe.
0: Ó dà àbí ẹ mọ òwe àbí. Ṣé ìgbà àkọ́kọ́ tí ẹ máa pè sórí ètò yìí
1: ni.
0: Ìgbà àkọ́kọ́ ó dà ẹ má jẹ́ kí n gbé yín fà kí n ra ṣé kí ni kí n bẹ̀rẹ̀ lọ́wọ́ tó ṣe kí ni tó rọ̀. Ok máa fún máa dárúkọ àwọn ewé bẹ́ẹ̀ àwọn àgbo tá a máa ń jẹ tàbí àwọn èso tá a máa ń jẹ máa dárúkọ wọn ní èdè òyìnbó ẹ̀yin máa sàn kọ́ tá à ń pè wọ́n ní èdè Yorùbá ṣó ti yá ọ̀gá Ṣẹ́gun.
1: Ok
0: ó dà ẹ jẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ tí ò le rárárá kí ni a máa ń pe almond ní Yorùbá ẹ ti gbọ́ almond rí ẹ máa ti rí almond tree ẹ máa ti rí ewé almond ẹ máa ti rí èso ẹ kí la máa ń pè ní Yorùbá.
1: Ó
0: pàkàsọ ó dá ẹjẹ́ tún fún yín lélẹ̀ kí ni à ń pe cayenne pepper ní Yorùbá àtàní o cayenne pepper ẹ ti gbọ́ rí olórúkọ Yorùbá kí la máa ń pè. Àtàrè àtàní ṣùgbọ́n kì í ṣe àtàrè ata ìjọ̀sìn lòún ń jẹ́ ṣó ti yé yín ìbéèrè kẹta tí ó gbẹ̀yìn kí ni à ń pe grape ẹ mọ grape tá a máa ń mu yẹn kí ni à ń pè ní Yorùbá. A lè pe lọ́sàn ṣùgbọ́n kò tún ṣe ọ̀sàn ọ̀sàn is just orange but ilé ìbáyìí grape kí ni a máa pe grape ní Yorùbá.
1: Ọ̀sàn gangan.
0: Ibo ló gan-an lọ ọ̀gá Ṣẹ́gun ibo ló gan-an lọ ẹ gbá o èso àjàrà ni à ń pe grape ní Yorùbá ẹ ṣeun gan ni. Sọ fún yín wípé kí ni wọ́n tí mo gbà wọlé lé ní bí iṣan ni bẹ́ẹ̀ ni tí bá ṣe ń fún yín kẹ́ ẹ máa hàn ọ̀gá Ṣẹ́gun mo ní pé kẹ́ni kọ̀ọ̀kan má fi nǹkan tí ò da ṣẹ̀mí lọ́wọ́ nísìnyí ọ̀gá Ṣẹ́gun gba àwọn question yẹn báyìí tó rí pé first time àní wọn mi ò ní bínú lọ fà àtọ̀làtọ̀ 8162519991 ni nọ́mbà tó wọnú àgbàlá wa wá ẹ má sọ pé ilé agbára o àgbàlá làwá wà ṣé ẹ dẹ̀ mọ̀ àwọn tó máa ń lọ ságbàlá àwọn ọba àwọn olórí àwọn òjòyè ọmọ ọba lọ́kùnrin lóbìnrin àwọn èèyàn jàǹkọ̀jàǹkọ̀ àwọn èèyàn pàtàkì ọlọ́rí mi wú káì 8162519991 ẹlẹ́kàsán o.
2: ẹ káàsán
0: sá orúkọ yín àti bíi tẹ̀sí ń pè wá.
2: Favour láti Fẹ́tẹ́lì.
0: Favour ẹjọ́ favour mi lọ́sàn-án yìí o kódà favour ẹ̀yin náà ṣó ti yé.

08161-9991 ní nọmba tó ọ̀nà àgbàlá wa wá ṣẹ̀mọ̀ pé gbogbo bí mo ṣe ké tó tí mo pariwo tó tí mo yán yán yán tí mo kékeré àwọn kan ṣì ń pe nọmba yẹn bọ̀ mi fúnra mi aláti ṣe mi ló máa ṣe kíni ló máa bàtí ṣàrẹ ẹ̀lọ́ ẹ̀ka àsán o. O ti rebete ẹ gbìyànjú láti pè wá padà a ṣe wà lórí ètò lọ́sàn-án tòní ká máa fíìlì ẹ̀ ní ìkànnì yìí àdàbà 88.9 FM bẹ́ẹ̀ ni ẹ̀mọ́bà tí wọ́n ṣe a ṣe wà ní abala àkọ́kọ́ lórí ètò ìyẹn abala tí a ti máa bèrè ìbéèrè lọ́wọ́ ara wa tí a dẹ̀ máa gbìyànjú láti gbà ẹnikẹ́ni tó bá dẹ̀ ti gbà yóò ní àǹfààní láti jẹ ẹ̀bùn lórí ètò tá dẹ̀ ti jẹ ẹ̀bùn ẹnikẹ́ni tó bá ti win kó sẹ́ndì nọ́mbà ẹ̀ kọ́kọ́ wínà kó dẹ̀ kọ déètì ẹ̀ ní kó sẹ́ndì ẹ̀ sí ẹ̀ dẹ̀ ń palùdà mọ́ ń bọ̀.

0: Hello, Ekasa. 0816251-9991. Hello, Ekasa.
1: Hello, Ekasa Ma.
0: Ekasa Ma, orúkọ yín àti bí tẹ́tí ń pè wá.
1: Mrs. Olúbíṣánṣán ni láti Ìkejì ara kejì.
0: Láti Ìkejì, ẹ dákun, ẹ mọ fi àdúrà ràn wá lọ́wọ́ láti Ìkejì ara kejì tẹ́ wà yẹn o. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣeun. Ó dá ṣe mọ bá ṣe ń ṣe ní orí ètò yìí.
1: Bẹ́ẹ̀ni, àá ti ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe látara.
0: So ẹ ti já sí bẹ́ẹ̀, kémi náà sáré gbé yín wọlé, ṣó ti yá. All right, ẹ jẹ́ kí n fún yín, ó dàbí pé first time tẹ́ bá pè sí orí ètò yìí ni, bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́. Ó dà jẹ́ kí n fún yín ní alfabẹ́tì. Má fún yín ní alfabẹ́tì ní, that is N in English, ní Yorùbá, ṣó ti yé yín. Ó dẹ̀ dárúkọ orúkọ obìnrin márùn-ún tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfabẹ́tì ní.
1: Moradeyo.
0: Mi lẹ̀ ń sọ yẹn, M lẹ̀ ń sọ. Ìkejì, N. Ṣó ti yé yín?
1: Níkí ń yọ.
0: Ṣorúkọ ni Níkí ń yọ.
1: Bẹ́ẹ̀ni,
0: orúkọ mi ni. That's great. Okay, Eni.
1: Níníọlá.
0: Èjì.
1: Níkẹ́.
0: Ẹ̀ta. Ẹ lè dárúkọ bóyá orúkọ òyìnbó tó jẹ́ pé bóyá òyìnbó ló ti bẹ̀rẹ̀. Ẹ sì sọ mẹ́ta, okùn méjì. Nífẹ̀mí ńkọ́.
1: Nífẹ̀mí.
0: Mo ti yá yín nìyẹn, tẹ bá ti gba ẹ̀bùn yín, a jọ máa pin sí méjì ni. Okè yẹn kọ́.
1: Nífẹ̀mí.
0: Okè yẹn kọ́.
1: Nísàdé.
0: Nísàdé. Okè. Lórí alfábẹ́tì níyẹn, òun náà ni a ṣe wà. Mo fẹ́ kẹ́ ẹ dárúkọ ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè Nàìjíríà tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì ní.
1: Nasarawa.
0: Nasarawa Lápíà. Okay. Lórí alfábẹ́tì níyẹn, òun náà ni a ṣe wà. Ẹ wo àyíká yín, ẹ dárúkọ nǹkan méjì tí ẹ lè rí tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì ní.
1: Láyìíká mi.
0: Ẹ wo àyíká yín.
1: Okay.
0: Anything tó bá wà láyìíká yín tó dẹ̀ rò pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì ní. Ó lè jẹ́ òyìnbó lẹ máa fi sọ tàbí Yorùbá. Anyone is allowed. Ẹ̀rí nylon.
1: Okay, nylon. Then kí nǹkan neat.
0: Nǹkan kan ni neat yo. Neat is just a word. It's not a thing.
1: Okay, ma, nylon.
0: Mo ti fún yín yẹn náà. Ní àjọ wa pé káàdì yín ni sẹ́, okay, yẹn kan.
1: Okay, knife.
0: Tabaniyawo, knife ò bẹ̀rẹ̀ pẹ̀lú N. K ló ti bẹ̀rẹ̀. Ó kàn jẹ́ pé K bẹ̀ silent.
1: Chemical nitrate. Ní àwọn ilé kan fi ń ṣe soda tàbí ń ṣe kíní.
0: Nitrates, ẹ fi ń ṣe soda. Èmi ò gbọ́ rí o, bọ̀ tẹ bá sọ bẹ́ẹ̀
1: mo
0: gbọ́.
1: Mo ti rẹ́ṣin, mo ti
0: rẹ́ṣin. Ẹ ti rí nẹ́ẹ̀lì. Ẹ wá lọ gbé mi lọ sí ọ̀dọ̀ nitrate, ó ti lọ fà. Ó dà lórí alfábẹ́tì ní yẹn náà ṣì ni. Mo fẹ́ kẹ́ dárúkọ orílẹ̀-èdè méjì péré tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì ní orílẹ̀-èdè country.
1: Niger. Nairobi.
0: Okay, o ti da bẹ́yẹn. Ó yẹ fẹ́ ẹyọ kan sí. Ẹyọ kan yìí, mo fẹ́ kẹ́ ẹ sọ ẹ̀dẹ̀ gbọ́dọ̀ ṣí. Ó fẹ́ ẹ fẹ́ ẹyọ kan sí.
1: Okay.
0: Orílẹ̀-èdè wo lẹwà?
1: Nàìjíríà.
0: Ó dáa. All right. Ṣé ẹ gbọ́ instruction mi lẹ́ẹ̀kan? Ṣé ẹni nọ́mbà tí ẹ máa sẹ́ndì nọ́mbà yín sí as a winner? Nítorí mi ò fẹ́ kẹ́ ẹ pé nọ́mbà yín lórí afẹ́fẹ́ àti pàlùdà. So ẹgbọ́ ẹ fi bóyá kẹ fi báírò kọ àbí kẹ tẹ̀ sí bóyá another phone or something. Nọ́mbà ti fẹ́ pè fún yín yìí, ẹ send the number yín sí as a text message. Mi fẹ́ ká pe nọ́mbà wa mọ́ lórí ètò yìí. Ṣó ti yẹ yín. So ẹ kọ sílẹ̀ báyìí. 08139309 3097. Ẹ lè sèvù ẹ̀ bíi ká máa fíìlì ẹ̀ sórí fóònù yín. Ẹ wá sẹ́ndì text message sí mi sí nọ́mbà yẹn kẹ sọ pé winner kẹ fi date. Ẹ fi nọ́mbà yín sí o. Ẹ sẹ́ndì nọ́mbà yín sí mi as a text message. Kẹ wá kọ winner kẹ dẹ̀ fi date ní sí chicken na ẹ̀ máa rí káàdì.
1: 08139309347.
0: Exactly, ó ti yé yín bẹ́ẹ̀.
1: I've been trying this number, mo dúpẹ́ pé mo wọlé.
0: Olúwa ṣe o, ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣeun gan ni. Ẹ ṣe. Olorun lori eto yi a mo funra wa ni punch lori eto yi lori eto ka ma feel a mo funra wa ni kini punch emi ma fun yin pa ma sai lo social di ma sai gbe to so di wo ma sai gbe ti mu so lo sa oye ma sai ma check ma wa ti bon la olorun pelu gbogbo instructions ti mo give se ma won yan pe number yen leyin ti mo ni pick e ma je ka pe number yen e je ka ko send the message what o de se winner you don't need that number just save it on your phone as ka ma feel e to ba de ti win ojo kojo to ba ti pe wole to ba ti win just send a text message to that number. E ti fe pa phone ori phone ketekete phone yen ba e se lo mi so da you are yo this character is not good. Elo e ka so o oruko yen ati bete tin pe wa
2: Lawrence Latakure
0: lati Akure e ka bo sori eto.
2: Yes ma.
0: O da mo fe fun yin ni oruko awon ewe be kan ma so ni ede oyinbo eyin ma so ni ede Yoruba so ti ya.
2: Okay.
0: Very simple. We need be yin lo farara. Kini an pe garlic ni Yoruba?
2: Alubosa ayu.
0: Alubosa ayu. E so pe ayu. Ile ayu. Ayu ni o.
2: E ma dunu.
0: Okay. Kini an pe ginger ni Yoruba?
2: Ginger. Ginger.
0: Ibe mo ginger. Awon yan ma fi sinu ata wan fi si orisirisi. Ginger.
2: Eya. Ginger yan mo mo.
0: O e ginger le mo si eyi o mo Yoruba ginger. Ah, e de lo ginger. Okay. E de fun yin ni meji si da sugar meji e ma win ni ebun. Kini an pe bell pepper ni Yoruba? Bell pepper. Awon atata man se combinations awon atata tomato gbogbo awon kan yen. Iko wa lara won na ta man ra. Bell pepper lo man pe.
2: Chombo.
0: Mhm.
2: Ah.
0: Mo bell pepper. I mean bell pepper.
2: Se mo
0: bi ago se ri. Ago ta man lu ni church.
2: Eni be mo mo se ri.
0: Se mo pe o ni kan ni sale o de ni ele gugun. Ehe. So ti ye yi be e pe ajo ma pe card ya ma slash yes meji ni.
2: O da o ti go. Akoko ti mo ko pe wole
0: ron yi. E ka bo o. Boya ibere ti o gbeyin. To gbeyin to je last one ti mo ma fun yin. Kini an pe o se je pe atata mo sa fun yin e gba be le ni. Kini an pe alligator pepper.
2: Alligator pepper.
0: Mm.
2: Alligator pepper.
0: I'll let you in.

0: Adaba.
1: Ubu ana ngadu Adaba.
2: Se ri ni gboro lenu ojo meta yi
3: o pe la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo boda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o ro na ba yo je aye ohun ti e wa su mi
4: agbori ise lo se je lobe ti wo gbo ni pa baba oke ogun ni ogulugbo ade ton fi wi atego somo ara aye lore lori eyike yi isoro to njo mo eda lenu iwo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode ton fi wi atego sewosan
5: mo ki gbogbo eti to ngbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma n je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
6: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te o n kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olo ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ mojuto ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni imoran kan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19
5: eshon baba amo ipe ohun teyin ma n gbani nimoran le lori nile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
6: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo onu ara na lo ti ni isoro yen apere wo ni won wa nri ninu ara ti e won to n gbo mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo onu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara balomi ba ti egbeju to so orun wakati kan aborun wakati meji to ba jin laaro bayi ati dide nile re isoro ne ni o je bi ogun seju ogbon seju ko ni le dide nile yo da be po se wahala loju orun ni tabe enikan ti na ni papa loju orun to ba tun gbeju to dide le bayi to ba fese le le bayi yo ri pe sele se kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda lemi fi ma so pe e ma je adaka ti wa na ba ti riru apere bayi gbianju ko wa yoju semi baba oke ogun fun imoran ati one abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obinrin mo ti ko wa lati ilu seyoro ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa si kete ese tàbí tó bá fẹ́ jáde kọmọ ọsẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì, ẹlòmíì máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì, bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì máa kúrìrì, bẹ́ẹ̀ lẹ́lòmíì máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó, bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí, kí lè ó tó mọ́, ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin, bí ẹ̀mẹfà, irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ogun. Ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ẹ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19
5: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n á máa dàgbà wọ́n á máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
6: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ̀hún bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀sẹ̀ á wà àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun.

0: friend.
1: Maruf Dan Suleiman, wọn náà káwọn èèyàn náà lé.
2: Lọ́sàn-án tó ní, ilé náà ní ìkànnì àdàbà 88.9 FM lórí ètò ilé tí a ń pè ní Gbẹdẹmukẹ. Tàbí máa ń ṣe fàájì òpin ọ̀sẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta bí ilé tẹ̀sí máa ń pàdé àdùn Musa Adébíyí. Ẹ rí èmi náà ní olólùfẹ́ yín Maruf Dan Suleiman ni mo kí n pé ẹ jẹ́ ká farabalẹ̀ ká jọ gbádùn tó fún tọ̀sán tó ní ẹ kò lé.
1: Ẹ̀sìn púpọ̀ ẹ̀sìn púpọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà online. Ààrẹ Musa Adébíyí òun náà lẹ́ fi láǹfààní láti máa wò mí lórí Facebook. Ẹ máa bá mi dàpọ̀ fún ọ̀rẹ́. Ẹ gájọ máa sọ̀rẹ́. Ẹ kàn máa click ẹ̀ ẹ máa follow mi. Ẹ send friend request. Ọwọ́ kan òun náà ni gbogbo wa jọ máa sọ̀rẹ́ tá a sì jọ máa sọ̀rọ̀ pọ̀. Ẹ ṣeun púpọ̀. Bí n bá ṣe mistake òní Sátidé Lákùrẹ́.
3: Vanity upon vanity, all is vanity, vanity.
1: Òní Sátidé Lákùrẹ́.
4: Vanity upon vanity, all is vanity, vanity.
1: Inú wọn mọ dùn ni inú òní dùn wá pẹ̀lú ògo Ọlọ́run. Ẹgẹ́ fi fàájì tòní ká máa fi ṣe yọbẹ̀. Bá a ṣe ń ṣe Democracy Day ní tòní.
3: Aṣọ lórí aṣọ.
1: Nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ là ń rántí fún Democracy Day tòní.
4: Òfò lórí òfò. Vanity ọ̀pọ̀ vanity.
1: Bá a ti ya ọjọ́ òní sọ́tọ̀ láti máa rántí Democracy. Ìjọba àwa-arawa, ìjọba àwa-arawa, ìjọba tiwantiwa. Ìjọba alágbádá. Bá a ti ya ọjọ́ òní sọ́tọ̀ fún ètò yìí.
4: Ẹ má ṣe jà o.
1: Bákan náà la ní gbàgbé akọni tó ṣubú sójú ìjà. Akọni tó ṣubú sójú ìjà. Ìyẹn ni late president MKO Abiola. Late president MKO Abiola. Tá ti forúkọ ẹ̀ sínú ìwé ìtànpá rẹ ló náà. Bó tiẹ̀ jẹ́ pé kò wá active ní ìṣẹ́jú kan lórí àga rẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n wọ́n padà announce wípé ìbò tí wọ́n dì ní June
3: 12.
1: Pé ìbò tó yanrantí ni, tó yanrantí ni. Ó sì wọlé gẹ́gẹ́ bí ààrẹ tó náwó tó nára tó gbìyànjú láti contest fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n, àwọn olórí tí wọ́n wà nípò ńgbà náà, wọ́n ṣe bayobayo. Wọ́n ṣe màgòmágó, wọn ò gbé fún.

0: 27 years in democracy. Ọdún kẹtàdínlọ́gbọ̀n rèé tá a ti ń bá òṣèlú àwa ara wa bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà.
1: Kẹ́tí pọ́lísì tó ń bẹ ní Nàìjíríà, ó ń kọ́ ní ilé nínú Àyíndé rí.
0: Nínú àwọn orin tẹ́ ń gbọ́ yìí, o ni Dr. Sikiru Àyíndé Barrister tó ti rántí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa tí wọ́n ti wá kó tó di wípé ààrẹ ìgbani ìyẹn Olúṣẹ́gun Ọbásanjọ́ kó tó di pé àwọn náà wá.
1: Amúkú wọn sọ fẹ́ẹ́rù.
0: Kó tó di pé wọ́n wá ní ìjọba.

0: je veux.
1: Emma en bas me comment.
0: Euro politics ta vin si la bon wa.
1: Emma like page yi ke de ma share.
0: Ti won fu wa.
1: Bẹ́yìn náà ṣe ń ṣe àpéjì ògo tẹ̀yìn náà mọ tàn kárí ayé.
0: Sọmọ remote control ìlú Adani. Báwo jẹ́ tìlú.
1: Láàrin ọdún 37 ní orílẹ̀-èdè Nàìjíríà ta ti wọnú democracy.
0: Lord Paris Lugan, àwọn sergeant stopper.
1: Di àsìkò tí mò ń wí yìí. Láti àsìkò tí mò ń wí di àsìkò tí mo wà yìí, tẹ̀ tí ń láǹfààní láti gbọ́ mi.
0: Ìtànà bá ṣe fún Nàìjíríà.
1: Ojú wa rí mẹ́wàá, ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣòro ìgbà kan sígbà kan, ọdún kan sígbà míì, ọ̀tọ̀ nìṣòro mi. Àfi bí ẹni pé àwọn kan wà níbì kan tí wọ́n kọ kádàrá àyà yìí fún wa, tí wọ́n wá ń prógíráàmù ẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀.

lẹ́sẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ṣòro òun náà ni àwọn ààrẹ tí ń jẹ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń kojú bẹ́ẹ̀ ni tí wọ́n ń kojú ẹ̀ àwọn ààrẹ tí wọ́n ń jẹ ní orílẹ̀-èdè nàìjíríà yìí ìṣòro ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ìṣòro kan wà tó ti permanent. Prince Kabiru Muraina Ọlọ́run ò ṣe bí. A very good fans of mine. Akeem Olúṣọlá Smart Ọláàní Pẹ̀kún. A very good fans of mine. Gbogbo wọn ni wọ́n ti ń wò mí ní orí Facebook bákan náà ni Abdul Qadri Ọláwùmí. Wọ́n ní yin ni.

ṣùgbọ́n tí mò ń wí oríṣiríṣi ìṣòro ni àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń kojú. Ṣé ìjọba òṣèlú tàwa arawa yìí tó jẹ́ wípé ó kún dẹ́dẹ́ oníká sọ ni? A jẹ́ pé ìjọba òṣèlú àwa arawa wàhálà ti ń bẹ́ńbẹ̀ gan ìyẹn ọ̀tọ̀. Nínú àwọn wàhálà yẹn, òun náà ni àwọn alátakò olóṣèlú, àwọn olóṣèlú tí wọ́n fẹ́ jìjàdùpọ̀ mẹ́ni tí ń bẹ́ńbẹ̀ lọ́wọ́ àwọn ìṣòro tí wọ́n máa ń fà sí ẹni tó jẹ́ wípé ó ń ṣe ètò tó ń ṣètò ìlú lọ́wọ́ tó jẹ́ ààrẹ lọ́wọ́ àwọn ìṣòro tí wọ́n máa ń fà sí lẹ́sẹ̀.

òṣèlú Nàìjíríà tí wọ́n ń ṣe bọ́ọ̀bà ọpá bọ́ọ̀bà òbù lẹ́sẹ̀. Òṣèlú Nàìjíríà ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. Bọ́n bá ní adùn bẹnu democracy àwọn nǹkan wọ̀nyí kò jẹ́ káwọ̀ rádùn bẹ̀ àrádùn bẹ̀.

0: òṣèlú Nàìjíríà àwọn alátakò tí wọ́n ń gbàbọ̀dé wọlé láti àwọn orílẹ̀-èdè míì láti ní àwọn ọmọ ilẹ̀ lára.
1: Fọ́sibílìtì gọ́vọ́mẹ̀ntì bá ọkọ mi, gẹ́nẹ̀ẹ́ fún ìwọ oṣù lórí ìwà.
0: Ọ̀pọ̀lọpọ̀ ọ̀ṣọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí àwọn olóṣèlú ló fà á fún wa. Nítorí interest inú ara wọn, nítorí wípé a fẹ́ dépò, àwa náà fẹ́ dipò òṣèlú mú.

ọ̀pọ̀lọpọ̀ ń tí democracy tó dálẹ̀ ìjálẹ̀ oríṣiríṣi ọṣẹlẹ̀ nínú democracy nígbà tá a ti gbà. Ká máa para wa nítorí ìjálẹ̀ ká setán láti lé àwọn kan kúrò láàyè kan nítorí wípé ká rò wípé àwa lọ́lọ́run dáyé fún àwa gan lanilẹ̀ nínú democracy ọṣẹlẹ̀ ńbẹ. Ẹ máa gbọ́ ẹ̀yin tẹ́ ń bẹ nípò ìjọba ara àsòro tẹ́ yanjú ni mò ń kà lọ́kan ọ̀jọ̀kan yìí o. Nínú ìṣòro yìí o náà láti dojúkọ ogun Boko Haram. Ìyẹn tó ní agbára ó lágbára pọ̀ láyé President Jonathan.

0: democracy o na ni gbogbo nkan ti gbowo leri bi ki ani o gbowo leri opo awon nkan ta ara nkan ri inu democracy lo ti gbowo leri owo dollar to lo soke naira wa to jakule nigba ta bere democracy ni
1: Ọrọ̀ ajé wa ń lọ sókè, kíákíá a ń sanwó gbèsè tá a jẹ́.
0: Àwọn ìjọba àwọn tí wọ́n fẹ́ tako ìjọba wọ́n fún wọn ní wàhálà púpọ̀ wọn ò jẹ́ kí wọ́n rí solúsàn sí tí wọ́n ń ṣe.
1: Àmọ́ ọmọ Nàìjíríà ò jẹ́ ó pẹ́.
0: Ẹ wo ìṣòro eléyìí tí bàbá wa Ọbásanjọ́ dojúkọ nígbà tó fẹ́ ṣe second term.
1: Báwo náà bá di ní sẹ́ńsọ̀ tó kún kọ́.
0: Nípa pé one term lẹ́ ṣe èmi tí mo jẹ́ àtẹ̀lé yín èmi náà ni wọ́n padà ṣe another term tẹ́ ẹ bá ti parí first term tẹ̀yìn ẹ máa lọlé oríṣiríṣi wàhálà ẹ mọ̀ pé gbà yẹn náà ló ti di wípé kálukú wá ní olólùfẹ́ rẹ̀ ní house of representative ní gbogbo àwọn ilé asòfin wa tó jẹ́ pé èmi mo wà lẹ́yìn lágbájá èmi mo wà lẹ́yìn tàmàdò gbogbo ọgbọ́n òṣèlú tá a bá lè dá òun náà ló di wípé a gbọ́dọ̀ dá kálé lágbájá kò ń bẹ̀ tí òfin ní ní concentration lórí nǹkan tó wá ṣe gan pàtó.
1: Àwọn tó dùn mọ́ gbogbo wọn ń pariwo àwọn yóò ń tí gbé ọ̀sà náà.
0: Bó tiẹ̀ jẹ́ wípé nígbà tí ààrẹ tó ti dolóògbé ni ìyẹn Musa Yar'Adua kọ́lọ́mbáni dẹlẹ̀ sí fèèyàn rí. Ayẹ wípé ó ní àìlera àìsára ó ní ọ̀jẹ́ ká gbádùn democracy ńgbà tiẹ̀.
1: Yorùbá fi bínú.
0: Ṣùgbọ́n ńgbà tó dé ti President Jonathan Goodluck Jonathan. Ńgbà tó di tiwọn ń tó fà ni wípé àwọn alátakò olóṣèlú wàhálà ipò.
1: Tó tún ṣe ara mú o.
0: A gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n rí wípé ìjọba tí ń ṣe yí ọ̀dà gbogbo ìgbésẹ̀ tá a bá fi mọ̀ òun náà la mọ̀ gbé gbogbo ohun tó dáa nínú ìjọba yìí wọ́n ń dojú ẹ̀ kodò fún wa báyìí láti mọ̀ wípé ìjọba yìí ọ̀dà ni adùn sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń gbà náà.

0: nígbà ìjọba ààrẹ Goodluck Jonathan. Àwọn èèmọ̀ mẹ́ẹ̀rí rí ohun ló ṣẹlẹ̀ káàkiri.
1: Ọmọ Nàìjíríà ní Ibo la.
0: Ká wọ chọ́ọ̀chì ká lọ yin bọ́ǹbù ń bẹ̀. Lọ́jọ́ ọdún iléyá ibi wọ́n ti ń kírun kí wọ́n yin bọ́ǹbù ń bẹ̀.
1: Ibi dábàá ń kó wà rè.
0: Látàrí wípé àwọn alátakò àwọn náà sáfẹ̀ ṣe kíni wọ́n fẹ́ gbàjọba. Àwọn ìṣòro tá à ń dojú kọ ní tá a bá mọ̀ pàtó ká sọ fáwọn èèyàn kó lè yé wọn ibòmíì là á mọ̀ dojú ọ̀rọ̀ kọ.
1: Òṣèlú Nàìjíríà, olórí Nàìjíríà.
0: Nígbà ọ̀yá ààrẹ Goodluck Jonathan ó kú òǹbẹ̀. Ààrẹ Goodluck Jonathan ń bò kú òǹbẹ̀ tán. Ààrẹ àná wọ́bẹ̀ ìyẹn President Muhammadu Buhari.
1: Tó fún wa ní independence.
0: Kọ́lọ̀ ń bá ni dẹlẹ̀ fún.
1: Tàlà àpòmìnira.
0: Mẹ́tọ̀dù ti Boko Haram, ìyẹn tún wọlẹ̀, ìyẹn tún wọlẹ̀.
1: Tàlẹ̀ ìyẹn.
0: Nínú ìjọba President Muhammadu Buhari, lóòótọ́ ni wípé oríṣiríṣi nǹkan lè kún bẹ̀ tí ọ̀tẹ̀ wa lọ́rùn.
1: Republic of Nigeria.
0: Ṣùgbọ́n mú iṣẹ́ ọ̀gbìn omi lọ́kùnkúndùn nígbà tiẹ̀.
1: Pàṣẹ bọ́ọ̀lù pẹ̀lú.
0: Ó lé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wà lọ́fíìsì. Gbogbo àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n ní iṣẹ́ míì tí wọ́n ṣe ń gbòòrò. Ó lé wọn padà sínú ìgbẹ́ pé kí wọ́n lọ máa dáko. Kí wọ́n lọ máa dáko. Pàápàá jùlọ ọ̀gbìn ráìsì ó mú lọ́kùnkúndùn gbaná. Ó di wípé ráìsì tó wọ́n gógó ó fẹ́ máa wálẹ̀ díẹ̀ díẹ̀.
1: Nàìjíríà ìjẹ́ ọ̀pọ̀ wáyé.
0: Ará fẹ́ máa tu ọmọ Nàìjíríà àsìkò ìgbà náà wọ́n tún gbé kinní kan dìde tí wọ́n ń pè ní bandit.
1: Ogójì ọdún kọjá sẹ́yìn.
0: Ó di wípé wọ́n lọ ń gbé àwọn èèyàn nínú oko àwọn tí wọ́n ń dáko. Àsìkò yìí wọ́n wá tán bá ti wá lọ gbé àwọn èèyàn wọ́n ń ṣe wọ́n lọ́sẹ́. Wọ́n tún gbowó kó tó di wípé wọ́n dà wọ́n lẹ̀ òun náà ní ń bẹ nínú ètò òṣèlú wa títí dòní.

0: nígbàgbé president mko abiola.
1: Ikú pa bàbá láwọ̀ bí ẹni tí ó rà.
0: Àwọn èèyàn sáà rí pé mò ń pè ní president. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti padà announce wípé ìjẹ́ ètò ìdìbò rẹ̀ pé ó lọ ní ìrọwọ́rọsẹ̀ pé nínú àwọn ètò ìdìbò tó dáa jù lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Ikú pàgbẹ́ tó ń dìbò pálukọ̀ tó ń ṣọ ní.
0: Wípé ìbò abiola òun náà ló yanrantí jùlọ, wọ́n kàn fọwọ́ agbára gbà.

wọ́n fẹ̀sùn ìdìtẹ̀ gbàjọba wọ́n fi kan mko abiola. lẹ́yìn ìgbà tó declare rẹ̀ as a winner nínú election eléyìí tí wọ́n ṣe ní june 12.

0: Ìgbà lọmọ bíbí inú ìyá jẹ́ ìgbàlódéré kókò nílùú Ìlọrin.
1: MKO Abiola àpáta ńlá ni ẹ tẹnìkan.
0: Bá a ti ń pariwo ọ̀tẹ́dọlá lónìí, ọ̀tẹ́dọlá.

0: pariwo $10 lónìí tá n pariwo Dangote Dangote àwọn ọlọ́lá sáà tá a wà yìí.
1: Owó ń bá ẹgbẹ́, ọmọ ń bá ẹgbẹ́, àlàáfíà tún tẹ̀lé, òkìkí nǹkan sí, wọn ò mọ̀ bó.
0: Tá n pariwo Rabiu tó ní Bua lónìí wípé àwọn ògbóǹtarìgì olówó Nàìjíríà nìyẹn. Bẹ́ẹ̀ náà ni MK Abiola, bẹ́ẹ̀ ló ṣe lo sáà as a businessman. Bẹ́ẹ̀ bá ń lo sáà lọ́wọ́ lónìí, ẹ kàn tó dá a sílẹ̀ o, torí pé a mọ̀ ka ìtàn yín lójú àwọn ọmọ yín lẹ́yìn ìgbà tẹ́ bá lọ tán lẹ́yìn wá ọ̀la. Ọ̀pọ̀lọpọ̀ ilé-iṣẹ́ òun náà ni MKO Abiola ní.
1: Pátá ńlá ni ẹ̀tọ́ nìkan ò lè rí bí ọ.
0: Òun ló ni ilé-ìwé ìròyìn kan tí wọ́n ń pè ní Concord. Ó ní ISCA, ìyẹn ní Volkswagen Company. Dòní, bó ti ẹ̀ jẹ́ pé ọ̀dàbẹ̀ nípa àwọn ọmọ rẹ̀ ti yọwọ́ kúrò mẹ́.

0: Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ń bẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ ẹ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ ẹ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé Eatery wà ń bẹ̀. Fún oúnjẹ ilẹ̀ yẹ́ tuntun òkè òkun. Ìbáà jẹ́ ní take away. Blue Sky Mall á package ẹ̀.
0: Wọ́n tún ní ààyè fún smartphones lóríṣiríṣi. Fún gbogbo ẹ̀yin tẹ́ dárú ẹ̀ mọ̀. Smoothies, ohun tẹ́nu oúnjẹ àtàwọn ohun tẹ́nu mu gbogbo.
1: Fún ìtẹ̀ fẹ́ lálẹ́ yẹyọ àbẹ́yàn lára tún tà.
0: Bàbá ń bari ìwádìí ti bàbá ńlá búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gogoro. Tọ́mọ ọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49B ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Telephone 0704025 5164.
1: Fún gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bá wọn òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
2: Blue Sky.
3: This life where we dey, no get back to. Oh, oh, oh. Anything way I want, I go take am.
4: Ẹ ṣeun púpọ̀. Nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 0814-88-19263. Òun lẹ́ fi láǹfààní láti pè fún gbogbo ẹ̀yìn tó bá jẹ́ wípé any driver's lances tẹ fẹ́ tẹ lè ṣiṣẹ́ oṣù nílùú Àkúrẹ́ ni o. Bákan náà ẹni tó jẹ́ rider tó lè máa dispatch tí ó sì máa gba owó oṣù pẹ̀lú ògùn ọlọ́run. Iyùn bẹ́ẹ̀ mo fẹ́ kí àwọn èèyàn kí wọ́n pè mí láàrin ìṣẹ́jú mẹ́jọ sí mẹ́sàn-án lórí wípé kí ni tẹ́ rántí nípa MKO Abiola Ààrẹ Ọ̀nà Kankanfo gbogbo ilẹ̀ Yorùbá. Kí ni tẹ́ rántí lásìkò ìgbà náà pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń bẹ láyé lásìkò tá a wí yìí. Kí ni ọ̀rọ̀ kan tẹ́ fẹ́ sọ nípa MKO Abiola 0816251991. Àwọn fans wa tí wọ́n complain wípé àwọn kan ti máa ń sọ̀rọ̀ jù náà àwọn tó ń pè wá pé kán jẹ́ ká máa ṣe ní ṣókí-ṣókí káwọn náà lè sọ̀rọ̀. Ẹ ṣeun púpọ̀. Ẹ̀lọ́ ẹ káàsán o.
5: Ẹ káàsán o.
4: Kí lorúkọ yín bolẹ̀ ti ń pè wá?
5: Ẹ kò ṣe ń bẹ̀ yẹn ṣe.
4: Ẹ ṣeun.
5: Ẹ kọ́ tí mo rántí pẹ̀lú ẹ̀. Abiola babes bọ́ọ̀lù fún bọ́ọ̀. Ó jẹ́ nǹkan tí mo lè mi kí mi lè gbàgbé. Ìlọ́wọ̀ mo wà tẹ́kíníkà ń gbà ẹ. A lọ máa wò wọ́n Làkúrẹ́. So àwọn tí ó tatayọ tó tún lórúkọ ń bẹ̀ yẹn, wọn ò lè gbàgbé irú
4: Abiola.
5: Nípa nǹkan tá a ń pè ní fúbọ́.
4: Kí lẹ porúkọ fúbọ́ yẹn lẹ́ẹ̀kan
5: sí? Ṣẹ́gun láti lọ́wọ̀.
4: Kí lẹ porúkọ fúbọ́ yẹn?
5: Abiola babes.
4: Abiola babes.
5: Fúbọ́.
4: Ẹ ṣeun. 0816251991. Ẹ ṣe èrè kó dára. Ẹ ṣayé èrè kó dára o. Ẹni ayé kan. Ẹ ṣayé èrè kó dára. Ẹ káàsán kí ló kọ yín?
6: Ẹ káàsán o.
4: Yes.
6: Olóyè bá fọ̀n láti Jódù. Hello.
4: Hello, mo ń gbọ́ yín.
6: Olóyè bá fọ̀n láti Jódù ni o.
4: Ẹ káàbọ̀ sórí ètò. Kí lẹ rántí nípa MKO Abiola?
6: Kò sí gbogbo olórin tó súnmọ tí ò fàwọ́ lọ́wọ́ sókè. O yìí mo rántí káwọn nìyẹn kú ètò.
4: Ẹ ṣeun púpọ̀. 0816251991. Ẹnìkan ti sọ fún wa nípa football team Abiola babes. Hello. Ẹ ṣeun bàbá. Kí ló kọ yín? Ẹ ṣeun. Kí lẹ rántí nípa MKO Abiola?
6: Àkọ́kọ́ náà mo rí pé kò sí ìwọlé àti ẹ̀gbà ló.
4: Nígbà náà.
6: Àríbàrù ẹ̀ aráṣọ ẹ̀ MKO. Gbogbo ti wá ṣíù tí ò gbowó lórí tó wó tí ò wọ́n gbà yẹn. Tó owó ojé kí ni wa lò pé kẹ́ni bá lè wọlé ti bá àbó ti bá yí lélẹ̀.
4: Ẹ ṣeun. Hello, ẹ káàsán o. Ẹ ṣayé èrè kó dára. Ẹni ayé bá kan kó ṣayé èrè kó dára. Ẹ káàsán o.
7: Ẹ káàsán sáà.
4: Kí ló kọ yín bolẹ̀ tí ń pè wá?
7: Orúkọ mi ni Olúwatóbilátọ̀wọ̀.
4: Olúwatóbilátọ̀wọ̀.
7: Oh yes.
4: Kí ni tẹ́ ẹ lè rántí nípa MKO Abiola?
7: Ìgbà yẹn bàbá yẹn táwọn ní pé wọ́n fi ilẹ̀kùn ṣèjọba ni. Gbogbo nǹkan ìbá tòrò Nàìjíríà. Orúkọ mọ̀ọ́mọ̀ wọn kò mọ̀ọ́mọ̀ bàbá yẹn dànù pé wọ́n ti mọ̀ pé nǹkan máa dá Nàìjíríà ni.
4: Kábíyèsí Ọlọ́run. ẹ ṣeun púpọ̀. Ah, mo mọ fẹ́ràn àwọn fansi mi o, àwọn olùgbọ́ mi, wọ́n dẹ̀ comply. Kálukú rọra ń sọ ti ẹni kankankan.
7: Ẹ ká sọ sáà, Ọláríwájú láti Àkúrẹ́.
4: Ẹ ṣeun púpọ̀, Mr. Ọláríwájú.
7: Ìkan tí mo rántí MKO sí ní 80s. Àtàdá títí tó bá fẹ́ make a donation, average of ₦1,000,000 ló máa donate.
4: At that time.
7: Both length and breadth of this country ló máa make a donation sí average of ₦1,000,000. Abiola ó ní Abiola Bibs Football Club. Ó ní Abiola shop. Ibi tá a ti ń ta bookshop kankan yẹn. Ó ní then very liberal, very generous to a fault. Tẹ bá pàdé ẹ lénìí, you are already a millionaire at that moment.
4: Kábíyèsí Ọlọ́run.
7: So to me personally, MK Abiola was a big loss to Africa, to Nigeria as a whole.
4: Kábíyèsí
7: Ọlọ́run. A very big loss to Nigeria, a big loss to Africa as a whole. So in fact, Easter ti bá rántí orúkọ bàbá yẹn, ó máa ń dùn mí pé èèyàn pàtàkì gbáà la lùsì ní inside ọ̀dọ̀ wa níbí báyìí. Má dẹ̀ pẹ́ ká tó tún lè rí irú èèyàn tí ó wà so vastly generous. Báyẹn ní èdè mẹ́sẹ̀ 50 or 100 years tí bá a very great man he did. Nígbà June 12th already ó ti ń kó wọn kan wá tó ti ń subsidize ẹ̀ tó ti ń cheap. Abiola this Abiola that at a very cheaper price tó ti ń kó wọlé. So that kí everything kó ara ní dem ẹ̀kọ́ náà a great news indeed. Ẹ ṣeun púpọ̀.
4: Ẹ̀rí ntẹ̀yàn bá ṣe yóò máa wà nínú ìtàn. Ẹ̀yin tẹ́ ẹ ní lónìí náà ẹ wà àwọn olówó wa lónìí lára àwọn àwo ló ní irú ìwà tí MK Abiola ní yìí àwọn olówó kàǹkàǹkà tá à ń sọ yìí mélòó ló ń ti inú ló ń tara wọn dìde ààrẹ tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà lónìí bàbá wa Bola Ahmed Tinubu bíi PA Abiola ni nígbà náà ti ń tẹ̀lé táwọn náà sì ti ààrẹ tí wọ́n dìde lọ́pọ̀lọpọ̀ kì í ṣe ara rẹ̀ nìkan pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn náà ni o kí wọn náà mọ̀mọ́ owó lówó kan kiri pé ọgbọ́dọ̀ tara ẹ dìde o pẹ̀lú iṣẹ́ ọwọ́ tí wọ́n náà ní ṣùgbọ́n látara wọn náà wọ́n ní bàbá rẹ ní bala ọ̀là ìyá mo dúpẹ́ lọ́wọ́ abébé frosh táwọn náà tí wọ́n ń bẹ lórí ètò ẹ káàsán o.
2: Hello.
4: Ẹ káàsán o.
2: Ẹ káàsán.
4: Kí ló kọ yín ibi lẹ ti ń pè wá.
2: Láti Ondo.
4: Orúkọ yín.
2: Túndé láti Ondo.
4: Ẹ ṣeun púpọ̀ kí lẹ lè sọ nípa MK Abiola.
2: Wọ́n ti Concord newspaper.
4: Concord newspaper.
2: Pépà yẹn dẹ̀ da tó jẹ́ pé a máa ń gbàdọ̀ nígbà tí mo wà ní sukùl nígbà yẹn. Nǹkan tí mo rántí wọn fún
4: yẹn. Ẹ ṣeun púpọ̀ Mr. Túndé láti ìlú Ondo wọ́n láwọn rántí Concord newspaper. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wo ètò mi ẹ mọ̀ bá mi pin ẹ mọ̀ ṣe àì ogo ti yín náà máa tàn pẹ̀lú ògùn ọlọ́run. Hello
8: Alhaji. Salaamaleykum.
4: Wa alaykum salam. Ẹ káàsán.
8: Ọmọ ọba Kabir Ọlọ́run ṣe bi láti Jẹ̀bú ọwọ́.
4: Ẹ ṣeun púpọ̀.
8: Ẹ̀yin àgbàlẹ̀ máa ń sọ pé tó ní rè pé bá kọ̀ tí òfin gbá mọ́. Ilé tó ti fín sílẹ̀ kò ní parun. Bí wọ́n bá ní ká máa sọ̀rọ̀ nípa MK Abiola. Ní 1992, gbajúgbàgbà yẹn wá sí ọwọ́ ní Jẹ̀bú Central Mosque. Ó fún wọn ní 50,000 nígbà yẹn. Mo wà ní mọ́ṣáláṣí nígbà yẹn.
4: Lọ́dún yẹn
8: 1992.
4: 1992 yẹn 50,000 yẹn lónìí yóò máa lọ bíi 25 million tí ọba jù bẹ́ẹ̀ lọ.
8: Bẹ́ẹ̀ni ṣe wá rí ọ̀rọ̀ Abiola. Sílẹ̀ yìí ò bá ṣe àmọ́ tí ó tún ṣẹyẹ lẹ́yìn.
4: Àmọ́ tí ó tún ṣe.
8: Èmi ń pè pé Ọlọ́run fi kú Bàṣírí ni. Ẹ rí pé gbogbo àwọn ànábì Ọlọ́run ẹ rí pẹ́ mi wọn ò kí ń gùn.
4: Ẹ ṣeun.
8: Anabi Ọlọ́run ni mo lè pè.
4: Ẹ ṣeun púpọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ tún fẹ́ láǹfààní láti pè wá ẹ lọ sí Ààrẹ Musa Adébíyí lórí Facebook mi Ààrẹ Musa Adébíyí ẹ lọ máa comment síbẹ̀ èròǹgbà ọkàn yín ẹ lọ máa kọ́ síbẹ̀ fún MKO Abiola kọ́lọ́mbanì dẹ̀lẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run ó jẹ́ òdá èmi àti Marub dance play man lájọ wá sórí ètò ọyẹ ẹ sọ báwọn èèyàn bó dijọ́ mẹ́jọ o.
9: Sísí ìgbàmọ̀ láti máa pàdé ara. Dance play man ó dàbọ̀.
4: Ó dàbọ̀ pẹ̀lú ògùn ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ Adéwálé Abdulrahman Àwárí Ọ̀tún òun lájọ ń bẹ nílé agbára látẹ̀ẹ̀kan àti announcer of the moment. Ni Femi only announcer of the moment bo se wole lo ti de last man ti tin so wi pe kin ko kangara mi o emi na nlo o aremu Musa Adebi iloko mi number mi re 08035086685 Nigeria order ko ni baje e se pupo o dabo Abiola.

0: ki e pe mi ke je ki a se alaye bi ti oro won de ki gbogbo won ki okan won ba le bale so en te ba fe da se to le ni 0816251999 wa te ba si fe susun na e le lo number ti mo pe na iyen 0816251999 o ya fe join e kan son lori eto sugbe sure pe nkan te fe so ododo ni o pe ki se ro e si ready lati se awon kata ibere ta ba bere lowo yin e ready lati dahun re 0816251999 0816251999 hello
1: hello sir
0: Ẹkùnṣẹ́
1: sàrò àdúpẹ́ sàrò èmi bá mi gbélé grace ló sọ̀rọ̀
0: ẹ ṣeun
1: sàrò àdúpẹ́ sàrò àti gba yẹn mi orí o mo pe nọ́mbà ẹ̀ kò tún gbé bó ti máa ń gbé kò gbé so mo tún try mo tún pé kò gbé àti bí 15 days ago tó ti sọ pé wà á wá pé òun fẹ́ lọ fẹ́ nìkan pé wá sáì sí àti gba yẹn náà ni mo ti bá sọ̀rọ̀ mọ́
0: tọ sọ fẹ gbẹngà ọláyíwọlá wọn lè ti wà fún ọ ní rìsíìtì wọn o grace bá
1: mi
0: gbélé ẹ wọn ni wọn ti rí yín ẹ jẹ kí a sọrọ nǹkan tó bá kù tí ò jẹ kẹ wà fún ọ torí ẹ pinnu lọjọ yẹn pé títí monday ẹ fún ọ ní rìsíìtì ẹ lẹsọ ẹ jẹ kí a gbọ nǹkan tí ó ṣẹlẹ tí kò fi tí ìdọdọwọ arábìnrin grace bá mi gbélé ní àsìkò náà tó ẹyin tí ẹ bá fẹ fi ẹjọ sùn

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Eku dede wo yi o eyin temi ni ilu Akure emi Femi Alagbolonkin o ni ona to gba isolo lo ni waju Democracy Park leyin Moshalashi Central Mosque ni ilu Akure ibe la wa nisin e ri office wa pelu sabodo nla tori gbagba e ri bi to ko Femi Alagbosi ibe la wa ewo obirin to ti wa nile oko latojo pipe to je pe ore ni pe ran nise ma bo lodo Femi Alagbo to je pe osoosu ninu re baje to wa ni pa kini itu ti wa wa ma bo ko si ronu fun omo tabi iwo obirin to je pe nkan osu re se lo nle tabi se lo ndi a ru eleyi o da to fun oni banuje okan ma bo lodo wa number wa re 0706532684 3. Let's go see 0706532684 3. Àwọn ogun tó pójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Femi Alágbo kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọ́wọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin márùn-ún mẹ́fà kán dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn ìwọ máa bọ̀ lọ́dọ̀ Femi Alágbo ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba ògùn tó péjọ owó lọ́dọ̀ Femi Alágbo àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ́tọ̀ bíi ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà orí eléyìí ò da fún àgọ́ ara wa ẹ máa bọ̀ kẹ wá gba ògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Femi Alágbo nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 0706532684 3. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpà dùn sí mi orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sí ọ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Femi Alágbo àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé wo mo tún fẹ́ yàgbẹ́ báyìí kí nìyẹn tún jáde kí ló jáde kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́ àbà ọlọ́run ní pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ ṣe kíni ká sì yàgbẹ́ ìwọ máa bọ̀ lọ́dọ̀ Femi Alágbo wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́ máa bọ̀ lọ́dọ̀ Femi Alágbo tàbí wọn tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣe é ṣe kí ló dé kí ló ṣe é ṣe lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ máa bọ̀ lọ́dọ̀ Femi Alágbo ṣàmàbọ̀ lágbára ọlọ́run ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀ tó ń ṣe ọlá àgbára rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé máa bọ̀ lọ́dọ̀ Femi Alágbo lágbára ọlọ́run ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn àti gbéra mo ẹran ro mi àwọ ẹyin mi kí ló ṣe é lẹyìn máa bọ̀ lọ́dọ̀ èmi Femi Alágbo nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 0706532684 3. Ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Road níwájú Democracy Park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn Mọ́ṣáláṣí Central Mosque.
3: Àwọn kan á ní pé kan rùn lágọ̀ọ́ra wọn. Àwọn kan á ní pé ọkàn ń já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn ń gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa ìṣẹ́ Elédùmarè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
1: Ẹ kú dédé ìwòyí o ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́ èmi aya Femi Alágbo ló ń kín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́ ta bá rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó ò réyàn pè rán níṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Femi Alágbo tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Femi Alágbo tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Femi Alágbo àṣírí tí mo fi wà lọ́dọ̀ Femi Alágbo dì sín máa bọ̀ ká fi fún ẹ ẹ ò bá mi ẹ ò bọkọ mi ní iléeṣẹ́ à ń retí yín.
2: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ò pé ẹ̀yin obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o àwọn ọkùnrin náà ló mọ̀kan tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa níléeṣẹ́ wa ẹ ò rí mi ẹ dẹ̀ sì rí ìyàwó mi ẹ rí sábọ̀dù wa tọkọ Femi Alágbo ó kẹ́bìrì nínú Democracy Park pé ibo ni ọ́fíìsì Femi Alágbo ẹ máa bọ̀ a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá níbo nílẹ̀ Haúsá mo ní sí jẹ̀mẹ́ta ní Yola ibe ni office mi wa mo tin ni si ogbolafo ni enugun state ni le ibo ah ah asuko rete eyin temi ke na wa jafani fe mi alagbo adupe lowo eyin te wa lokan te ni pe ah fe mi alagbo ase o ogun te fun wa o ba wa lara mu olorun lo se o fe mi alagbo kan o di gba te ba wa ke ina gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se o lagbo ara re ni pa se lodumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi fe mi alagbo alafia yin ko ma ni di fia fia o ami o
4: mo ngbadun adaba
5: bubu wa na ngbadun adaba
6: baba se leyi tan ka tun se mi si
7: Rotary Club of Akure Prestige District 9126
6: labe dari Rotary and Kolawole Ajibade PHA ti won ji alase atoludari Evergreen Stationery Warehouse ti wa se tan bayi lati Commission Boys Hostel eleyi ti won ko sinu ile eko awon ti won nipe ni gagbigbo School for the Hearing Impaired to kete mpesegbe stadium ni ilu Akure in fact gbogbo eyan lape lati wa ba wa donu aseyori kan gbe yi tipetipe ni Rotary Club of Akure Prestige District 9126 ti se bebe ogoro awon se akase gake jadu awon ko tin be like kure atagbegbe e o tun ti wa kan school of the hearing impaired niyan o idi abajo re ti won fi se akase boys hostel on lati le fi sami rotary year 2025-2026 Tuesday 16th of June 2026 yin lo ma waye agomokan lo wuro gerege ni no african time ninu gbagan ile eko school for the hearing impaired to wa legbe state stadium nilu akure special guest of honor Ondo state honorable commissioner for education professor Amos Igbekele Ajibefun rotary club is good
8: okay
6: rotary club of akure prestige labe idari rotary and kola Wole Ajibade PHA and to je alasia to ludari Evergreen Stationery Warehouse lolukede

0: níbi tó ti ra gbogbo tó fẹ́ tó sì máa san owó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó ọbàrà lọ́ máa dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó ọbàrà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti ra wọn kódà iphone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa cdcare.com.

0: sọkun wọn.
1: Àmì àṣẹ ọlọ́run bá mi mẹ́sàn-án aṣọ òkun ayé ojú ni máa lè ara ojú bá máa lẹ̀ kedere torí n tó fẹ́ rí tó sì ríbi tá à ń rè dandan ni kó n tá à ń fẹ́ kó tó a lọ ká sì wà láàyè tá a fẹ́ wà. Iléeṣẹ́ Aláùsà Ventures tún ti dé o láti ìlú Kánò bí wọ́n ṣe ń ṣe ṣètọ́jú ojú tó sì jẹ́ pé wọn ò fi ni nílá òní wọ́n tún gbé wá àtọ́nílé àtàlejò ìyẹ́lẹ́dùn àwọn máa sọ gbogbo aṣọ òkun ayé aṣojú kan pàtàkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ bá ń kí gbogbo ayé tó ń gbọ́ wa sà.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi etí tẹ̀ ń fi ń gbọ́ mi kò ní di tẹ́ máa náwó lé lórí. Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláùsà Ventures.
1: Bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ etí kọ́ lẹ gbé wá ọ̀rọ̀ ojú ni kí ni pàtàkì ojú lára gan.
2: Ojú jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé tá a bá ń lé owó tá à ń lé ọlá ojú náà láfi rí náà débẹ̀ torí náà a ò gbọdọ̀ fọwọ́ bí ti ká fi mú ọ̀rọ̀ ojú.
1: Aláùsà Aláùsà gbogbo Kánò gbogbo náà ni wọ́n ti mọ ti jẹ́ Aláùsà ń pa àtọ́jú ojú láìpẹ́ yìí ẹ dé ìpínlẹ̀ Ọ̀sun láti tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ojú.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ sì ṣètọ́jú wọn kálukú wọn wọ́n sì wà lálàáfíà.
2: Pẹ̀lú ògo lọ́dọọlọ́.
1: Kí làwọn ń tẹ́ ẹ fẹ́ ṣètọ́jú gan.
2: Ìtọ́jú ojú ọ̀fẹ́ ni. Àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
1: Tẹ́ ẹ fẹ́ ṣe òun ni àbí.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Àyẹ̀wò ojú
2: ọ̀fẹ́.
1: Ìtọ́jú ojú. Bó wa leléyìí ṣe rọrùn. Ìjọba ló gbélé yìí kalẹ̀ ni àbí aládàáni iléeṣẹ́ Aláùsà náà ni.
2: Iléeṣẹ́ aládàáni náà ni lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kánò.
1: Bó ló ṣe jẹ́ pé lórí ojú olè yìí ni ẹ mú ń bàá dà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn.
2: A lọ́nà méjì nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
1: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú tí ó wáyé?
3: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Tuesday on the 16th ọjọ́ 16th oṣù kẹfà tá a wà yìí àti ọjọ́ Wednesday on the 17th ọjọ́ 17th oṣù kẹfà tá a wà yìí bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
1: Ó ní ètò ìtọ́jú ojú àyẹ̀wò ojú ibo ni yóò ti wáyé.
3: Ní inú stadium nílùú Ondo gangan ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko. Ìyẹn nínú stadium ní agbègbè General nílùú Ondo. Inú stadium yìí gangan ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
2: Ibikíbi tí ẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé.
3: Ní inú stadium nílùú Ondo gangan ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko. Ìyẹn nínú stadium ní agbègbè General nílùú Ondo. Inú stadium yìí gangan ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
1: Bá a bá sọ ń pa ojú, kí làwọn nǹkan tí máa yọ ojú lẹ́nu?
2: Oríṣiríṣi nǹkan ló máa ń yọjú lẹ́nu. Ẹlòmíì láti bí àìkíyèsí ara látara oúnjẹ, látara eruku, látara àdọ̀tí, àwọn tó yẹ ká mójútó, tá a mójútó, ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
1: Ojú ọba máa wa mi.
2: Lẹ́lòmíì àti dẹni tí ò rí
1: nàmọ́. Ìmí ọ máa wa pin, ìmí ọ máa wo bàlàbàlà.
2: Bẹ́ẹ̀ni.
1: Ìmí ọ máa yọ bí èéfín.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ìmí ọ máa dàbí ẹni pé nǹkan ta dì.
2: Lóríṣiríṣi.
1: Ìmí ọ máa wò bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó dì nǹkan gbà mí. A tó ní ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́jì. Ṣé gbogbo eléyìí lè ṣe tán láti ṣe fáwọn èèyàn?
2: Pẹ̀lú ògo lọ́dọ̀
1: lọ. Ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
2: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́.
1: Lẹ fẹ́ kàn náà wá.
2: Lọkùnrin lóbìnrin lọmọdé
1: lágbà. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
2: Bẹ́ẹ̀ni ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n fi gba fọ́ọ̀mù.
1: Owó fọ́ọ̀mù ni wọ́n san.
2: Bẹ́ẹ̀ni 3,000 naira péré.
1: Lẹ́yìn ẹgbẹ̀rún mẹ́ta èlò ni wọ́n ṣe àyẹ̀wò.
2: Kò sí nǹkan kan mí mọ́.
1: Èlò ni wọ́n ṣètọ́jú.
2: Àyẹ̀wò ọ̀fẹ́ ìtọ́jú ọ̀fẹ́ ni.
1: Aago mélòó lè tó yọ máa bẹ̀rẹ̀ lójoojúmọ́?
2: Láti aago méje àárọ̀.
1: Aago méje àárọ̀.
2: Títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
1: Wọ́n má sì ti dé tán gba fọ́ọ̀mù kò ní sanwó kankan.
2: Rárá pa.
1: Ẹ sì ní ìṣèjọba lọ́rùn yín.
2: Iléeṣẹ́ aládàáni
1: sọ. Ẹja ṣe báyìí. Ibo la ní ìtọ́jú yóò ti wáyé?
3: Ní inú stadium nílùú Ondo gangan ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko. Ìyẹn nínú stadium ní agbègbè General nílùú Ondo. Inú stadium yìí gangan ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko. Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Tuesday on the 16th ọjọ́ 16th oṣù kẹfà tá a wà yìí àti ọjọ́ Wednesday on the 17th ọjọ́ 17th oṣù kẹfà tá a wà yìí bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
2: 0706047803 7.
1: Adúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí pé ọ̀rọ̀ ojú kìí ṣe ń tá a lè máa fọwọ́ dẹ̀bẹ́ tẹ́ mú àfi kí Elédùà kọ́ mọ́ sọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè jẹ́ sọ̀dọ̀ yín?
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí ni 0706047803 7.
1: Ẹ bá ń tún pè.
2: 0706047803 7.
1: Iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná?
2: Iléeṣẹ́ Aláùsà Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
1: Lábẹ́ dókítà
2: Dauda Kwande.
1: Ojú òní tì í sa orúkọ tí gan ti jẹ́.
2: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláùsà Ventures.
1: A gbọ́ pé iléeṣẹ́ Aláùsà Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin ń sọ Yorùbá bóò ló ṣe jẹ́?
2: Bẹ́ẹ̀ni sà. Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Aláùsà Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
1: lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú fẹ́ẹ́.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹjẹ́ yọ̀ǹda yín làwọn náà ti gbọ́n o. Ẹjẹ́ gbéra láti jàǹfààní ojú ọ̀nẹ́rẹ́lẹ́dẹ̀ẹ́ o àníwà lóòkun ayé ẹ̀kú kan.
4: Ọkùnkùn ọ̀dà wọ́n sọ mi sọ.

kẹta gba pirọrọ ọrọ lọjọjọ Saturday every Saturday fún ipolu ọjà lórí ètò yìí tàbí ẹ fẹ fún ni lẹbùn lórí ẹ ẹ pe number yìí 0806-904-6714 tọrin tìlú ti dé o Saturday ọsẹ yìí ni kẹjẹ ajọ dúró de.

0: bíjì bá ti jà ìjẹ́ àṣìṣe wé àgbọn gẹ̀rúgẹ̀rú.
1: Òun ló fi kúra ní mìíràn mọ̀.
0: Bítorí tìlù tó bá ti gorí atẹ́gùn. Àwọn ti gbọ́rọ̀ ayé. Wà á ní Ọpẹ́yẹmí jọ dáṣọ tó ti dé nìyẹn.
2: Ọba tó ti mú sálẹ̀ tó fi ríṣẹ́ jẹ́.
0: Àjò kó tàgbà pí rọ́rọ̀ ọ̀rọ̀.
2: Ọba tó bá dà.
0: Òyá tó máa rẹ́ wá sí.
2: Òun ló bá mọ òun ọmọ ṣiṣẹ́ ìbílẹ̀.
0: Mọ tó já wá sí. Mọ gbé wa rìn.
1: Ọba tó fi sáré ta tó fi rán Músa. Ọba tó fi rìn.
0: Ó dẹ̀ tó máa nù wá nọ́mbà yẹn.
1: Ọba tó fi sọ.
0: A máa gbádùn ara wa dáadáa lálẹ́ òní. Ẹ̀ka alẹ́ o, níbi tẹ́ ẹ ti ń láǹfààní àti mọ́ gbọ́ wa. Ìkànnì àdàbà FM 8.9 ibẹ̀ náà láwà yìí. Lórí ètò tóní tìlù. Tìlù tóní. Ẹ̀ka alẹ́.
3: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ́kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà tiẹ̀ kan sùn lọ ni.
4: Abba ajo ko ti igboni nipa 24/7 Abba Mixture kọranjọ gbogbo bile tawọn ọkùnrin bèrè fún gbà gbogbo akanṣe gbogi ibile ta gbe kalẹ lọna ti gbalode 24/7 Abba Mixture ko lọ ti nu rara o kagu ẹyin dídùn ara ríro afọ gẹdẹgẹdẹ dọti ara danu lọgán lọmọ ọkùnrin agbá dúró tán tí ó sì máa ṣiṣẹ akọni lọdún olólùfẹ rẹ ìwé àtegbò láfi pèlú rẹ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ alágbàtà jákèjádò lẹ Nàìjíríà ẹ máa pe 091 6062 6253 0

0: Shut up. Huh?
1: 0816251991 0816251991 Number te ma lanfani ati pe wa to ma fi ja si bi gangan na ni e se ti se to
2: okiki mi ma re
1: eyin ti o fun wa lamba o ati ko lamba re o ipa elo ta lo wa nbe elo
3: e ka na o ko
1: e ma seun
3: e ma ka le
1: e seun o ko yi be ti pe
3: Ẹ̀sán ẹlẹ́rọ láti ìran àkókò.
1: Ẹ̀sán ẹlẹ́rọ.
3: Ah, ó máa ṣẹlẹ̀ lánàá máa ni.
1: Kí ló ṣẹlẹ̀ lánàá?
3: Ibi ilé mi, àwọn eku ilé wọn wà nbẹ̀, wọ́n ń disturb gan gidi.
1: Ok.
3: So, ní nǹkan bí oṣù kejì mo wá lọ ra olóńgbò.
1: Ok.
3: Pé kó lọ́gbò yẹn kó lè máa bá pa
1: eku. Àwọn eku o.
3: So, bó ṣe di àná nìyẹn o. Mo wá fún olóńgbò, mo wá fún ní oúnjẹ.
1: Okay.
3: So bó ṣe sọ̀kalẹ̀ tó ń pariwo yíún yíún bí àwọn eku ṣe sá wọn sá sísàlẹ̀ nìyẹn lọ́dọ̀ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wájì jọ oúnjẹ oúnjẹ wọn á ní wo olóńgbò pẹ̀lú eku tó ń jẹ oúnjẹ.
1: Wẹ́n tí mo fi sọ eku
3: bọ́ra wá ní sẹ́kú. Bọ́n ṣe gíga ojú oúnjẹ tán báwọn eku bọ́n ṣe gun ẹ̀yìn olóńgbò nìyẹn bó ṣe gbé wọn lọ òkè nìyẹn
1: o.
3: Ó sọpráìsì mi
1: o.
3: Mi mọ̀ pé eku pẹ̀lú olóńgbò kan ti dọ̀rẹ́ o.
1: Wọ́n ti plan oyin àwọn méjèèjì àdékù àtolóńgbò plan work ni. Hello.
4: Hello sir.
1: Yes sir.
4: Orúkọ mi ni Adékùnkùn Johnson. Eke Kádàá láti ìlú Ìjàkókó.
1: Ọyà ń gbọ́ yín. Hello. Hey. Ó ti já ó ti já. Hello ẹ̀ka alẹ́ o ẹlòmíì ti wà ńbẹ̀. Hello.
5: Hello.
1: Ẹ̀ka alẹ́ sà. Yes sir.
5: Ọlọ́gbọ́n sáyé òjò àlọ́sọ láti kọta Èkìtì.
1: Láti kọta.
5: Èkìtì.
1: Ọyá mò ń gbọ́ yìí, kí ló ṣẹlẹ̀ gángan?
5: Àpò ó ṣẹlẹ̀ lánàá o.
1: Kí ló ṣẹlẹ̀ lánàá?
5: Mo lọ oko ní ohun gbàlẹ́ bí mo gbé àgbàdo sí. Àwọn ọ̀kẹ́rẹ́ mo ní pé wọ́n wá ń jẹ àgbàdo mi.
1: Àwọn ọ̀kẹ́rẹ́ mi chẹ̀chẹ̀.
5: Ọ̀pẹ́ ni o bá padà wálé. Mo ṣe wá gba agbada agbada wa lọ fi kọ́ igi mo gbé fìlà sí.
1: Ẹ gbé agbada sí inú oko.
5: Mo wá dé fìlà lé lórí.
1: Ẹ wá igi kùkùté, ẹ fagbádá bọ̀ lọ́rùn, ẹ wá fi fìlà sí.
5: Bẹ́ẹ̀ nígbà tí máa débẹ̀ lé ní ọ̀kẹ́ tó pa sílẹ̀, ó pọ́n àkùkù pọ́ o.
1: Kùkùté eyín pẹ̀lú agbádá ayé pa ọ̀pọ̀ kẹrẹ.
5: Ọ̀kẹ́rẹ́ tó pa sílẹ̀ ó yà pa gan o.
1: Káì.
5: Ọba gbutí wá bẹ̀.
1: Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ mọ̀ jẹ́ nǹkan yín. Ọ̀kẹ́rẹ́ tí kùkùté eyín pa, ẹ mọ̀ jẹ́ fúnra yín. Gbé fún ọ gbé fún ọ.
6: Mo gbé fún yín.
1: O ti gbé fún yín sẹ́gbọ́. Hello, ẹ káàlẹ́ o.
7: Ẹ mà káàlẹ́.
1: Yes sir.
7: Ẹ mà pẹ́tò.
1: Ẹ mà ṣeun.
7: Orúkọ tèmi ni Adébọ́lá Afọlábí. Bólẹ́sì láti ọ̀rẹ́.
1: Bólẹ́sì kí ló ṣẹlẹ̀ gángan?
7: Ọmọ mo máa dààmú ẹ ni.
1: Àmì o.
7: Ọmọ mo dààmú wa o.
1: Àlámì o.
7: Ọmọ mo dààmú wa o.
1: Mo tó bá ń sàmì lẹ́ẹ̀kẹta.
7: Ẹ ṣeun. A lọ bí ìkómọ kan.
1: Ibi ìkómọ lẹ lọ.
7: Bẹ́ẹ̀ni. Àsìkò tó yẹ kí a fẹ́ wá pẹran súná la débẹ̀.
1: Ok.
7: Ìkómọ yẹn dẹ̀ ré igbó díẹ̀ náà wà níbi igbó súrúfù kan wà lẹ́gbẹ̀ẹ́
1: bí. Ó wà lẹ́gbẹ̀ẹ́ bí ẹ ti ń ṣèkómọ.
7: Bẹ́ẹ̀ni.
1: Ok.
7: Tá a ti wá fẹ́ pẹran yẹn. Àgbòdo ẹni.
1: Ok.
7: Ìwé gùn dáadáa. Tágbó ta sì jánu.
1: Ọba mi ò rí wọgbó.
7: Bàbá tá bẹ̀rẹ̀ sí lé dáadáa bẹ́ẹ̀ lé. Ó ń gbèrè kó wọgbó báyìí.
1: Ẹ
7: bá ní mo nírù.
1: Káì.
7: Bàbá ti mú agbo nírù nù. Láti ká ìgbà bẹ́ẹ̀ máa sọ sí náà. Kò ní ìdí ẹ̀ sọ́kọ mamá. Wọ́n wá sọ́kọ ara rẹ̀.
1: Káì.
7: Kí ló kọ rẹ̀?
1: Ó wá ní mo nírù.
7: Bàbá ti mú nírù nù. Ìrù la fi mú ta ìṣàbọ̀ ta.
1: Lẹ bá fi sọ́kọ ọmọ.
7: Àwa ta bẹ́ẹ̀ ìwọ ọ̀sẹ̀ dààmú wa àní wẹ̀ tó
1: sọ. Irú ẹ ṣẹlẹ̀ rí.
7: Àlọ́ àwa kí bá.
1: Màá já yín sí ṣe gbọ́.
7: Ó dáa dáa, a máa kọ́ lábẹ́ àpò.
1: Sori, èyí tí Bólẹ́sì tẹ́ fi parọ́. Seriously. Ṣé ẹ mọ̀ pé tí àwọn China tó bá fẹ́ ṣèkó mọ, ó ní wọ́n ṣe mọ ṣe. Bàbá ọmọ àti ìyá ọmọ wọn dùn sálẹ̀. Ṣé wọ́n rí ẹni tó jẹ́ bàbá ọmọ àti ìyá ọmọ wọn dùn sálẹ̀ bẹ́ẹ̀ ni? Ẹnìkan wàá wà lókè. A lọ mú glass cup, a gbé lọ́wọ́. Wọ́n wá fi èèyàn méjì síbi tí àbẹ́ èèyàn mẹ́ta wọ́n fi síbi tí glass cup ó ti jábọ́. Tẹ́ bá ti wá jùlẹ̀ báyìí. Ẹnìkan ni mo gbọ́ chin. ẹnì kan ni mo gbọ́ chan ẹnì kan ni mo gbọ́ chum tẹ bá wa fẹ sọ kọ́ ẹ gbọ́ chin chan chum wọ́n yẹ wá ṣe nìyẹn ó yẹ yín náà hello ẹ ká lẹ́ o.
0: Ẹlẹ́ ká lẹ́ pé tó.
1: Yes sir.
0: Ẹ pa tàárọ̀.
1: Ó kọ yín rẹ tí ń pè mí.
0: Òjò Sunday ló ń sọ̀rọ̀ láti àwùlẹ̀.
1: Òjò Sunday.
0: Mo bí mo máa ṣe délé ní ìrọ̀lẹ́ yìí o. Ibi tẹ̀ wá ń pa mí torí iléeṣẹ́ bẹ́kì ò jìnnà sí ilé ẹ̀gbọ̀dán mi. Mo wá kí n ra búrẹ́dì
1: tó gbóná. Gbé ra búrẹ́dì tó gbóná.
0: Tó gbóná mo wá ní kí n ra mo wá ra búrẹ́dì yẹn tí mo wá ra sandin sí.
1: Okay.
0: Bí mo ṣe ra sandin yẹn báyìí mo bá gbé sílẹ̀. Bí mo ṣe ṣí inú sandin yẹn báyìí mo bá rí àwọn ẹja tí wọ́n lùwẹ̀ nínú agolo.
1: Nínú agolo.
0: Mo wá ní kí ló dé tẹ̀ ń lùwẹ̀ báyìí mo fẹ́ jẹ yín kí n kó yín sínú búrẹ́dì ni wọ́n ní lálá mi lè jà wọ́n mi lè kó àwọn sínú búrẹ́dì pé kí náà máa bọ̀ kí náà kájọ máa lùwẹ̀.
1: Kẹ́jọ máa lùwẹ̀. Kí lẹ gbọ́ kọ yín lẹ bá di alùwẹ̀ at last. Alùwẹ̀ ni wọ́n ráyà alùwẹ̀ nìyẹn.
8: Mo gbé fún yín o.
1: Mo gbé fún yín.
8: Ẹkùn ọkọ òkè.
1: Ọ lágbára.
8: Ó gbé màlúù mi tiwo tiwo.
1: Bàbá o, alùwẹ̀ sà.
0: Ẹ ma kalẹ̀
1: o.
0: Bàbá ẹni Jésù ló sọ̀rọ̀ látọ̀ rẹ̀.
1: Okay.
0: Mo máa bá àwọn òyìnbó ṣiṣẹ́ lọ́jọ́ kama ni.
1: Ẹ̀yin bá òyìnbó ṣiṣẹ́.
0: Bẹ́ẹ̀ni spanner wa bọ́ lọ́wọ́ mi wá bọ́ sínú odò.
1: Kai.
0: Ọ̀gá wa dẹ̀ ní good ló ń jẹ́.
1: Good ló kọ ẹ̀.
0: Bẹ́ẹ̀ ló bá sọ pé kò bá mi wọnú odò kò bá mi mú spanner ìgbà tó máa débẹ̀ ló bá rí ọ̀nà.
1: Okay.
0: Bó ṣe gbé ọ̀nà yẹn báyìí ránṣẹ́ pé good morning.
1: Kai.
0: Àtìgbà láti gbọ́ good morning.
1: Bá wà.
0: Wọ́n sọ pé good morning.
1: Bẹ́ẹ̀ni.
0: O láti gbé ìgbà sí good morning.
1: Ẹ parọ́. Èmi gan mọ̀. Pẹ̀lẹ́ sà. Hello, ẹ káàlẹ́ o. Hello. O kọ yí bẹ tí ń pè wá.
9: Ṣèyí fún mi láti Kogi. Ìpogun.
1: Ìpogun lẹ. Ọ̀yà, kí ló ṣẹlẹ̀ ń pogun? Mò ń gbọ́ yín.
9: Ó máa ṣẹlẹ̀ ni o.
1: Ẹ̀hẹ́n.
9: Níjẹta, mo fẹ́ lọ sọ́wọ́ ẹ̀nà.
1: Níjẹta yìí.
9: Bẹ́ẹ̀ni.
1: Okay.
9: Mo ti dúró ní junction. Mi wà rí mọ́tò.
1: Tí ó gbé yín.
9: Mo dẹ̀ gbé kẹ́ẹ̀gì méjì kan dání.
1: Okay.
9: Tí mo fẹ́ lọ fi epo.
1: Okay.
9: Bí mo ṣe wá, báwo ni mo ṣe máa dọ̀wọ̀ ẹ̀nà
1: báyìí látàárọ̀.
9: Bí mo ṣe wá rí kiní ike orí kiní ike ìwágọ́lùsì
1: kò sí. Àwọn ẹ̀ ó ti yé mi, tá a bá fi ṣe táyà yẹn.
9: Mo wá fi sí ẹsẹ̀ ike
1: kiní tí
9: mo kó dání yẹn. Bí mo ṣe dúró sórí ẹ̀ báyìí.
1: Kai, ní bá yí lọ.
9: Ó gbé mi dọ̀wọ̀ ẹ̀nà straight.
1: Kai, ló bá yí lọ express.
9: Ó tún gbé mi padà wá. Tẹ bá ti fẹ́ lọ lẹ́yìn ìsìn bóyá kẹ wá ya mo máa ya yín.
1: Ẹ kú oríire mọ́tò tẹsẹ̀ rà. Mọ́tò oníke. Mọ́tò oníke gidi.
8: Gbé fún yín o.
1: Ẹ pẹ̀lẹ́ sà.
8: Ó gbé màá.
1: Àbí màá ní. Hello.
10: Hello sà.
1: Ẹ ká sàn, ẹ ká lẹ́ sàrí.
10: Ẹ ká lẹ́ o.
1: Yes sà. Àbí yes ma.
10: Ẹ kú ètò.
1: Yes ma.
10: Ó máa ṣẹlẹ̀ sí mi màá ní.
1: Kí ló ṣẹlẹ̀? Ó kọ yín.
10: Mo tún wá yan ìṣọ̀lá láti jẹ̀gẹ̀lẹ́.
1: Ọ̀yá mú gbọ́ yín.
10: Mo máa gbọ́ bẹ̀ka náà mọ̀ ni o.
1: Ẹ gbọ́ bẹ̀ka náà tí mo tún ráyọ̀.
10: Mo wá ní kọ́mọ lọ bá mi ra iyọ̀ wá.
1: Okay.
10: Mo kàn ṣe wá ròyìn pé kò sí yọ̀nlé. Mo ṣàárẹ̀ tí ọmọ yẹn mi ò rí.
1: Kò tètè dé.
10: Mo wá rí ike kan lábẹ́ tébùrù mo ròyìn pé iyọ̀ ló wà bẹ́ẹ̀ mo kàn dá sínú ọbẹ̀ ni.
1: Ẹ bá dà bẹ́ẹ̀.
10: Wàláì.
1: Lọ bá di detergent.
10: Bẹ́ẹ̀ni o.
1: Ọtán.
10: Àbí kí n gbé wá kẹtọ́ wò ń bẹ̀
1: ni. Ẹ máa fọ ọbẹ̀ yín lọ, ṣé bẹ́ẹ̀ fọ ni. Ẹ bẹ́ẹ̀ fọ lẹ fi dà sí. Ẹ máa fọ lọ. Ọlọ́run wà pẹ̀lú yín tẹ́ ẹ ti gbọ́. Ẹ jẹ́ dókè lọ́wọ́ à ń bọ̀.
11: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
12: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọkùnrin
13: bá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 63 0

0: e tun ku dede woyi eyin eyan wa ni bi gbo ti e tin lanfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikani ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise ton se gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri on na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu iyawo yi ko dun si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be depo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si ru to si bere si nbe ibi ti won ti nbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore e koko ase eni to ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo nwa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi ma wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa n gbara wa niyanju wi pe iwo yawo to ba mo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo n ni kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ ta àna sẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 aba mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 aba mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wàá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá pọ́nbélé egbògi náà ná fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjáwá ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ̀ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
1: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 aba mixture kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 aba mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 aba mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 091 60

0: bẹ́ẹ̀ni ìjáwá ìjà òsì always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yìn tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abá mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pé 091-60-62-62-53 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì ná tá a tún mọ́ pàdé ire o
1: lọlọba pe o se mi alo
2: o wa ni yo mi alo
1: pade tun ni o mi alo
2: o wa ni yo mi alo
3: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹsí pẹ́ẹ̀lì celery
4: S-E-L-A-R-R-I-E salary
3: bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
5: T-U-R-M-E-R-I-C turmeric
3: ẹ káre pálí ohun ìṣebẹ Maggi chicken flavour kan fún yín
6: ohun ìṣebẹ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
7: ẹ káàbọ̀ padà látòkè lọ agbọ́dọ̀ sáré jíṣẹ́ ni ẹ mọ́ bínú ọyá ẹjẹ́ wẹlò mí ń bẹ̀ hello ẹ ká alẹ́ o.
8: ẹ ká alẹ́ odòọlá ló sọ láti Àkúrẹ́.
7: ó dùn ọlá láti Àkúrẹ́.
8: ìdòwú ọlá ló sọ láti Àkúrẹ́.
7: mo ti bẹ́ẹ̀ ló dùn.
8: Ìdòwú ní ṣòdo rẹ̀ inú kí n parọ́ tẹ̀mí ìkan ló ṣẹlẹ̀ lé ní
7: òdòyà mẹ́lú ọmọ ìyàgbẹ́ tó fẹ́ parọ́ orúkọ yín ni. ọyà
8: irọ́ mi ò parọ́
7: ok
8: ìgbín kan ló tẹ ló fà wá síwájú mi lénìí.
7: ìgbín fà wá síwájú yín
8: síwájú mi wá ògbẹ́ kí ló ń ṣẹlẹ̀ ìwọ ìgbín wá ní àwa ọmọ ènìyàn pé a máa gbé two bedroom flat ó ní èrú tó wà lẹ́yìn ó ní kò tẹ́yàn lọ́rùn mo ní kíni kí n ṣe báyìí.
7: ọba ní ẹ kó jáde inú ilé yín.
8: ó ní kí n jọ ó dẹ̀ ní bí ó ní two bedroom kan tó kọ́ lẹ́gbẹ̀ẹ́ ilé wa. ó wá ní kí n gbé room tó wà lẹ́yìn kí n gbé kúrò ó ní kí n gbé two bedroom yẹn kí n gbé sí.
7: káì
8: bí mo ṣe gbé room kúrò lẹ́yìn yẹn nìyẹn mo ṣe gbé two bedroom yẹn mo ṣe gbé sí nìyẹn.
7: ẹ kàn gbé sẹ́yìn ẹ ni
8: mo ṣe bá yín sọ̀rọ̀ ẹ̀ ti fẹ́ dé ọ̀nà ìlara mọ̀kín.
7: ó ti rú
8: ìgbé wọn ni
7: ẹ sọ pé ẹ pẹ̀lẹ́ sà èèyàn gbélé láti lé yín ẹ wá ní ọmọ gbé wàá sọ̀nà bí ẹ máa ru nǹkan yí ẹ mọ ẹ fún lẹ́ẹ̀kan lẹ́gbẹ̀ẹ́ lé yín padà ẹ̀ló ẹlòmíì ti wà ń bẹ̀ ẹ̀ló ẹ ká alẹ́ o. ó ti dé a ti gbé.
9: hello sir.
7: yes ma.
9: ẹ ká alẹ́ sà.
7: ẹ mọ̀ ká alẹ́ ma.
9: ẹlẹ́ sà.
7: ó kọ yín wo ẹ ti ń pè mí.
9: Omi Solúṣọlá ni láti Ìjọ̀kà.
7: Ok, láti Ìjọ̀kà. Kí ló ṣẹlẹ̀ gangan?
9: Ẹ mọ̀ pé mi ò kì ń parọ́.
7: Ẹ mọ̀ mú lẹ̀ ní ẹ ipa.
9: Mo kàn lọ sí ibì kan lánàá ni so àwa jẹ́ bá ṣe jẹ́.
7: Ok.
9: So mo ṣe délé lánàá mo bá ní òkè kí n sáré mop báwọn nẹ́pà ṣe mú náà dé mo kàn ní kí n sáré lọ pump omi.
7: Ok.
9: Bí mo ṣe ń pump omi yẹn lọ.
7: Mo kàn
9: ní kí n sáré mop mo ṣe wá mop lọ. Mo kàn rí pé mo fi mọ́ọ̀pù sílẹ̀ mo lọ pọ́ǹpù nígbà tí mo máa dé mi rí mọ́ọ̀pù níbi tí mo ti mọ̀.
7: Ta wá ló mọ̀ọ̀pù ta ló gbé.
9: Báwo ni mọ̀ọ̀pù ṣe rìn? Ta ló gbé mọ̀ọ̀pù?
7: Káì.
9: Ìgbà tí mo máa wọ pálọ̀ eku àta sí bọ́n ṣe ń du mọ̀ọ̀pù mọ́ra wọn lọ́wọ́
7: nìyẹn. Bẹ́ẹ̀ mi ni màá bá nù.
9: Mo ní bóyá kẹ tó parí program báyìí kẹkàn sáré bá mi wá kẹkàn wá.
7: Kẹ́ni èmi wá jẹ́ olùlàjà.
9: Bóyá máa bá mi gbà lọ́wọ́ wọn.
7: Èmi jẹ́ bóyá kẹ sọ fún mi ṣáájú
9: sẹ́yìn. Èmi ò kì ń parọ́ ẹ̀yin náà ṣàmọ̀ pé mi kì ń parọ́.
7: Ẹ̀yin lẹ lọ́mọ ọ̀dọ́ nù lé yín. Ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ọjọ́ kan. Sẹ́mi náà mo fẹ́ pump omi nu ilé wa. Mo yẹ ń pump omi báyìí. Omi mo rò pé mo pump sínú storage wa. Àṣé gbogbo omi tí mo ń pump àṣẹjà ní ń bọ́ nu storage. Mo bá ní kí n sí omi nínú kitchen ai. Ibi tap bẹ̀ ai. Ẹja kan bẹ̀rẹ̀ sí í já bọ́ ni. Ẹpẹ̀lẹ́. Hello, ẹ ká alẹ́ o. Hello. Ẹ ti wà ń bẹ. Wọ́n láwọn òló ń tà wọ́n. Wọ́n láwọn òló. Ẹ já wẹ lómi. 08162519991. Hello, ẹ ká alẹ́ o.
10: Hello, ẹ ká alẹ́ sà.
7: Ó kọ yín bẹ tí ń pè. Ó ti já àtọ̀dọ́ yín ni o. Ẹ já wẹ lómi. Hello, ẹ ká alẹ́ o.
11: Ẹ ká alẹ́ sà.
7: Ó kọ yín bẹ tí ń pè.
11: Olúwaṣẹ́yí
7: láti ìlú Ìdànrè.
11: Bẹ́ẹ̀ni sà.
7: Ọyà ń gbọ́.
11: Ó ṣẹlẹ̀ lánàá ni o.
7: Kí ló ṣẹlẹ̀?
11: A lọ sí zoo ní àná.
7: Ẹ.
11: Àwa mú ajá wa dání.
7: Ok.
11: Mo
7: ye
11: Lion
7: yan ko jade ba lati nu bi
11: to gbe si mi.
7: Ni Lion. Ne, ba
11: ja mi se wa bu omo re mi
7: yen. A ja ma bo Lion mole. Ne,
11: o pada mi ni.
7: Kai. Ne, mi ri paro. Mo mo a. Ya mo so pe eyan paro bi. E ku mule.
5: Mo gbe fun yin o. Ekun oko oki.
7: E je we nikan si labala yi ko to di pa bo si abala to kan. Lori eto. Hello, eka le o.
12: Eka le o.
7: Yes sir.
12: Oruko mi ni Osagala lati Leshua.
7: Osagala.
12: Lati Leshua ba mi opejo.
7: O ya n gbo yin.
12: Eni lo sele o.
7: Ki lo sele?
12: Eh won pe woman e ni o fe gogori. Ni Leshua.
7: Eh.
12: O na n.
7: Hello. Ah. O ti ja ni o atodo yin ni o ti ja ni o ti ja ni o eh
13: e ba gbo bo se ndu e ba gbo bo se
7: mo re be je ka wo enikan.

0: nígbà tó lóyún àkọ́bí wa. Kódà díẹ̀ ló kù kó bímọ sínú oko lọ́jọ́ náà.
1: Wọ́n yìn wọ́n o, iṣẹ́ ni wọ́n ń ṣe.
0: Àbí o, jẹ́ ń fi ọ́lẹ̀ kó múra sí iṣẹ́ rẹ̀, àbí ṣé ó nífẹ̀ẹ́ sí wọ̀rọ̀wọ̀ kí n bá ọ bọ lóko?
1: Bẹ́ẹ̀ ni bàbá, mo nífẹ̀ẹ́ sí i.
0: Ó dáa náà, ó dábọ̀ o.
1: Báwo ló ṣe ń ṣe mí báyìí? Ó fẹ́ jọ bíi pé òyì ń kọ́ mi o. Délé, mo nílò láti.
2: Yéé, ẹgbà mi o, ta ló wà lé àti ti dákú o.
3: Ayọ̀ jọ̀, lọ́jú mi jọ̀wọ́, ayọ̀, kí ló ṣẹlẹ̀? Ẹjọ́, ẹ ṣàánú mi, ẹ bá mi gbé.
4: Kí ló ṣẹlẹ̀? Ṣé bí mo ṣe kọjá níbí nísìnyí?
3: Ẹ ṣàánú mi, ẹ bá mi gbé. Ẹ ní láti lọ sílé ìwòsàn, ẹ bá mi gbé dìde. Kẹ̀kẹ́ mi wà lẹ́yìn ilé, ẹ jẹ́ kí n lọ gbé wá.
5: Ayọ̀, ṣé ò ń gbọ́ mi?
1: Ibo ni?
5: O wà ní General Hospital. O ṣubú láàárọ̀ yìí, ṣùgbọ́n o wà láìléwu báyìí.
1: Ọmọ mi ń kọ́.
5: Àwọn nọ́ọ̀sì ti ṣe àyẹ̀wò. Wọ́n ní ọkọ ọmọ ń lù dáadáa, wọ́n ń tọ́jú rẹ̀.
6: Ó tiẹ̀ dá. Ẹ ti jí. Ọ̀gbẹ́ni Délé, ẹ kú ìtọ́jú. Màdámú, báwo wá lara yín báyìí?
1: Ó fẹ́ rẹ̀ mí díẹ̀. Ó ń ṣe bí ẹni pé orí mi ń wúwo.
6: Ó yẹ kó rí bẹ́ẹ̀. Ìfúnpá yín ga gidi nígbà tí wọ́n gbé yín dé. Ṣùgbọ́n a ti fún yín lábẹ́rẹ́ láti mú wálẹ̀. Ìdí nìyí tí ó fi ṣe yín bíi pé kẹ́ṣà máa sùn. Ìjẹ́ ìrántí ohun tí ó tilẹ̀ ṣẹlẹ̀ gan-an kẹ́ ẹ tó ṣubú.
1: Mò ń gbálẹ̀ ni o. Àwọn ènìyàn kan ti ẹ̀ ń kọjá tí a jọ ń dọ̀wọ́ kẹ̀. Mo kàn ṣáà dédé bẹ̀rẹ̀ sí ní rí wípé òyì ń kọ́ mi. Lẹ́yìn náà.
3: Dókítà Ẹ̀jọ̀, kí ni ó ń ṣẹlẹ̀ sí ìyàwó mi gangan? Ṣé ọmọ inú rẹ̀ ló ń dà á láàmú ni? Àbí ṣé ohun tí ó ń jẹ ni?
6: Ẹ jẹ́ kí n ṣàlàyé. Ọmọ náà kì í ṣe ìdí ìṣòro náà. Ó kàn jẹ́ àmì rẹ̀ ni. Ara ìyàwó yín wà lábẹ́ wàhálà tó pọ̀ jù. Kì í sì ṣòní ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ó ti kóra jọ pọ̀ fún ọjọ́ pípẹ́. Ọkàn àti ara kì í ṣe ohun méjì ọ̀tọ̀. Wọ́n jẹ́ ìfiránṣẹ́ kan náà pé agbára rẹ̀ ti tán.
3: Gbogbo eléyìí nítorí pé ó ń ṣiṣẹ́ náà.
6: Bẹ́ẹ̀ ni. Ara tó wà lábẹ́ ìkọlù lè pinnu láti parí oyún. Ó jẹ́ ìdáhùn ààbò, ṣùgbọ́n ó léwu. Ẹ jẹ́ kí n bèrè, màdámú, báwo ni oorun yín ṣe rí?
1: Mi kì ń lè sùn. Èrò mi ń sáré nípa iṣẹ́ ilé, nípa owó, nípa ọ̀rẹ́ mi tó pàdánù ọmọ. Oríṣiríṣi lọ́tún ló sì. Tí mo bá jí gan, ó máa ń dàbí ẹni pé mi ò sùn rárá.
6: Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí. Ìgbà tí ò sí ìsinmi, ara kò gba ìfiránṣẹ́ láti tú ara ṣe. Àti ẹ̀yin náà, Ọ̀gbẹ́ni Délé, iṣẹ́ wà lọ́wọ́ yín o.
3: Èmi ò máa mọ ìjìnlẹ̀ tó báyìí.
6: Púpọ̀ ènìyàn kò mọ̀. Wọ́n rò pé wàhálà wà nínú orí nìkan. Ó bẹ̀rẹ̀ níbẹ̀ ni, ṣùgbọ́n ó yára tọ̀ka gbogbo ara. Oògùn tí a fún yín kì í ṣe oògùn oorun lásán. Ó jẹ́ oògùn láti jẹ́ kí ẹ sinmi pátápátá. Ẹ ní lè ṣe iṣẹ́ kankan fún bí ọjọ́ mélòó kan o. Kò sí gbígbé ẹrù tàbí pípọn omi o. Iṣẹ́ yín ni láti ri pé kí ẹrù yín dàgbà, kí ẹ sì bí ní àlàáfíà.
1: Ṣùgbọ́n iṣẹ́ ilé.
7: Ẹ jẹ́ kí n bí yín. Èyí wo ló ṣe pàtàkì jù? Ilẹ̀ tó rántọ́ tàbí ìyá àti ọmọ tó ní ìlera?
3: Ìyá àti ọmọ, dókítà, nọ́ọ̀sì, kí ni nǹkan tí èmi gan lè ṣe?
6: Ẹ̀yin ni yóò di odi abo. Ẹ máa ràn wọ́n lọ́wọ́ láti ṣe àwọn iṣẹ́ wọ̀nyí. Ẹ lè wá ọmọ kan mú tira láti máa pèsè ìrànlọ́wọ́. Tàbí tí ẹ bá ní àgbàlagbà tó lè wá dúró tì yín, déédéé náà ni. Ohun tí ó ṣàṣe pàtàkì ni wípé wàhálà tí ìyàwó yín ń ṣe gbọ́dọ̀ dínkù. Kì í ṣe pé kí ìyàwó yín má ṣe ohunkóhun rárá o. Ìyẹn kò ṣeé ṣe. Ó sì lè tún fa wàhálà. Àmọ́ à ń wá ìwọ̀ntúnwọ̀nsì. Nígbà tí ara bá ti ń rò fún wọn, kí wọ́n má ṣe fi ojú tẹ́ḿbẹ́lú rẹ̀. Orí fífọ́ tí kò lọ, ọkàn tó ń sáré, rírẹ̀ tó pọ̀ jù. Gbogbo nǹkan wọ̀nyí jẹ́ àmì fún yín láti kíyèsí ara yín. Wọ́n túmọ̀ sí wípé kí ẹ dúró, kí ẹ sinmi, kí ẹ mu omi, kí ẹ sùn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ẹ ṣeun dókítà. Gbogbo nǹkan tí ẹ sọ pátá ni mo gbọ́. A ó ṣẹlẹ̀ lórí. Ẹ ṣe gidi gan.
6: Ẹ káàbọ̀, àwọn nọ́ọ̀sì náà máa má fún wọn ní abẹ́rẹ́ ti ọ̀sán. Tá a bá wo ojú wọn títí di ọ̀la, bóyá wọ́n lè máa lọlé lọ́la.
3: Kò burú.
8: Bí a ti ṣe

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ba àtijọ́yè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọm promotion rẹ̀. Ó sì ti díù fún owúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Owúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjẹ́ kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba owúlò fáwọn ọmọ míì tọ́já pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ a kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti rìnrìn àjò rẹ̀. Ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi bá dùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ káwò wípé kọyẹ kọ̀ wà lójú kan mọ́ bí tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyẹ láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàlo fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọnú àgbàlo. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò tí aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Báà mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọnú àgbàlo bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kíní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọ́mọ wọn ó dé wọn mọ̀ bá láàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà táyé wa ń detò lóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọnú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọnú àgbàlo tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín. Bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọnú àgbàlú lórí ohun gbogbo tẹ bàbá wa ọ̀nà ó sì géyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtrààtì níbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú. Ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gbọ́ lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣe owó àṣẹ fún 08063 970829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Òun aláǹda fún kò lè dìbì kò lè dìṣù ṣùgbọ́n tó bá fi dọ̀bọ̀ èèyàn títí ayérayé kò lè já.
2: Ọ̀tá kòjó olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófo ni.
3: Ó yá tètè.
2: Tọ́ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dandan.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Mọ́mí sànfẹ́.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ẹ̀yọ́nú
3: àgbàlú
2: sẹ́ntì
3: òyẹ́kọ́ oyun ijo asiri bibo
2: atude asina
3: o ja lodo eni ti alafiran
2: e ma pade baba laanu alaji agba
3: lojojo Wednesday
2: Thursday ati Friday ni lu akure
3: in la fe junction
2: sopolo kada pe
3: ile baba laanu
2: ide mango loki ogba lo nlo
3: Saturday and Sunday
2: le ri baba laanu
3: ni na God Plaza opposite Alafia Hotel
2: lojojo Monday and Tuesday
3: le ri baba laanu
2: ni Bankusa Street
3: opposite ile ya Bankusa
2: ilu ore
3: telephone
2: 006 397 0829.
4: Live it, live it, my father.
5: ADABA.
6: Emi omo yin na ni o Jolly Johnny mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
7: S E L E R R I E salary
6: ah boda mi espelli espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
8: T U R L E R I C turmeric
6: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
9: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.

ẹ̀yẹn dá fún wòrì ìjọ tí ń lọ rèé wẹrí òfin nínú ajérédé ta ló wẹrí òfin tó yin lájé tó wẹrí rẹ tó mu tó fi láya tó fi níre gbogbo ìwòrì ló wẹrí òfin nínú ajérédé ìwòrì wò fún wa wẹrí mi fún mi. Mo ti kí bí mo ṣe ń gorí àléfà ètò. Mo ti kí tẹ̀sọ́ tẹ̀sọ́ mo sì ti kí tológun tológun. Wọ́n ní kí àgbààgbà mẹ́fà tí ń bẹ ní ìfẹ́ òye lágbòmóró. O ṣe òṣàbí máa lọ pẹ̀. Fọ́lọ́hún ó gbẹ̀yìn ó wí fún mi. O ṣe ọdún ni wọ́n pèsè orí ẹ̀mí ìwọ̀n apọ̀jùbọ̀ ẹ̀pà wọ́dù. Ọdún mẹ́ta òní láàárọ̀ kó dédí ìrókò agúnregejege. Èèyàn tó dẹ̀ bá ní jòrúkọ pínín sí alẹ́ àná. O ṣe. Olúwa rẹ̀ náà ní bá ní jẹ́ àgbò tó rọ̀ wọ́wọ́ àkàwákà tó rí kọ́dún mẹ́ta. Ẹ wá gbọ́. Ìyẹn dá fún sẹ̀sẹ̀ eléyìí tí ń so lórí orò láyé.

0: gbọdọ̀ kọsẹ̀ látẹ́gùn. Alápàǹdẹ̀dẹ̀ yẹn náà ló kọ́lé kò kọ́ mi kò kọ̀ kìtì òun olédùnmọ́ rè lójú lójú. Ó gbogbo ọmọ ará ayé lẹ́nu lẹ́nu.
1: Bẹ̀kẹ́ ọmọ ṣẹlẹ̀ délẹ̀
0: yẹn. Ìyẹn dáfóyè polú ọmọ ìṣòro nífẹ̀ẹ́.
1: Òkè gbogbo ọmọ sàlàwẹ̀ rẹ̀ ṣe.
0: Ó ṣe.
1: Òkè gbogbo ọmọ.
0: Bàbá fílẹ̀ okun léńjẹ, ìyá rẹ̀ fílẹ̀ okun léńjẹ. Wọ́n wá lóye polú, wọ́n ní wọn ìṣòro kan fẹ̀. Ọyọ̀ polú ó wò fáyára ara báyìí ó tún kúrú ẹkún. Ó mẹ́kún ṣẹkún gbé. Ó dẹ̀ fi yẹ̀rẹ̀ sóhun àrò. Ó fi yẹ̀rẹ̀ sóhun àrò nítorí kíni. Oníbẹ̀kú làákọ́ fílẹ̀ ni òun ò mọ̀ bẹ́jà làákọ́ gbélẹ̀ ni òun ò lè sọ bóbì ní bẹ́po ni. Àfìṣòro ọ̀run àwọn ìṣòro ọ̀run lẹ́wà bá ní tóró iṣẹ́ ẹ̀yìn ìṣòro. Ìṣẹ̀ṣe làákọ́kọ́ bọ́ ń fẹ̀ ká tó ríre. Ọmọ Yorùbá lápapọ̀. Ó ń pàrọwà sí yín àtàwọn ọba láyé ilẹ̀ Yorùbá pátápò.

0: ní gbogbo eléyìí tí mò ń bọ̀ tí mò ń bá bọ̀ láti ẹ̀ kan yìí. àrọ́wà ni mo fi ń pa ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi olóye dẹ̀ lọ̀rọ̀ yìí máa yé nítorí kíni. olóye lọ̀rọ̀ yìí gbọ́dọ̀ yé. ose. mo ní ká dìde fùú káyà dìde fùú. a ló dàn wírin wírin èmi náà ló dàn náì náì. mo ní ká fa àlàwé mi lọ́wọ́ a fa àlàwé mi lọ́wọ́. ká fa àlàwé mi lẹ́sẹ̀ a ti yá a fa àlàwé mi lẹ́sẹ̀. ká fa àlàwé mi látàrí òfin rere jápe. a fa àlàwé mi látàrí òfin rere jápe. ose. a ní ká múgbìn sórí àti múgbìn sórí. wọ́n ní ká múgbìn ṣàyà múgbìn ṣàyà. wọ́n dẹ̀ ní ká múgbìn sọ̀run àìkú amú sọ̀run àìkú. ẹ wá gbọ́ ọba lápá àgbín òun ìtàn gbẹ̀ǹkọ́. ẹlẹ́mi ò mọ ibi tó wà bára mi àgbọ́n mi rẹ̀gùn. wọ́n ló wà nú àpò alárànran jiyan. wọ́n ní ká lọ fọ́lọ́jà ọlọ́jà yín ọba tí gbẹ́bọ. tí kì í rúbọ láàrin ìlú. ọba tó ń gbọ́ rírú ẹbọ pé kó yá rú tí ò ní rú.
1: àbíòye ọlọ́tọ̀ mi ìyàtọ̀wájú dá mi.
0: wọ́n ní ọlọ́jà tí gbẹ́bọ tí kì í rúbọ. wọ́n ní káwọ́ báyé wọn ti ń rí.
1: ìyá ti kéré.
0: àwọn ní kú gàngàn róró bẹ́ẹ̀ rú igi.
1: ọkọ sáárì àtúntò.
0: èyí tó wá ń gbẹ́bọ tó ń rú ńkọ́. láàrin ìlú. àwọn yẹn ní gbọ́ olúyẹ́yẹ́ ntúyẹ́.
1: ọkọ̀ gbogbo rà mí.
0: ni wọ́n ń gbé ṣẹ̀ṣẹ̀ lárugẹ àwọn ni wọ́n ń gbé oníyẹ̀yẹ̀ túyẹ̀.

nígbà tó di sàásù gbèjè gbẹ̀ndínlógún lọ́dún fa tó kọjá ọdún fa àgbáyé wọ́n láwọn ará bí wọ́n ní wọ́n ti bọ̀ wá lára wọ́n ní wọ́n ti yí wa ká. Ó dáa kí ni nǹkan ẹbọ kí ni nǹkan ètùtù. Kí ló yọ lójú ọpọ́ ńgbà tó di sàásù gbèjè gbẹ̀jọ gbẹ̀ndínlógún ọlọ́sàá méjì ni kì í ṣe pé wọ́n ní. Àwọn àṣẹ ẹbọ tó bá ohun tó bá yọ yìí tó wá gbọ́ ríru ẹbọ tó yẹ pé ó lé nǹkan ẹbọ tó ní nǹkan ètùtù yẹn dà. Tẹ́bẹ́ ní báyà àti imú tó bá ti gbọ́ ríru ẹbọ tó bá ti rú. Tó bá ti láwọn nǹkan ètùtù tó bá ti sèyẹn. Wọ́n ní ayé arójú ìlú àtòrò gbogbo ẹ̀ á padà rọrùn. Má pa jùlọ ilẹ̀ Yorùbá. A gbọ́dọ̀ gbọ́ wóróworó nílẹ̀ Yorùbá láyé. Nígbà tí ìṣẹ̀ṣe wa tó wà bó ṣe yẹ kó wà. Àyàfi tí a bá kọ sílẹ̀ nìkan ló kù. Wọ́n ní ká sọ fún gbogbo ọba ilẹ̀ Yorùbá pátákó. Wọ́n pakiti mọ́ra ríru ẹbọ ní gbé ní àìrú kì í gbẹ̀yàn. Mi ò gbọ́rú ẹ̀ rí àsìkò yìí ni mo ṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́. Jọta láyé ti dáyé ńlẹ̀ Yorùbá. Onífọ́ ọba gedegbe nìyẹn gbọ́dọ̀ wà. Nígbà tá a bá ti ẹ̀rí kábíyèsí míì tó bá yọ tí nǹkan bá yọ tó di sàásù gbèjè gbẹ̀jọ gbẹ̀ndínlógún. Tó yọ lójú ọpọ́n fá báyìí báyìí ní kábíyèsí ẹ̀yìn lẹ́sí báyìí báyìí báyìí kẹ́ yí gbòòrò ìlú kẹ́ yí káàkiri. Nígbà tí kábíyèsí míì bá ń sọ pé òun pọ̀ jù yẹn lọ. Bóyá kí n fún olówó baba aláwo kí wọ́n bá mi ṣèyún. Bẹ́ẹ̀ bó ṣe yẹ ká ṣe ló sì yẹ ká ṣe kó lè bá rí bó ṣe yẹ kó rí. Ọba tó ń mú wọ̀ pèbí. Ó gbogbo ètùtù pátá ohun tó yẹ kí wọ́n ṣe fún un tó sì ṣe. Ó mọ ohun tó ń jọba lé lórí tó jẹ́ tán tó ní ìṣẹ̀ṣe bákan lọ́dọ̀ tòun. Ibi tọ́rọ̀ wa ti wọ́ wá ó pọ̀ rẹpẹtẹ. Àyàfi tí ẹ bá ṣe bó ṣe yẹ ká ṣe kó lè bá rí bó ṣe yẹ kó rí ká yóò rójú kìlò ó tòrò kí gbogbo ẹ̀ ó dà. Ìlú Àkúrẹ́ ó mu ó ń tòrò ó ń dá. Lásán Làkúrẹ́ wá ń dá tó ń tòrò ni. Ẹjẹ́ káwọn olórí ìlú Làkúrẹ́. Ẹjẹ́ ká kí ọba ẹjẹ́ ká kíjòyè wọn dédé. Àwọn tó wà nílùú àwọn tó yẹ kán ṣe tó bá kọ̀ láti ṣe nǹkan ò ní túra. Wọ́n ń ṣe ni. Fún bí èyí kí gbogbo ilẹ̀ Yorùbá pátákó. Ẹ ṣe bó ti tọ́ àtèyí tó yẹ. Ẹ̀yin ẹ wo ilé ìfẹ́. Gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe pátákó. Nípa ìṣẹ̀ṣe ilẹ̀ wọn pátá ni wọ́n ń ṣe. Ẹ má jà fa ọ̀rọ̀ yìí, ẹ má jà fi ọ̀rọ̀ ẹ má jà fọwọ́ ọ̀rọ̀ sọnù. Mo sọ lórí ètò yìí pé mò ń lọ sọ́dún fún àgbáyé tó bá ṣe é ṣe. Fún àṣẹ̀ǹbẹ́là ó ní mo gbúdọ̀ lọ. Ó sì ṣe gbogbo ètò pátá oníṣẹ́ tepo ni àọ́rẹ́po sínú ọkọ̀ rẹ ó sì lọ. A ṣèwúre ká yóò rójú kìlò ó tòrò kí gbogbo ẹ̀ ó dá. Gbogbo ọba alayé pátápo dánwà rán wọn sí pátápo. Ẹ ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Ká yóò rójú kìlò ó tòrò kí gbogbo ẹ̀ ó dá. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́.

ẹ̀ńlẹ́ ń bẹ ohun mo kí yín ní abẹ́ òun níbi gbogbo tí ẹ bá wà tí ẹgbẹ́ ti ń gbọ́ wa mr wesco olúwaye gbọ́kọ fún wọn mo kí yín ní abẹ́ òun pé ẹ kú ìbánigbétò náà ẹ rí pẹ̀lú àṣẹ elédùmarè àjọ ríre bára wa ṣe ogun ò ní jà wá nílẹ̀ yìí à ní rógun

0: ọṣẹ́ lẹ máa gbọ́ balinga.
1: kìlọ́ lórin ẹyẹ ẹyẹ mi kìlọ́ lórin lọ́jọ́ tó ń lọ náà jàdẹ̀rí
0: gbé. escort látòmù òkè.
1: ọ̀sọ̀rọ̀ pé tẹ́yẹ àwòkọ́
0: bá. ẹ̀yán tèmi.
1: àforí ṣe lè ṣe nígbà tọ́jọ́ orin kò gbogbo ẹyẹ pé nígbà tọ́jọ́ orin.
0: akin singu ń kọ́ dangote tiwa nìyẹn nígòbà.
1: pẹ̀lú bá pa orin.
0: ọ̀tárù mẹ́kò látọ̀bà àkókò.
1: síbi olúmẹyẹ.
0: ok.
1: ọ̀rọ̀ síbi olúmẹyẹ. ológun kò lè bá òkò dárin o.
0: bàbá wa jp abidakun ó jí jẹlọ.
1: sùúrù kì í lópin ẹyẹ.
0: atajẹ́gúnlẹ̀ lákùrẹ́ olóyè mẹ́kùn.
1: sùúrù lẹ́rẹ̀.
0: bàbá wa kábíyèsí olódù tòkè odù.
1: sùúrù kì í lópin ẹyẹ.
0: kábíyèsí kẹ ẹ pẹ́.
1: sùúrù kì
0: í. bàbá wa pẹ́ kìlù ó pẹ́ kí gbogbo ẹ̀ ó nítumọ̀.
1: ọ̀tá bá lè ṣe àdúgbò dídé ewé tàgbà tàbá ti wà bàbá ń gbé.
0: bàbá wa adébáyọ̀ kẹ́tìkú ẹ̀ lẹ́ ń bẹ̀ wọn ẹ̀ kú déédéé àsìkò yìí kábíyèsí olódù tòkè odù.

0: Wàrí wá gbé mi ìjáde ilé ìtàn ń pè ní.
1: Dúpẹ́ Ọlọ́run ọba.
0: Ó ṣe.
1: Mo dúpẹ́ Ọlọ́run.
0: Wọ́n pè ní Bari at 40.
1: Ọlọ́run ọba o, mo dúpẹ́ Ọlọ́run.
0: Musiliu Ọ̀jẹ́lọ́wọ̀.

nígbàtí ó wá gbé bàrí at 40 jáde àwọn bàrí at 40 yẹn taari bàrí síta púpọ̀ àwọn tí ò mọ̀ pé ẹnìkan wà tó ń jẹ́ bàrí kókó sẹ́ni tí ò mọ̀ pé ń jẹ́ bàrí wọ́n mọ̀ pé bàrí wà ń bẹ̀ ṣùgbọ́n orin rẹ̀ ò tí mú àwọn èèyàn pápá múra tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìgbà tó bá di pé bàrí at 40 jáde ọdún 1988 yẹn ọ̀nà nǹkan dé owó putti tayo ẹ̀ lẹ́ ń bẹ̀ ń.

bó ṣe jẹ́ nìyẹn ẹ lẹ́ ń bẹ̀ wọn mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí ẹ sì kú ìbánigbétò náà mr wesco olúwaye gbọ́kọ̀ fún wọn mò ń kí yín ní abẹ̀ ń pé ẹ kú ìbánigbétò náà bí a bá ṣe fàájì díẹ̀ títí a tún mu ẹ̀yà tún àsìkò tí ìtòdà gbọ́kọ̀ gbéyàwó fún ni látẹ́gùn àti lábẹ́ aṣọ noa ogebusembela ẹ̀ǹlẹ́ ń bẹ̀ wọn ojú òní tìyín elédùnmọ́ rẹ̀ yóò jà pẹ́ fúnra wa ẹ ṣe púpọ̀ mò ń bọ̀ náà mo ẹja tún wọlé ìwò náà. Eléyìí kọ́ gan-an. Kẹ́lẹ́dùnmarè ó gbà fún wa mò ń bọ̀. Ẹlẹ́ran mìíràn jìnjìn láwọ àyè níbi tí a gbé ń gbé ohùn sí atẹ́gùn níbi ìlànà gbogbo ara mo fi ń bọ̀ bó bá fẹ́ pakasọ látẹ́gùn ẹ̀yà jẹ́ ń palùdà ká wá nǹkan míì ṣe tó jẹ́ tuntun mò ń bọ̀ gbogbo ara mo fi ń bọ̀ fún ìgbádùn ara wa pé ká tún fi yẹn sọ̀rùn àjìjà káwọn ọmọ dé eléyìí kán tún rí nǹkan fi sọ̀rùn àjìjà wọn òun la ní ká mú yẹn wá ṣùgbọ́n ó dàbí pé nǹkan míì ló fẹ́ gbédé ó bá dẹ̀ jẹ́ pé nǹkan míì ló fẹ́ gbédé ẹ jẹ́ ká tún wo eléyìí ná àwọn bàbá wa ń bẹ́ẹ̀ tó jẹ́ pé àti ìdá wọn lára yá tó ẹ já tún wo nǹkan míì tó máa bá jáde ẹlẹ́ran mi ohun jìnjìn láwà níbi tí a gbé ń gbé ohùn sí atẹ́gùn ẹ̀yìn èèyàn wa gbogbo èyí tá a ti wí láti ẹ̀kan yẹn kẹlẹ́dùnmọ́ rẹ̀ ó jẹ́ kí gbogbo ẹ̀ kó jẹ́ kí àrọ̀ rọ̀ mọ́ kí ayé ó rójú kìlú ó tòrò kí gbogbo ẹ̀ kó dáa ọlọ́run ọba yóò jẹ́ ó ṣeé ṣe fún wa ìdí abá ni wípé tí a bá mú àrọ̀ wà wá tí a bá pààyàn tí a bá tẹ̀lé káyé ó rójú kìlú ó tòrò kí gbogbo ẹ̀ ó dáa nítorí ọjọ́ iwájú nítorí àwọn àrọ̀ ọmọdọ́mọ wa kó mọ̀ dé wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wa ní pé báwo làwọn bàbá wọ̀nyí ṣe ṣe tó fi rí báyìí wọ́n láṣẹ pààrọ̀ wà pé káyé olójú kìlò ó tòrò kí gbogbo ẹ̀ ó dáa ẹja ṣe bó ti yẹ ká ṣe kí gbogbo ẹ̀ ó lè nítumọ̀ mọ́ ń bọ̀ náà.

mọ̀ọ́mọ̀ jẹ́lẹ̀ síta èyí tá a kọ́kọ́ fẹ́ fi síta lẹ́ẹ̀kan yẹn òun ò tètè fẹ́ gbéra sọ látẹ́gùn àwọn baba wa wà ń bẹ̀. ẹ jẹ́ jẹ́lẹ̀ fún ọkọ̀ fi máa sọ̀rùn àjìjà.

ẹ̀rín nígbà táwọn yìí jáde. Kékeré la wà lẹ́ngẹ̀lẹ́ngẹ̀ lọ́gán náà lọ́hùn. Èmi a máa wo àwọn àbúrò bàbá mi. Nígbà wọn bá ń plé orin, dáa bàbá mi ra àwọn orin nígbà yẹn. Ọdún 1972, yeah, 72. Ose volume 4 ni o ma ranti ba se kere to ngba na o ma ranti ba won egbon mi ose rosco roti mi jayi oba ose yin ba se nflo aworin lojo na lo awa kere ngba yen a ma nwo won Ose Egbo Oro ni itan ola Nibo leyin wa ngba tawo yi jade Odun 1972 lo jade Abi 72 ni Ose? Oh, no.

ẹ wá gbọ́ nígbà tí àwọn àwo yìí tí wọ́n ń jáde ẹ rí nǹkan kan máa ń ṣẹlẹ̀ lágbo fàájì nígbà náà bíi pé kán ta fà nínú àwo orin ó máa ń wú àwọn kan lórí púpọ̀ pàápàá jùlọ àwọn aláṣẹ iléeṣẹ́ tó ń gbáwo orin jáde ó máa ń wù wọ́n tó bá rí wípé olórin wọn artist wọn kan ní ẹnìkan tó bá ń ta fà síra wọn ìgbàgbọ́ tí wọn ni wípé ó máa mú káwọ orin yẹn yá dáadáa ó tà dáadáa ẹ wá gbọ́ nínú àwọn tó kọ́kọ́ wúro àrò jinlẹ̀ pé ṣé mo ṣe ẹkọ́rọ̀ máa rí leléyìí sani adé yìí ó jẹ́ kan nínú àwọn tó kọ́kọ́ wúro àrò jinlẹ̀ ẹ wá gbọ́ àwọn bàbá wọn yìí ó ṣe ó kàn ń tì wá sí ohun tí ò yẹ kán tì wá sí kò yẹ ká máa bára wa jà ká máa bára wa fa wàhálà níbi tí iṣẹ́ wà tó yẹ pé tá a bá he orin gidi tá a bá kọ́ tá a ta gìtá tó dáa sí tá a lo irinṣẹ́ tó dáa sí a máa bára wa jà ká dọ̀ta ara wa. Sunday Ade pẹ̀lú àwọn tó kọ́kọ́ tako irú àìdí àbáyẹn ó pẹ̀lú àwọn tí wọ́n kọ́kọ́ tako irú àìdí àbáyẹn pé olórin méjì ó máa ta fà síra wọn ọ̀rọ̀ ìníkọ́ ọ̀rọ̀ ọ̀la ni ògbóǹtarìgì olórin jùjú yẹn náà ìyẹn Ade Wesco ó lóun ò tiẹ̀ fẹ́rù ìyẹn wọ́n tiẹ̀ yẹ kí wọ́n fa òun sí ibi gbé kó lẹ́nìkan tí wọ́n máa ta fà sí ọlọ́run ò fẹ́rù nǹkan bẹ́ yẹn ẹ ǹlẹ́ ń bẹ̀rù nígbà tó di wípé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní rò wípé orin Orlando pé Ade Wesco ló fi ń báwí.

gbọ́. Wọ́n ní kẹ́ ẹ fi léyìí kẹ́ ẹ fi sọ̀rọ̀ àjìjà. Ṣé ẹ mọ̀ pé ǹbá ni pé kí n ṣe fi sọ̀rọ̀ àjìjà yẹn, ǹbá ni pé kí n jẹ́ kẹ́ ẹ máa gbóòrì yẹn lọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé ó níbi tí a gbọ́dọ̀ fààyè orin sílẹ̀ pàápàá jùlọ tó bá ń kìyàn. Ṣùgbọ́n púpọ̀ àwọn tó ti kìnú àwọn orin ti lọ. Wọ́n ti lọ. Bàbá wa ni pé a fẹ́ tẹrú àwo yìí ṣàtẹ́gùn. A gbọ́dọ̀ mọ nǹkan tá a máa tẹ̀sí lábẹ́ kó mọ̀ bá di pé ó lọ gbúrúgbú jù. Ọmọ dìbí pé èèyàn ń tẹ òfin lójúmọ́lẹ̀. Òṣè. Ọjọ́ pé ẹ̀yin náà ẹ̀ fẹ́ ń gbọ́ ohun King Sunny Ade ń bẹ̀ ń gbà yẹn pé ohun yẹn kéré púpọ̀. Ó sì ṣe é gbọ́ létí ó dùn púpọ̀.

ẹ̀rí gbogbo irinṣẹ́ tí wọ́n lò ń gbà yẹn ó níbi tó mọ́ ọ nígbà wọn wọ̀nyí gan wọ́n sì ń jókòó kọrin nígbà yẹn ni wọn ò dín dìde dúró ọ̀tọ̀ instrument ìsọwọ́ iwájú báyìí wọ́n jókòó ń gbà yẹn ni nígbà náà bọ̀bọ̀ aládé níyì ó ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹ̀lẹ́ ń bẹ̀ ń. Ábíyèsí olódù tòkè odù. Ṣé ń fẹ́lẹ́ yìí sọ̀rọ̀ àgìgà?

àwọn orin yóò tó jáde. Ose, àwọn orin kan kọ́kọ́ jáde látọwọ́ Chief Commander Ebenezer Obi. Ìyẹn náà tàbí nǹkan míì. Ose, ìyẹn board members. Board members, yẹ ẹ tẹ̀ jẹ́ wonú àká mi nulé. Ẹ tẹ̀ tún gbọ̀nyún inú lára inú.

Alpha Bello náà gbìyànjú. Bàbá ń korodú. Ẹ rí Michael Babalọla. Òun náà sọ wípé ọkọ̀ tẹ́ ẹ fún wọn yìí, ó lóòótọ́ wu òun lóòótọ́ kò sí ní tí nǹkan orí òwò. Ó lóun ronú ara òun wò pé ó tún ní nǹkan míì tó yẹ kóun fowó sí. Òun ti lájàpá kan eléyìí tóun fi ń sọ̀run àjèjà kiri. Ó ní kọ́gá òun ó fa Dasun 120Y mọ́ra. Kò jẹ́ kúkú fóun lówó rẹ̀ kóun fi kúkú tún gbé nǹkan míì ṣe. Nixoni Adé ronú lórí ọ̀rọ̀ yìí lóòótọ́. Ó wà fọ́, ó yà lẹ́nu. Ó dá. Olówó ló mọ ohun tóun fẹ́ fowó òun ṣe. Ó sì ṣe nǹkan tó dáa.

0: Hallelujah.
1: Hallelujah.
0: Ẹyin Jésù logo. Ọlọ́run ìbàrẹ̀ o. Kábíyèsí Elédùmarè.
1: King of kings almighty.
0: Akọ́dá ayé aṣẹ̀dá o.
1: The creator of all.
0: Agbanilà.
1: The great deliverer.
0: Aṣẹ́gun fún ni.
1: The one that gives victory.
0: Adúpẹ́ ń tẹ́sí lánàá.
1: Thank you for what you did yesterday.
0: Èyí tẹ́tù se lénìí.
1: Even for the one you will do today.
0: Adúpẹ́ àdúrà lórí àwọn ọmọ wa.
1: We thank you for prayers over our children.
0: Torí pé ẹdẹ tí yín sí
1: lọ. Because you answered us.
0: Ẹyin lẹ ní kátètè gé igi ìlú lẹ.
1: You should quickly cut down that tree.
0: Kó tó máa pè ká.
1: You begin to bring branches.
0: Kátètè ṣẹ́ ogun yìí.
1: You quickly conquer the battle.
0: Kó tó dá ta ọ̀fẹ́ kó dà. Gbogbo àwọn abiyamọ tó ti ṣetán lónìí.
1: All friends are ready again today.
0: Wọ́n fẹ́ gbàdúrà.
1: They want to pray.
0: Àdúrà ló ń gbà.
1: Only prayer answers.
0: Ṣé ẹ ti kó fọ̀tún ọmọ yín sọ̀rọ̀?
1: Are you going to children be correct?
0: Gbogbo ìtẹ́jọ́ ìwà mọ́júmọ́.
1: All of you that join us overnight.
0: Ní òru mọ́júmọ́.
1: Overnight.
0: Ó lágbára o.
1: It was so massive.
0: Wọ́n ní sọ fún ẹ.
1: I must tell you.
0: Ègún tí ò lè mọ jà ọmọ ológun lé
1: yín. That
0: case that was five
1: kilos
0: to the
1: home.
0: Ó yí Egun like father like son.
1: Yes, like father like son.
0: Like mother like daughter.
1: Yes, yes.
0: Yí dànù lórí mi. Ẹyin ọmọ mi o. Ohun tí mo là kọjá. Ẹ ò ní là kọjá. Èmi àti àwọn ọmọ ìyá mi. A ò ní jagun táwọn òbí wá jà. Gbogbo ẹ̀yin òrìṣà ìdílé. Májẹ̀mú ìdílé.
1: Ó
0: ń perí wa wá jìyà. Ẹ máa sòfò dànù. Ẹ̀yin májẹ̀mú ìdílé tí ẹ la máa ja ogun bí àwọn òbí wa ṣe ja ogun ní orúkọ Jésù ẹ máa wọlé ẹ̀yin ìpìlẹ̀ búburú tó ń bá ọjọ́ ọ̀lájà ọmọ ológo lèmi o ọmọ ológo làwọn ọmọ mi ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹgbà ìwòsàn ẹ̀yin ìpìlẹ̀ búburú ẹgbà ìwòsàn. Ìṣẹ̀dá mi o, àyànmọ́ mi o, àyànmọ́ àwọn ọmọ mi, jáde nínú yàrá òkùnkùn, gbogbo bí ta tì ọmọ, a jáde ń bẹ̀ lónìí o, kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé Jésù, àtòhun àti ìyá ẹ̀nà so mọ́lẹ̀, ibi ẹ̀sùn èmi àtọmọ mi mọ́, nínú ẹ̀mí ni o, a jáde o, àìsàn tí ò lè ṣàìṣe wọ́n lé wa, fi ayé mi sílẹ̀ fi ayé ọmọ mi sílẹ̀ ṣe àmì gbogbo àmì náà tó ń fi sí ọmọ ológo lára níbi tá a ti bí ọ àmì yẹn parẹ́ ẹ̀yin abiyamọ kan jẹ̀yà tọmọ ni o ojú yín ni wọ́n tó di àwọn ọmọ yẹn mọ́lẹ̀ ìdí tó fi rán mi wá rèé o àdúrà máa gbàsà fẹ́ni tó bá lè gbà á máa dábàá lé kádà bí rí abíyá lé jìrá sá. Le náà lé ka fada bí liata. Mo di ọwọ́ olúwa mú. Mo fọ n jáde bí wòlíì ọlọ́run. Egun asọ́nidẹ̀rù ẹ̀yìn. Àti egun asọ́nidikorofo. Tó ń ja gbogbo ọmọ ológo ilé yìí. Egun yẹn fọ́dà. Egun yẹn fọ́dà. Egun yẹn fọ́dà. Egun yẹn fọ́dà. Gbogbo ìpìlẹ̀ tó ní òrìṣà tẹ bọ nínú. Tó mọ kí ẹ̀mí ológo kúrú kó gbiná dà orí rẹ ò gbàbí ìṣẹ̀dá rẹ ò gbàbọ̀ orí rẹ ò gbàbí ìṣẹ̀dá rẹ ò gbàbọ̀ orí ọmọ rẹ ò gbàbí ìṣẹ̀dá yín ò gbàbọ̀. Mo pàṣẹ back to sender sórí gbogbo ẹni tó ń fègún àtogun jà yín back to sender back to sender back to sender back to sender in the name of Jesus. Gbogbo ẹ̀yẹ kẹ́mbí tẹ wá. Pẹpẹ tó dìde ogun sí mi. Bí mo ṣe ń kí aleluya. Pẹpẹ yalulẹ̀. Pẹpẹ tó ń perí mi níbi. Bí mo ṣe ń kí aleluya. Ògo òsánà iye. Kí n bọ́ lọ́wọ́ ẹ̀. Ṣé àmì. Ṣé àmì. Ṣé àmì. Ẹ já lọ bí pẹpẹ wa. Aleluya méje.
1: Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.
0: Ẹ kojú sọ́nà kejì.
1: Come to the next place.
0: Ògo nígbà méje.
1: Ògo, ògo, ògo, ògo, ògo, ògo, ògo.
0: Ẹ lọ́nà kẹta.
1: Come place.
0: Hosanna nígbà méje.
1: Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna.
0: Ana kari ye.
1: Iye. Iye.
0: Iye.
1: Iye.
0: Iye.
1: Iye.
0: Iye. So pe Jesus ye omo mi ye.
1: Jesus is my children live.
0: Jesus ye ise mi ye.
1: Jesus is my work live.
0: Lati oni lo.
1: From today.
0: Gbogbo ibi ti o ta ba ran.
1: Ani ibu e ta gba eni.
0: O pada sori
1: won.
0: Se ami.
1: Amen.
0: Se ami.
1: Amen.
0: Se ami.

0: Orúkọ mi tó yìn ọmọdún ni láti àjùwọ̀n. Ọjọ́ tí máa kọ́kọ́ wá síbi 500 ló bá mi wá. Ìgbà tán ní kán dáwó. Wúmọ̀ kan lẹ́gbẹ̀ẹ́ mo ní ó ṣẹ́ mi ní 500 yẹn kí lè dá 200 kí n fi 300 wọ mọ́tò padà. Mo ṣàwà dá owó yẹn. Bí mo ṣe délé tó di ní òru, àbúrò mi tó wà lamẹ́ríkà, bó ṣe ní àǹtí mi kò dẹ̀ kí n pè mí. Tó bó ṣe pè mí pé àǹtí mi òun ti gba nọ́mbà mi lọ́wọ́ mọ́mì wa. Bóun ti sẹ́ndì 1,000,000 sí mi. Mo ní 1,000,000.
1: Ta ló fẹ́ mílíọ̀n sínú àkáǹtì ẹ̀? Ó yá gbàbá.
0: Bí mo ṣe wo àkáǹtì mi tí mo rówó yẹn, ó jọ mí lójú. Mo ṣàdúrà fún un. Mi mọ̀ pé kékeré ni mo yì rí yẹn. Ìgbà tó tún mọ̀ yá bọ́mọ mi ṣe pè mí ní pé òun ti ra mọ́tò fún mi o. Mo tún ní Ọlọ́run Authority. Ọlọ́run ìyanu ni o. Kò tún pẹ́ náà, wọ́n tún ralẹ̀ fún mi.

Orúkọ mi ni Caleb Shodia láti Giwa Oke Aro. Ní last year July, a wà ń bí fún program. A wà lórí Lion fún wa ní òróró. Then mo dàbí bẹ̀rẹ̀ sí pray pé ike òróró yẹn Ọlọ́run jẹ́ kán gbé fún mi. So bọ́n yẹn bu díẹ̀ sí mi lọ́wọ́, pásọ tíje kán bojú sókè náà dẹ̀jú sí mi lọ́wọ́. Mo délé, mo fi anoint ọmọ mi. Ní Thursday, la lọ sí embassy ní American Embassy. Wọ́n fún ní visa, ó ti wà lọ́ America nsìn.

0: Ẹ kalẹ̀ ọ̀dádi, orúkọ mi ni Ìyáàfin Ọdúnọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi o. Opó ni mí, ṣùgbọ́n Ọlọ́run kọjú oore sí mi, ó yà mí lẹ́nu. Mò ń ṣe POS, mo máa ń gbowó káàkiri ni tí màá fi máa ṣe, ṣùgbọ́n Ọlọ́run yà mí lẹ́nu. Ní àdúrà tẹ sọ pé ká gbà, pé ká ka Psalm 1, Psalm 24, ẹ ṣáà ní ká ka Psalm 4, ewé ká kọjú sí ìlà oòrùn, ìwọ oòrùn, gúúsù àti àríwá. Ìgbà tí mo ṣe, Ọlọ́run rán yà mí lẹ́nu, ó rán lóore sí mi, ó fún mi ní 200,000 tí ó ní máa fi ṣe POS. Dádì ẹ ṣé o, ẹ ní ṣubú, ẹ ní ṣubú ẹ̀mí o, ẹ ìpè yín ò ní di rádaràda o. Ẹ ṣé, mo dúpẹ́ o, because kó tó fún mi àti ìjà àti mu, ó fẹ́ dogun fún mi, màá jí lóru báyìí. Màá máa sunkún ni, màá máa kígbe Ọlọ́run authority ṣàánú fún mi, ráàánú sí mi. Ọlọ́run dẹ̀ ṣe bí ó ráàánú sí mi, ó fún mi ní 200,000. Ọlọ́run ti, láti ìgbà tí mo ti join ìpè yìí, ó pé mi o. Dádì ẹ ṣé o, ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fàyà ṣé o, ilé ológo tá à ń lé wù wá ládé bẹ́ẹ̀ o, ẹ ní dèrò ẹ̀yìn pé yóò ní dira dáadáa o. Lorúkọ Jésù.
1: Mo sọ tẹ́lẹ̀, I prophesy. Gbogbo tí wọn náà yẹ kó ní. Everything you two supposed to have. Tí wọn jẹ́ o ní. Lọ máa ní. Wọ́n ní pàṣẹ. Inú ilé rẹ. In your home. Owó ò ní tán bẹ̀. Kí ló dé, kí leléyìí? What is this? Wàrà bí àsọtà. Èdè bèsùtà. Jesus. Ẹ máa kẹ́ ẹ máa mìíràn. Ogun tí mò ń pamọ́ra. The battery I'm enjoying. Tó ń pa mí lára. That is destroying me. Bí mo ṣe ń jẹsẹ̀ mọ́lẹ̀. I can't stand me my feet. Jábọ́ lẹ̀. Èyí ń pa nǹkan mi mọ́ra. Ó dẹ̀ ń ba nǹkan jẹ́. Wàrà dalẹ̀ kìlá. Èyẹ ní sùtà. Ó ń pa mọ́ra. O lè ẹ̀sprẹ̀sì. O lè ẹ̀sprẹ̀sì. O sàmọ̀ pé o kàn fara dà. Ẹlòmíì wà ní ọkọ. Omi jẹ́ ló fi ń gbẹ̀rẹ̀. Ẹlòmíì ṣiṣẹ́. Omi jẹ́ ló fi ń ṣe. Wọ́n fààyè gbọ́ lókè. Orógun yẹn ń pa ọ́ lára. O dẹ̀ ń pa mọ́ra. Àlá ni tẹ́lòmíì. Sọ gbàdúrà ẹyọ kan yìí. Mo fẹ́ sọ tẹ́lẹ̀ mẹ́ta.

0: sojú rere.
1: Láìrí sí gọ́mẹ̀ntì ọ̀fẹ́ bọ̀.
0: Tó fi sọ́rí nígbà
1: kẹfà. Who dawọ́ down your head the six.
0: Wà á máa gbàdúrà.
1: You will pray.
0: Wà á máa rìn kiri.
1: You will go to and
0: fro. Gbogbo ibi tí máa gbórí ìwọ̀.
1: Anywhere I take my head to.
0: Ilẹ̀kùn máa ṣí.
1: Lọ sọ́pọ̀.
0: Ilẹ̀kùn gbọ́dọ̀ tì mọ́
1: mímọ́. Lọ sọ́pọ̀ short again.
0: Ilẹ̀kùn máa ṣí fún mi.
1: Lọ sọ́pọ̀ fún mi.
0: Lọ́tún ló sì.
1: Lọ́tún ló sì.
0: Ní wájú lẹ́yìn.
1: Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí.